síbẹ̀ mo wá gbàdúrà ìṣòro tí ó dé bá ẹ tó fi rìnrìn ìbàdàn láàrin èkó ọlọ́run ò ní jẹ́ ó ṣẹlẹ̀ sí ẹ ẹ má gbàgbé ní ọ̀la tuesday ẹ̀yin ara orílẹ̀ orílẹ̀ gọ̀mú orílẹ̀ aṣápò kékeré ẹkùn ẹ wọ mọ́tò tó ń sọ lọ sí shitter under bridge tẹ bá débẹ̀ ẹ lẹ́ẹ̀ lọ sí fuja street community tó wà ńbẹ ẹ lágbára lọ́wọ́ ọlọ́run ní tuesday yẹn náà láà bẹ̀rẹ̀ sí ní rìlíìsì ìrànlọ́wọ́ ojú rere àánú látòkè ní ọjọ́ tuesday ní ọ̀la yìí ẹni tí ẹ ń bọ̀ láti ìjẹsà market my two estate jákàndé jigbo kankan ẹ bá ti dé sẹ̀lẹ̀ wọ mọ́tò láwánsìn láti láwánsìn ẹ lẹ́ẹ̀ lọ sí randu avenue junction tẹ bá ti bọ́lẹ̀ béèrè fuja street community hall tó wà ńbẹ aago méjì àárọ̀ sí aago méjìlá then ẹ̀yin ti mú ṣe láti mú ṣe ẹ rí mọ́tò tó lọ sí fuja street direct látòjú ẹlẹ́gba náà bákan náà lórúkọ jésù wọlé rí kan then ní ọjọ́ wednesday ọ̀túnla mo ń bọ̀ torí mo wà ńbẹ ìlógun ẹlẹ́gba ẹ gba òróró tiyín lọ́fẹ̀ẹ́ lágbára lọ́wọ́ elédùmarè mo ti ṣe yẹn náà sílẹ̀ lórúkọ jésù yóò dára fún yín ẹ má gbàgbé o ní ọjọ́ friday gbogbo ẹ̀yin ènìyàn ọlọ́run pátá nílùú ìṣàgà ibikíbi tẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé ìṣàgà ẹlẹ́ẹ̀ lọ síbo nìyẹn ẹlẹ́ẹ̀ lọ sí sabo under bridge ìjòkù community hall that is oníjòkù town hall yóò dára fún yín dẹ́ni ìyànà ọ̀rà lọ́jọ́ wednesday tẹ bá ti dé ìyànà ọ̀rà bus stop lagos badagry expressway ẹlẹ́ẹ̀ lọ sí ìlógbò ẹlẹ́gba town hall aago méje àárọ̀ sí aago mọ́kànlá ní gbogbo ọjọ́ friday ìṣóòru wà ní orí òkè wa tó wà ní oko afọ tẹ bá dóko afọ ẹlẹ́ẹ̀ lọ ìjọ̀tún junction tẹ bá débẹ̀ ẹ béèrè ojilẹ̀ street ẹ bá sọ pé orí òkè bàbá oníṣọ̀jí tó wà bẹ́ẹ̀ aago mẹ́wàá ní ìṣóòru máa ń bẹ̀rẹ̀ ìwọ ni ẹ̀rí kan ó sì padà yin ọlọ́run jésù olúwa wa àmì pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0706717079 gbọ́ lẹ́kọ̀ọ́ sí 0706717079 ẹni ní ọ̀sẹ̀ tuntun ìwọ tó lè san ọrẹ màá ṣe ajé jẹun ọrẹ màá ṣoríire lọ́sẹ̀ yìí bẹ̀rẹ̀ láti 1200 account number yẹn rèé 0069936107 gbọ́ lẹ́kọ̀ọ́ sí 0069936107 access bank orúkọ tó wà ń bẹ light of the living church orúkọ mi ni wòlíì rotimi ilésànmi. ará mi olùfẹ́ nípa ti iṣẹ́ ìrànlọ́wọ́ ojú rere àti àánú yẹn kì í ṣe ẹgbẹ̀rún mẹ́wàá mo reduce ẹ̀ sí ẹgbẹ̀rún mẹ́jọ àti àpò kan àbọ̀ that is 8300 naira gbogbo ẹ̀yìn tí abáranjẹ ìyànà pàjá kankan ẹ lọ sí abáranjẹ road ní alabama bus stop number 1 oyewole street number 1 oyewole street ilé bàbá yorewole tàbí kẹ́pẹ́ number church god bless you. 9

0: herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbàgbóró kankan. Tewétegbò ilé wa ńlá fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó, Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap herbal capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Ẹ kú ojúmọ́, mo kí yín ìròyìn ní kùtù àìlàmú àfọyín láti ìkànnì Àràbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlẹ́rànmọ́kínláwà tá a ti ń gbé òun sátẹ́gùn. Ọ̀pọ̀ Yẹmí jọ ọ̀dànà níròyìn ṣáájú náà. Ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn náà ni ikọ̀ United Africa Command ló jẹ́ pé wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ lórí ìkọlù eléyìí tó jẹ́ pé wọ́n ṣe sáwọn ikọ̀ onísùnmọ̀mí lápá ìlà oòrùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà. Àjọ ẹ̀sùn ojú pópó lórílẹ̀-èdè yìí ló jẹ́ pé wọ́n ti ṣíde ètò kan tí wọ́n pè ní gùdúmà tako àwọn tó ń lo ayédèrú nọ́mbà ọkọ̀. Àìsàn Ebola ló jẹ́ pé ó ti ṣekú pa ọ̀pọ̀ àwọn èèyàn tó jẹ́ pé ó ti tó bí 100 báyìí lórílẹ̀-èdè DR Congo.
2: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro. Ẹ wò ó, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
3: Abà, ayé òkú ò tíì gbọ́ ni nípa 24/7 Abà Mixure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abà Mixure kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Abà Mixure láti jẹ́ alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abà Mixure. Gbogbo ìgbà ìjàwà ìjà ò sí always guide me.
1: Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Ikọ̀ orílẹ̀-èdè United States Africa Command lọ́jọ́ wípé wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ báyìí lórí ìkọlù eléyìí tó jẹ́ pé wọ́n ṣe sáwọn ikọ̀ tó jẹ́ onísùnmọ̀mí ISIS lápá ìlà-oòrùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà. Nínú àtijáde tí wọ́n gbé sórí ìtàkùn X wọn, ìròyìn wọn ti fi léde wípé orílẹ̀-èdè Amẹ́ríkà àti àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ọ̀hún iná jẹ́ pé wọ́n yin ìkọlù náà sáwọn ikọ̀ ISIS. Bákan náà, ṣáájú ni olú-iléeṣẹ́ elétò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ló ti kéde rẹ̀ wípé ikọ̀ àjùmọ̀ṣe orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Amẹ́ríkà iná jẹ́ pé wọ́n ṣe ìkọlù náà sí apá ìlà oòrùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà ọ̀hún tí wọ́n sì ṣekú pa àwọn ikọ̀ ISIS náà tó bí 20 níye. Àti wípé wọ́n ní ṣáájú oná jẹ́ pé wọ́n tún ti ṣekú pa ẹni tó jẹ́ adarí ikọ̀ ISIS ọ̀hún, eléyìí tí wọ́n pòkọ rẹ̀ ní Abu Bilal Al-Mulik, èyí tí ó jẹ́ pé wọ́n ṣekú pa lọ́jọ́ Jimoh tó kọjá. Ìṣe ni ọ̀rọ̀ lọ́dà bí nǹkan nílò Àkúrẹ́ ti sùrùlò ìpínlẹ̀ yìí lẹ́yìn tí wọ́n ní àwọn agbébọn kan tí wọ́n jẹ́ ọmọ gànfẹ́ olóṣèlú tí wọ́n lọ da ètò ìdìbò abẹnú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní apá àárín gbùngbùn ìpínlẹ̀ Ondo tí wọ́n lọ dàrú. Akọ̀ròyìn iléeṣẹ́ yìí Ọlásùnkànmí Elújọba Omar Bobo, ẹ jẹ́ ká kalọ̀.
4: Ìṣe ni ọ̀rọ̀ lọ́dà bí nǹkan ní òkè Lisa Àmúdípẹ̀ nílùú Àkúrẹ́ láàárọ̀ ọjọ́ Ajé, gẹ́gẹ́ bí àwọn afurasí ọmọ gànfẹ́ kan bí wọ́n ṣe kọlu ibùdó tí wọ́n ti ń ṣètò ìdìbò abẹnú ẹgbẹ́ òṣèlú APC fún ipò ọmọlẹ́gbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí tí wọ́n sì da ìlànà ètò ìdìbò ọ̀hún rú pẹ̀lú bí ìró ìbọn bó ṣe ti ń dún lákọlákọ. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ wáyé ní wọ́ọ̀dù 5 ní apá ìjọba ìbílẹ̀ Gúúsù Àkúrẹ́, níbi tí àwọn aṣojú ẹgbẹ́ àtàwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n ti kórajọpọ̀ láti ṣètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Àwọn tí ìṣẹ̀lẹ̀ náà tó sojú wọn, wọ́n níṣe ni ìró ìbọn ní ń dún lákọlákọ tó sì mú kí àwọn èèyàn agbègbè ọ̀hún kí wọ́n máa jáyà gẹ́gẹ́ báwọn alátìlẹyìn ẹgbẹ́ àtàwọn èèyàn tó ń gbé ní agbègbè ọ̀hún bí wọ́n ti ń sá àsálà fún ẹ̀mí ara wọn tọ́rọ̀ sì di ẹni orí yóò dilẹ̀ kódà ìṣẹ̀lẹ̀ yìí òun ló tún mú kí àwọn iléèwé tó súnmọ́ ibi tí wọ́n ti ń ṣe ètò ìdìbò abẹ́nú ọ̀hún tààtìrí iléèwé Ebenezer Primary School ló mú kí àwọn òbí kí wọ́n tètè wá máa mú àwọn ọmọ wọn kúrò ní àwọn iléèwé ọ̀hún lẹ́yìn tí wọ́n gbúrò bọ̀n kódà Sẹ́nítọ̀ Adéníyí Adégbàmírè tọ́jẹ́ ọ̀kan lára àwọn olùfèròǹgbà hàn fún ipò náà tó ń díje ńlórí kó yọ lọ́wọ́ kú òjijì lẹ́yìn tí àwọn agbébọn ọ̀hún tí wọ́n yìnbọn sí ẹ̀gbẹ́ ibi tó wà kódà wọ́n tún yìnbọn lu ọkọ rẹ̀ nígbà tó ń báwọn oníròyìn sọ̀rọ̀ ní kété lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó wáyé tán Adégbàmírè ó bẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ náà tó sì ní ìṣẹ̀lẹ̀ mọ̀dàrú ọ̀hún lọ wáyé lẹ́yìn tí àwọn tọ́jẹ́ alámòjútó ètò ìdìbò ọ̀hún tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kan àwọn tí ọjẹ́ alátìlẹyìn àwọn olùfèròǹgbà hàn tí wọ́n tò sẹ́yìn wọn bákan náà ló tún fẹ̀sùn kàn wípé àwọn tó ṣe ìkọlù ọ̀hún ni wọ́n tún dárúkọ gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Orímísàn Ayédàtiwá lásìkò tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tún wáyé ẹlòmíì tó náà jẹ́ olùfèròǹgbà hàn olúmọ ìwádù ó ní àwọn tó jẹ agbébọn ọhún ìní ọjẹ pé wọn fi rún máwọn alátìlẹyìn tó jẹ pé wọn ṣe àtìlẹyìn fún àwọn olùfèròǹgbà hàn míì lásìkò tí ètò ìdìbò ọhún tó ń wáyé ó ní àwọn ọmọ gànfin náà tí ó wà níbi ètò ìdìbò ọhún ló pinwọ bí ètò ìdìbò náà bí ò ṣe ti lọ ní ìrọwọ́rọsẹ̀ bákan náà ni olùfèròǹgbà hàn míì náà Taiwo Fásọ̀rántì tí ó náà kópa ní wọ́ọ̀dù keje ìjọmu nílùú Àkúrẹ́ ó ṣe àpèjúwe ètò ìdìbò ọ̀hún gẹ́gẹ́ bí eléyìí tó lọ bó ṣe tó àti bó ṣe yẹ lágbègbè tó ń wà ní báyìí náà gbogbo ojú ló ti wà lára ẹgbẹ́ náà gẹ́gẹ́ bí àwọn ọmọ ẹgbẹ́ bí wọ́n ti ń dúró de èsì báyìí láti ọ̀dọ̀ àwọn adarí ẹgbẹ́ ọ̀hún nílẹ̀ yìí
1: ẹwẹ́ ń ṣe ni àwọn olùfèròǹgbà hàn tí inú ń bí nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nípínlẹ̀ Ondo ni wọ́n ti ké gbàjarè báyìí lórí bí wọ́n ṣe ti ṣe ètò ìlànà ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú ọ̀hún káàkiri ìpínlẹ̀ yìí àwọn olùfèròǹgbà hàn ni wọ́n fi ẹ̀sùn kàn wípé ìlànà eléyìí tí wọ́n ṣe ọ̀hún lọ́jọ́ wípé onírúurú àwọn nǹkan ló wáyé ń bẹ̀ tí ò sì sí ọ̀rọ̀ àkóyawọ́ láwọn apá àríwá ìpínlẹ̀ Ondo àárín gbùngbùn ìpínlẹ̀ Ondo àti apá gúúsù ìpínlẹ̀ Ondo wọ́n fi léde wípé àìtètè mọ́ ṣe àyẹ̀wò àwọn tí ó jẹ́ aṣojú ẹgbẹ́ ọ̀hún àti ìlànà eléyìí tí wọ́n lò lórí ọ̀rọ̀ bí wọ́n ti ní lórí ọ̀rọ̀ ètò ìdìbò iná jẹ́ pé ó pinwọ́ àwọn ìlànà ètò ìdìbò ọ̀hún láwọn ibùdó ìdìbò náà bákan náà làwọn olùfèròǹgbà ọ̀hún tún fi léde tí wọ́n sì fi ẹ̀sùn kàn wípé ṣíṣe àkójọ èsì ìdìbò ní sekretariati ẹgbẹ́ òṣèlú APC Lákùrẹ́ oná jẹ́ pé wọ́n tún dàrú nígbà tí ètò ọ̀hún tó ń lọ lọ́wọ́ èyí tó jẹ́ pé ó ṣe àfihàn wípé kò sí bí wọ́n tiẹ̀ ti lè sọ báyìí lórí ọ̀rọ̀ pé ẹni tí ó jáwé olúborí láti kéde rẹ̀ gómìnà ìpínlẹ̀ Èkìtì bí ọdún Oyèbáńjí ló jẹ́ pé ó ti túbọ̀ gbé ìgbésẹ̀ ìbásọ̀rọ̀ pẹ̀lú àwọn tó jẹ́ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ṣáájú ètò ìdìbò gómìnà tí ó wáyé lógúnjọ́ oṣù kẹfà ọdún tá a wáyé tó sì ń pè fún àtìlẹyìn fún ẹgbẹ́ àwọn tó jẹ́ òṣìṣẹ́ ìjọba àbílẹ̀ Nogin àti ẹgbẹ́ àwọn tó jẹ́ olùkọ́ nípínlẹ̀ náà gómìnà Oyèbáńjí ló ṣe àpèjúwe àwọn òṣìṣẹ́ gẹ́gẹ́ bí àwọn tí ó jẹ́ pé wọ́n fi ọwọ́ síwọ́pọ̀ pẹ̀lú ẹ̀ lórí àṣeyọrí eléyìí tó jẹ́ pé ìṣèjọba rẹ̀ tó ṣe ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ náà láti rí dájú pé wọ́n kó àwọn ọmọ ẹgbẹ́ wọn jáde kí wọ́n sì jáde lásìkò ìbò eléyìí tó jẹ pé ó ń bọ̀ ọ̀hún ẹni tó jẹ ààrẹ ẹgbẹ́ Nogin yìí ni Ọláṣèyí Ọlátúndé àti ẹni tó jẹ alága ẹgbẹ́ NUT Lawrence Ẹgbẹ́yẹmí àwọn náà fi òǹtẹ̀ wọ́n fi lu gómìnà Oyèbáńjí fún sáà kejì àjọ ẹ̀sojú pópó onílẹ̀ yìí ló ti ṣíde ìlànà ètò kan eléyìí tí wọ́n pè ní operation guduma èyí tó jẹ pé wọ́n fi wọn pe wọ ṣíṣe àmúlò àwọn ayédèrú nọ́mbà eléyìí tó jẹ́ ti ọkọ̀ àti mímọ kó àwọn ẹrù lọ́nà tí ò bófin mu àkójọ ẹrù láwọn ojú ọ̀nà lórílẹ̀‐èdè nàìjíríà ẹni tó jẹ́ olùdarí àjọ ẹ̀sojú pópó náà sheu mohammed òun ló kéde ìlànà yìí gẹ́gẹ́ bí ó ṣe fi léde wípé ló kéde ìlànà yìí nílùú ọkà gẹ́gẹ́ bí ó ṣe ti ṣíde ètò ọ̀hún tó Nje ibi ti a ri mo ri lori iroyin ni kutu ayi fun ti aro tuni Olayinka Ojo lolu turoyin Opeyemi Jordan mo wa setigbo yin ise oni pe wa o lagbara lowo Olorun.

0: àwọn ìrántí kan kì parẹ́ láéláé ó ṣòro káwọn ìfẹ́ kan lọ lónìí à ń ṣèrántí ìyá wa tata ògúnlọ́lọ́ abiyamọ mrs sarah mojisola tèmi ìtàn àjànàkú tọpẹ èèyàn mọ sí ìyá táyé tó fàyè sílẹ lọjọ kọkàndínlógún oṣù karùnún ọdún 1992 bó tilẹ̀ jẹ́ pé ti fi wálẹ̀ lọ àmọ́ ìwà pẹ̀lẹ́ yín ṣe ń fọhùn síbẹ̀ má ní gbàgbé làwọn ohun tẹ gbélé ayé ṣe o ẹ kọjá akínkanjú abiyamọ lásán ẹ jẹ òkun lásìkò ìṣòro ìtùnú nígbà ìrora lónìí làwọn ọmọ rẹ arábìnrin elizabeth mayomi ajayi arábìnrin victoria taiwo longe ọ̀nàrẹ́bù ìdòwú emmanuel ajanaku benjamin kende ajanaku
1: arábìnrin taiwo margaret akiloye
0: samson ìdòwú ajanaku arábìnrin comfort alaba kisende àwọn ọmọ àtọmọ mọ ń ṣèrántí rẹ o màmá wa ìfẹ yín sì ni ìmúlọkànlé wa ìgbé ayé yín làmúyan gan wa o a ò lè gbàgbé yín láíláí túbọ máa sàn kó sì máa sinmi ìyá táyé ọ̀nàrẹ́bù ìdòwú ajanaku komisanna fọ́rọ̀ ìròyìn àti ìtanijí nípínlẹ̀ ondo lolùkéde
2: Pentecost Alive, wà láyé Pentecost 2026. Ẹ̀yin yóò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lẹ́yìn.
3: Ayé mi yóò lọ bọ̀rẹ̀, ẹ̀mí mímọ́ fa agbára rẹ̀.
2: Tí orílẹ̀-èdè Nàìjíríà ẹkọ̀ àkókò.
4: Lábẹ́ ìdarí ọlọ́run látọwọ́ bíṣọ̀bù wa ní ọ̀wọ̀ jẹ́ OB ìbàdàn jẹ́ P.
2: Bíṣọ̀bù wa ní ìjọ Anglican ilẹ̀ àkókò.
4: Àti lórúkọ ọgbà àlùfáà ni wọ́n pọ̀ gbé èèyàn síbi ìsọjí ìwàláyé Pentecost ìjọba
2: yìí. Monday 18th to Sunday 24th of May 2026.
4: Pẹ̀lú àkòrí tí ó wí pé.
2: Ìlú Pentecost
4: experience.
2: Iṣẹ́ àwọn àpọ́sọ́lẹ̀ oríkejì ẹsẹ̀ kínní wọ
4: ìkẹ́rin.
2: Monday
4: 18th
2: Ìgbẹ́ ìjọ Anglican ilẹ̀ àkókò.
4: Sọ́dọ̀ 23rd May 2026.
2: Ìdíde aago mẹ́sàn-án àárọ̀ ni gbogbo wa yóò péjọ sí.
4: St. Thomas Anglican Church ṣe ìkàrí àkókò.
2: Ibi tí wọ́n ti ní ìmọ̀lára Pentecost látọwọ́ ìránṣẹ́ Ọlọ́run àlàyé.
4: Ìjọba ìbú Dr. O.O. Falana.
2: Sunday 24th May 2026.
4: Essay of pulpit in diocese of Akoko.
2: Olùgbàlejò àgbà ni Jésù Kristì nípasẹ̀.
4: The Reverend Jacob O.B. Ìbàdàn J.P.
2: Bishop of Akoko.
4: Olùkéde ni Venerable J.A. Adéyẹmọ lórúkọ ìgbìmọ̀ ìsọjí Pentecost Alive 2026.
5: Residents of Ondo State are by this means informed that the predicted rainfall for year 2026 is here. The State Emergency Management Agency, SEMA, under the supervision of the Deputy Governor, Dr. Laide Adelami Emena, is advising communities in flood-prone areas to clear their drainage channels. Gutters should be expanded and made free for erosion. Leaking roofs to be repaired before the rains become perennial. Motorists to obey all traffic regulations and avoid overspeeding. Ondo State Governor Dr. Lucky Orimisan Yedatiwa FCA is urging residents of the Sunshine State to allow our ease agenda resonate with safety of lives, property, and environment. In case of any emergency in your area, call SEMA on 0803-488-3275 or 0703-187-7570 or contact Office of the Deputy Governor, Governor's Office Complex, Alagbaka Akure, Ondo State Emergency Management Agency, announcer.
6: Ẹtẹ́tí sí ìkéde pàtàkì yìí, ìkéde ìsìnkú, èyí ni Prophet Olabode Giwa fi ń kéde ìsìnkú àti ẹ̀yẹ ìkẹyìn màmá àti màmá màmá wa, late Mrs. Grace Bamitale àti Bioke, tí wọ́n jẹ́ ìyá ìjọ St. Andrew Anglican Church, Ìyàní, àkókò nígbà tí wọ́n wà lókè Erùpẹ̀. Alakale ètò ìsìnkú màmá Grace Bamitale àti Bioke lọ báyìí, Thursday, 21st May, 2026, Christian Waykeep ní ilé olóògbé New Site, Ìyàní àkókò, Ondo State ní aago 5 ìrọ̀lẹ́. Friday, 2nd May, 2026, ètò ìsìnkú màmá Grace Bamitale àti Bioke yóò wáyé nínú ìjọ St. Andrew's Anglican Church, Ìyàní àkókò, ní agogo 10 òwúrọ̀. Tí ètò ìgbàlejò àti ìjọ ẹni ọmọsìn yóò wáyé ní kété lẹ́yìn ìsìnkú ní United Anglican Primary School, Ìyàní àkókò. Súnrẹ́ o, màmá rere títí di ọjọ́ àjíǹde tí a ó pàdé tí ìpínyà kò ní sí mọ́. Gbogbo ẹbí Bamitale ló ń kéde.
7: Madame Deborah Ajake Ale
8: ni aṣojú
7: wọn mẹ́ ti jáde láyé
8: nílùú Ọ̀wọ̀
7: lẹ́yìn ọgọ́rùn-ún ọdún lé méjì
8: 102 years
7: bí ètò ìsìnkú ti ṣe lọ rèé o.
9: Orí di mi gbẹ́yẹ mi ká sí o.
10: Ọba Akọ́ajọ́ àmọ́ máa ń ẹ̀yà
7: sọ. Tuesday ọjọ́ kọkàndínlógún oṣù karùn-ún ọdún 2026
8: níjọ́ àjàbúrẹ́
7: ipò ìlú Ọ̀wọ̀. Wednesday ogúnjọ́ oṣù karùn-ún ọdún yìí
8: ní service of sun
7: ní ilé wọn
8: number 53
7: Ajaka Street
8: ìdojúkọ
7: Ìmàdé College
8: bẹ̀rẹ̀ láàgọ́ mẹ́rin ìrọ̀lẹ́.
7: Thursday
8: ọjọ́ kọkànlélógún
7: oṣù karùn-ún ọdún 2026.
11: Aago mẹ́wàá àárọ̀ ni wọn yóò lọ gbé ara màmá
7: láti Federal Medical Center
11: ọ̀wọ̀
7: wá sí ilé wọn.
11: Aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ ni wake up yóò wáyé
7: lójúlé ìkan náà
11: Friday
7: ọjọ́ 22 oṣù karùn-ún
11: ní ìsìn kẹ́yìn
7: fún màmá òun nínú oore
11: ní Methodist Church
7: pàjù ìró
11: ìgbọ̀wọ̀
7: bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀
11: tó kú bá ti wọ ká ilẹ̀
7: ṣùgbọ́n ìtọ́jú àlejò
11: àtijọ́ ọlọ́mọ
7: ó di pápá ìṣeré ìmàdé kọ́lẹ̀
11: Yemi Deborah Àchàkẹ́
7: ọmọ ẹlẹ́yàró
11: ọmọ mohun radio
7: ọmọ mohun dẹ́kàn ayẹyẹ
11: jẹ́
7: ègèwọ̀n ègèdè kúkú wọlé ìyẹrẹ wà
11: ọmọ alọ́bàá lùsò
7: ọmọ àjọba ojú.

0: Our office day for Danco Plaza, Adilosun, beside Olumoto's, opposite Maria Azomta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State, or Green Green House on top, 0707-484-3351.
1: Ah, I found something inside my Nescafe Original 3-in-1 pack the other day. A unique code printed inside.
2: Yes, so every pack of Nescafe Original 3-in-1 now comes with a code inside in the Nescafe Next Level promo. Just text the code to *7022# and you could win 500,000 Naira cash, business tools, and training. Up to 1 million Naira in prizes to be won. Promo runs until June 30th, 2026. T's and C's apply. Nescafe. Make your world.
3: Kí ló ń sun ọkún ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
4: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
5: Ojúmọ́ ire ló mọ́ mi, mo jíjí ayọ̀.
6: Ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn.
5: Sọ mi sí re àní o.
6: Ohun tí à ń láǹfààní àti sọ òun náà ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò. Lórí ohun tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Níbi tí àwọn agbébọn tí wọ́n ti lọ sí àwọn iléèwé kan nípínlẹ̀ Ọ̀yọ́ níjọba ìbílẹ̀ Oríire. Tí wọ́n sì jí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n jí gbé ńbẹ̀. Wọ́n ṣekú pa àwọn kan, eléyìí tó jẹ́ olùkọ́ kan, wọ́n ṣekú pa wọ́n bẹ́ orí ẹ̀. Kọ́lọ́hún ọba kọ́ sàánú ni kọ́ mọ́ sọ wà. Ẹni tó sì ti ń bá wa sọ̀rọ̀ látẹ̀kan tí a ti jọ ń fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀, àwọn náà ni ọ̀gbẹ́ni Abiodun Maxwell tí wọ́n jẹ́ lámì ètò àwùjọ. Olùkọ́ òun náà tún ni wọ́n, wọ́n tó jẹ́ onímọ̀ nípa ọ̀rọ̀ òṣèlú. Ọgbẹ́ni Abiodun Maxwell, ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan lórí ọ̀rọ̀ wípé àwọn kan, bóyá àwọn olóṣèlú kan, pé wọ́n sì tún máa ṣe ọ̀rọ̀ òṣèlú wọn pàápàá jùlọ nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí látàrí pé bí nǹkan ìṣe ṣẹlẹ̀ tó. Ṣé a lè sọ wípé ọ̀rọ̀ ìpèníjẹ́ ètò ààbò gan tó túbọ̀ wá ń gbẹnu òkè sí ó ní ṣe pẹ̀lú bọ́rọ̀ ètò ààbò ọ̀rọ̀ ètò ìdìbò tí ń sún métílé ló ṣokùnfà ẹ̀?
7: Ẹ ṣe àtọ́kùn. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, èmi ò fẹ́ràn, I don't like politicizing insecurity. Anybody tó bá dẹ̀ ti ń ṣe lórílẹ̀-èdè Nàìjíríà yìí kò fẹ́ràn orílẹ̀-èdè, kò fẹ́ràn aráàlú. So èmi gbàgbọ́ pé pàápàá during political campaign or any election related matter, ó ṣeéṣe, atọ́kùn ẹ gbọ́ mi dáadáa, ó ṣeéṣe kí political factor kó máa ní ipa, political factor that will be having indirectly contributing to insecurity. In tí mo sọ, ẹ jẹ́ kí n reframe ẹ dáadáa. Ní ìgbà campaign tàbí ìgbà ètò òṣèlú tí mo dẹ̀ mọ̀ pé ìgbà ńlá wà báyìí, ó ṣeéṣe, atọ́kùn ẹ gbọ́ mi dáadáa, ó ṣeéṣe kí àwọn political factor kan kó máa wà responsible indirectly for insecurity ní ìpínlẹ̀ yẹn. So kò dẹ̀ sí nǹkan míì ju pé bóyá a fẹ́ fi dá ẹ̀rù sílẹ̀ tàbí a fẹ́ fi involve nínú power tussle, power struggle láàrin àwọn olóṣèlú. So the bottom line ni pé wọ́n máa ń lò ní ìgbà òṣèlú láti gain political gain. Ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ti ń politicize insecurity, tó bá ti ń fi ètò òṣèlú ṣe ọ̀rọ̀ ètò ààbò, ẹni yẹn ò fẹ́ràn orílẹ̀-èdè. Ẹ ti mọ̀ pé ìfẹ́ ara wọn ni wọ́n ní. Fẹ́ràn orílẹ̀-èdè, òun làwọn ọ̀pọ̀lọpọ̀ fi máa ń sọ pé àwọn olóṣèlú gan, pé ọ̀pọ̀lọpọ̀ ara wọn náà lọ ń sìn. Because èmi ò mọ̀ pé torí pé o fẹ́ dépò, kò wá pa àwọn ìdílé kan lẹ́kùn. O fẹ́ dépò, ẹ lọ ń kóbọn, ẹ lọ ń kó àdá, torí pé ẹ ní power tussle. Ẹni tó bá bẹ̀ lọ, ìdílé yẹn tún wà nínú ìbànújẹ ayérayé. So ká bá ti ń politicize insecurity lórílẹ̀-èdè Nàìjíríà, kò ń ṣohun tó dáa. So nǹkan tí mo gbàgbọ́ ni pé the holistic response tó yẹ ká ní sí ni pé ó yẹ ká ní a stronger intelligence gathering. Ká mọ̀ pé ètò ààbò yìí, ètò ààbò ohun tó yẹ kó jẹ́ gbogbo wa ni kò yẹ ká fi ṣe ọ̀rọ̀ òṣèlú, kò yẹ ká fi sọ pé opponent mi àbí ẹni tó wà lórí oyè mo fẹ́ dá wàhálà lẹ́fun, káwọn èèyàn má bàa nígbàgbọ́ nínú ẹ̀. Ẹ rí pé ohun tó sábà ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà nìyẹn. Just to discredit the government. Ìjọba dẹ̀ ń gbìyànjú o, pàápàá ìjọba tá a wà yìí, èmi o, ìjọba ń gbìyànjú o lórí ọ̀rọ̀ ètò ààbò, wọ́n ń sapá tiwọn. Ṣùgbọ́n ẹ rí àwọn kan tá a jókòó síbì kan tá a sọ pé just to discredit the government, to discredit the president, káwọn aráàlú lè máa rí pé kò sí tó ń ṣe o, kò sí nǹkan kan tó ń ṣe o, wọ́n ń pa ènìyàn léni. Mo dẹ̀ máa ń sọ nígbà kan atọ́kùn, mo ní èmi ò ń fẹ́ ká máa compare pé ìgbà kan báyìí láyé ààrẹ báyìí ìpànìyàn pọ̀, láyé ààrẹ báyìí ìpànìyàn wà reduce, láyé ààrẹ báyìí kò sí ìpa ènìyàn. Ohun tí ó bá ti ń mú ẹ̀mí ọmọ Nàìjíríà, bó tiẹ̀ jẹ́ ẹ̀mí ọmọ Nàìjíríà kan lọ, nípa insecurity ó yẹ kó jẹ́ ohun tí gbogbo wa máa bójútó ni o. So èmi ò fẹ́ sọ pé, èmi ò fẹ́ conclude, ìbọn èmi mọ̀ pé ó ní political undertone lórílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí àyíká environment tí a wà.
6: Ṣáwọn àríjẹnídìí mọ̀dàrú gan kan wà tó jẹ́ pé wọ́n ẹ wò pé àwọn gan náà ni wọn ò fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ò dúró rè.
7: Mo ti sọ atọ́kùn.
6: Tá a bá tiẹ̀ tún sọ̀rọ̀ pé àwọn olóṣèlú, àwọn kan náà wà tó jẹ́ pé àríjẹnídìí mọ̀dàrú ni wọ́n.
7: Ẹ ṣe atọ́kùn, àwọn àríjẹnídìí mọ̀dàrú tá à ń sọ yìí, wọ́n pọ̀, kì í ṣe olóṣèlú nìkan. Kì í ṣe olóṣèlú nìkan. Ẹ lo gbogbo àwọn tọ́lọ́pàá mú tán jí àwọn ènìyàn gbé. Pàápàá ní Southwest. Tí àsọpọ̀ olóṣèlú ló wà nídìí ẹ̀ ni. Tí àsọpọ̀ olóṣèlú ló ni wọ́n ni. So àwọn nǹkan wà tó yẹ pé àwọn èèyàn bí tiwa náà ni wọ́n àti ordinary people. Torí I begin to wonder. The ordinary people tó yọ pé àwọn ènìyàn tẹ́ ti ẹ̀jí bèrè gan, ọ̀pọ̀lọpọ̀ mí gan ẹ̀ pé ìdílé mi ò gan ò lè raise 1 million, ẹni kan máa mú 500 million, 20 million, 30 million wá. So tẹ́ bá gbogbo àwọn tó ń jí gbé inú àwọn oríjẹ nídìí ìbàjẹ́ ni that you cannot even link them with the politician. So bó ṣe rí ni àwọn oríjẹ nídìí ìbàjẹ́ kan náà ṣì wà tó jẹ́ pé wọ́n ti iṣẹ́ ajínigbé wọn ti yàn láàyò, wọ́n ti wò pé this is a lucrative business in the country. So kì í ṣe gbogbo wọn ló ní ṣe pẹ̀lú olóṣèlú atọ́kùn èmi ò ní tàn yín o. Mo dẹ̀ mọ̀ pé àwọn aráàlú náà mọ̀. So atọ́kùn kì í ṣe gbogbo àwọn àríjẹ nídìí ìbàjẹ́ kan náà ṣì wà o. Tó jẹ́ pé láti fi ṣe business òwò, wọ́n rí pé òwò lélẹ́yìí. Wọ́n tó ń ṣe nìyẹn atọ́kùn.
6: Ẹ jẹ́ ká wo ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ń gbé lórí ọ̀rọ̀ pé ìfọwọ́sowọ́pọ̀ láàrin àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà àti ọmọ ogun ilẹ̀ òkèrè bí àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà. Ojú òwò lẹ̀yìn fi wo eléyìí lórí ọ̀rọ̀ àmójútó ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà?
7: Ẹ ṣe atọ́kùn. Ẹni olórí orílẹ̀-èdè, olórí èdè lórílẹ̀-èdè tá a bá rí, tí ètò ààbò, ètò ààbò, ètò security, tí ò bá ti jẹ́ lógún, ẹnìyàn ń ṣe olórí dáadáa, ẹnìyàn ń ṣe olórí rere. And that is why I will commend the federal government. Mo gbóríyìn fún ààrẹ wa, ààrẹ Bola Ahmed Tinubu. Ìjọba Amẹ́ríkà gan gbóríyìn fún ààrẹ fún ìbáṣepọ̀ tó ń ṣe yẹn. Tán fi lè rí àwọn olórí ISIS, tán fi lè rí wọn mú, tán fi rí wọn mú. And that is why we continue to encourage the government to continue in their collaborations with international countries, with international security agencies. With countries like that, America. So mo gbóríyìn fún ìjọba àpapọ̀, ojú tí mo fi wo ni pé ó jẹ́ ìgbésẹ̀ tó dáa. Kì í ṣe pé ẹ má jẹ́ ká gbàgbọ́ nínú àwọn nǹkan tó ń sọ pé àwọn ọmọ ogun orílẹ̀-èdè wa ṣé wọn lè dáṣe ni. Kò síbi tó ti ń ṣẹlẹ̀ o. Orílẹ̀-èdè Amẹ́ríkà gan, wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú Israel. Láti dojú ogun kọ àwọn orílẹ̀-èdè kan.
6: Ẹ jẹ́ kí
7: ó túmọ̀ sí pé kò sí orílẹ̀-èdè tí ó ní agbára àbí tí ó ní tí that is self-sufficient to tackle insecurity. So only no pe a nilo ibasepo laarin orilede si orilede laarin awon omo ologun wa ibasepo e gudo domoran igba yen la le ri aseyori to ni itumo ti awon eniyan de ni imo lara ya topo
6: ode je kin bere bere ko to ri pe yonda yin ka fun awon eyan na lanfani ati pe wa ele to je gomina ipinle Oyo Seyi Makinde o soro laipe ina wipe lori oro n to sele ina ni wipe awon oni gba fawon oni sumo mi sugbon won teti si ibere won e je ka wo oro to so yi lori oro wipe se o to abi a le so wipe se kan fi kun lukun pelu won lori oro to sele yi o na lo le je ona abayo lori ati da lori ati gba awon omo ti won jigbe yi ni abibo
7: e se atokun mo wa lara awon to ma nso pe ona ti ijoba apapo ba le gba tabi ijoba ipinle kan lati mu ki eto abo ko wa ni ijoba lati mu ki eto abo ko wa ni orile ede tabi ijoba ipinle iru ona tan ba le gba kan lo gba o iru ona tan ba fe gba kan lo gba I am not one of those people that believe that we should not negotiate or we should not have discussion with terrorists. I am not one of them. Though I am not an a security expert per se. To go emi awon mo rile de o fe mo ona ti won gbagba ara le won le o. Awon mo iru awon ton ko ni ilu Oyo yen. Ka awon ajinigbe so pe won fe gba 100 million. Ki ijoba ba ko de ri 100 million. Tori 100 million ko le
6: se ki se pe ro se le ro pe won tun empower won ni bayi lori oro gbese be
7: mo nbo e fe so a fe ku mo mo pe awon araalu a ma so pe won empower won ni sugbon awon araalu awon idile ton jigbe o le ma so yen fun yin ko ti kan opolopo olodun de ni je ko kan wa la fi so be
6: ami
7: so ona ti ijoba apapo ba fe gbe ona ti ijoba ipinle Oyo ba fe gbe ohun to kan mi ni pe baba tan jigbe iya tan jigbe awon omo tan jigbe inu dile kan na ti wa o ona tan ijoba ona ti ijoba Oyo ba fe gba lati gba won le e je kan lo gba o to gboriyin fun ohun ti gomina wa so o pe ohun wa poeti si ohun tan ba fe a ti ri pe opolopo se borilede la wa tan ti san ransom kan de tun pa won yen to bo se ri niyan so ti joba kan ma so pe won a feti si ibere won abi ko ba won ni ifukuluku what we want to see is result we don't want to know how they achieve those results e se atokun
6: oda e seun a se ojo opole fun awon eyan na lati ba wa dasi sugbon a n pada bo
8: Emi omo yin na ni o Jolly Jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya e speli celery
9: S E L E R R I E salary
8: ah boda mi e si fe so speli na di salary oya lopin igbiyanju e speli turmeric
10: T U R M E R I C turmeric
8: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
11: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
12: I'm in love. Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious. So much love.
6: 0816251991 0816251991 Hello Eko Ojumo Hello e karo
13: Abi anya gba pe fun wa o
6: Ami e seun o Hello otija Hello Eko Ojumo
13: Hello Eko Ojumo sa
6: Hello e karo
13: Ade afoye sa e kweto
6: Ami e seun o
13: Oruko mi ni Ojo Ajiromoke lati loka koko
6: Oya ngbo yin
13: mo bẹ ijọba apapo fun ojo kun ba wa ri soro eto abo yi aye da ti wa ni ipinle ojo ni bi fun ojo kun ba wa ri soro eto abo yi tojutoju seven ni gbogbo won pariwo won lawon lo awon lo àwa tí wọ́n máa ṣe ìjọba lé lórí ni wọ́n padànù yìí. Ẹ wò bó ṣe ń bẹ́ orí ènìyàn láì ṣe orí ẹranko. Ẹ wò bó ṣe ń pàwọn ènìyàn wa dànù láì ṣe ẹranko. Tí ó jọ pé bá wa rí sọ̀rọ̀ ètò ààbò yìí, àwọn ọlọ́pàá tí wọ́n kóra wọn sí tẹ̀sán tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n ṣe kí wọ́n kóra wọn lọ sẹ́ẹ̀rí ìgboro. Tí wọ́n lọ máa bójútó àwọn èèyàn, àwọn àmọ̀tẹ́kùn iṣẹ́ wo ni wọ́n ṣe? Àwọn sójà ń gba owó. Ojoojúmọ́ ni wọ́n ń gbà àwọn àmọ̀tẹ́kùn, ojoojúmọ́ ni wọ́n ń gbà àwọn sójà. Iṣẹ́ wo ni wọ́n ṣe? Wọ́n ń pa àwọn ènìyàn dànù. Nígbà tí ọkọ bá jáde kúrò nílé tí òun bá ìyàwó ẹ̀. Orí wa ní gbàbọ̀dé kí ìjọba kó bá wa rí sọ̀rọ̀ ètò ààbò yìí o.
6: Àmì ẹ̀ṣẹ̀hùn, ẹ ṣe àdúpẹ́ o, ẹ ṣeun o. 08162549991. Hello, ẹ kú ojúmọ́.
14: Hello, good morning.
6: Good morning.
14: Dáadáa.
6: Yes, yes, yes.
14: Okay, okay. I want to contribute to this matter.
6: Okay.
15: Why, okay, labor people.
14: Sorry, please. We are living in a full paradise. We are being proactive about our security. And we are all sleeping in our houses in the night. And somebody is in our forest, near our towns, tending cows. And we think with communication gadget in his hand, we are fast asleep. And these people are in our forest. In fact, the Amatekun of Governor Akeredolu is no longer the Amatekun that we have now. People are compromising. We are now being treated as a conquered people. Our land is now an occupied land. My name is Stephen Olorun Tobilebi. I'm calling from Rene.
6: All right. Thank you. Thank you very much. Thank you. Thank you. Ah, so asiko ti lo, e ma binu asiko ti lo. Adupe lowo Ogbeni Maxwell Abiodun ti ape ti woje wa ni aro toni. Adupe lowo yin o. Eseun. To, iyoku. Eseun. Iyoku yo di ojo mejo lagbara lowo Olorun ti a tun mo pade lori eto ojumayo. Opeyemi jo oda, o na luruko temi je o. Ire o.
16: Na the smart

ìtanilólobó pàtàkì rè láti ọ̀dọ̀ àjọ tí ó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Ondo State Emergency Management Agency SEMA lábẹ́ ìṣàkóso igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo Dr. Láìdé Adélàmí MNI wọ́n gba ìlú àgọ́ àtabúlé lámọ̀ràn pé àsọtẹ́lẹ̀ tí àwọn amòye ojú ọjọ́ sọ nípa òjò tí ó máa rọ̀ wọ́n ní ká ṣe ìmọ́tótó ojútó wa ká la ojú àgbàrá dáadáa kó ni ó ba lè máa lọ gẹ́gẹ́ ká ṣe àtúnṣe àwọn òrùlé tí ń jò kó tó di pé àwọn òjò ńláńlá ń bẹ̀rẹ̀ kí gbogbo àwọn awakọ̀ àtọlọ́kadà ọ̀pá òfin rìnnà mọ́ ká yẹ sàṣà pajúdeere ká sì máa tọ́jú ẹ̀yà ara ọkọ̀ wa dáadáa gómìnà Dr. Lucky Orímisàn Ayédàtiwa wọ́n rọ gbogbo olùgbé ìpínlẹ̀ Ondo láti gba àlàáfíà láàyè fún ẹ̀mí àti dúkìá ǹjẹ́ bẹ́ẹ̀ bá wá kẹ́fìn ìṣẹ̀lẹ̀kíṣẹ̀lẹ̀ ládùúgbò yín ẹ máa pe àjọ SEMA sórí 0803488-3275 tàbí 0703187-7570 tàbí kẹ́ máa lọ tààrà sọ́fíìsì igbákejì gómìnà tí ń bẹ lálágbàká Lákùrẹ́ ìkéde pàtàkì wá láti àjọ Ondo State Emergency Management Agency SEMA.

0: yọ.
1: Ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́bírítì tí wọ́n gbé jáde wọn lárugẹ látọ̀dọ̀ ní yíṣu. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀ àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Tọkùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà. Olúwan t-shirt, jeans and chino, pantan joggers, wristwatches, awoka, senator dresses, resource control ní yíṣu. Ọ̀tá gbàǹtagbà tó ta gbẹrẹgẹdà síbi gbẹrẹgẹdà nígbàgede ọ̀gbẹ́gbàbù yẹkẹtẹ níbi táwọn ọ̀gbọ́gbà ti rí gbá ọjà pàtàkì kalẹ̀ sí.
0: Oh my God!
1: Bí odindi ọjà ìlú kan lókè òkun ni. Military and paramilitary accessory.
0: Àwọn officers boot.
1: Ní ti civil defense, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn. Àti bẹ́ẹ̀ àti fìlà àti láyàdì wọn ní bẹ́ẹ̀. Gbogbo schools ni kò tètè wá máa order for uniform container and sanders. All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí. Ìbẹ́ ìṣeléyọléyọ tàbí dọ́sí dọ́sí. Ẹ̀yin tẹ́ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà. Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé. Ó yá ní nọmba 85 ọba Adéṣídà ní dojúkọ táwọn ọ̀làkúrẹ́.
0: 0800 3452 0455.
1: Ní Yéṣù.

0: àwọn ìrántí kan kì àrẹ láéláé ó ṣòro káwọn ìfẹ́ kan lọ lónìí à ń ṣèrántí ìyá wa tata
1: òpó. abalẹ̀ àìṣif ọmọláyọ̀ nínú ìhànà kọ́kọ́ mi ló rọ̀ kùtù.
0: fàyè ìsílẹ̀ lọ́jọ́ kọkàndínlógún oṣù karùn-ún ọdún 1992 bó tilẹ̀ jẹ́ pé ẹ ti fi wálẹ̀ lọ àmọ́ ìwà pẹ̀lẹ́ yín ṣe ń fọ́n síbẹ̀ má ní gbàgbé làwọn ohun tẹ́ gbélé ayé ṣe o. ẹ kọjá akínkanjú abiyamọ lásán ẹ jẹ́ okun lásìkò ìṣòro ìtùnú nígbà ìrora lónìí làwọn ọmọ rẹ̀ arábìnrin elizabeth mayomi ajayi arábìnrin victoria taiwo longe ọ̀nàrẹ́bù ìdòwú emmanuel ajanaku benjamin kende ajanaku
2: arábìnrin taiwo margaret akiloye
0: samson ìdòwú ajanaku arábìnrin comfort alaba kisende àwọn ọmọ àtọmọ mọ ń ṣèrántí rẹ o màmá wa ìfẹ́ yín sì ni ìmúlọ́kàn lé wa ìgbé ayé yín làmúyàn gan wa o a ò lè gbàgbé yín láéláé túbọ̀ máa sàn kó sì máa sinmi ìyá táyé ọ̀nàrẹ́bù ìdòwú ajanaku komisanna fọ́rọ̀ ìròyìn àti ìtanijí nípínlẹ̀ ondo lolùkéde.
1: Aishif ọmọláyọ̀ nínú ìhànà kọ́kọ́ mi ló rọ̀ kùtù o.
3: Àbálẹ̀ ọmọláyọ̀ nínú àmì.
1: Àbálẹ̀ àtàbà àbálẹ̀ olóyè Joshua ọmọtayọ̀ fàtòyìnbó kéde rómọ̀ sí tatitati nígbà tílẹ̀ sọ̀nà Bakure ẹjọ́ kẹtàdínlógún oṣù kọkànlá ọdún kọkànjá àbálẹ̀ ayé ire lẹ́yìn ìgbà kó ti lo márùndínlọ́gọ́rùn-ún ọdún láyé ẹjọ́ kọkàndínlógún oṣù kẹrùn ọdún yìí nígbà tí a gbó kú olóògbé níbi ìgbókú pamọ́ sí asúlẹ̀ lójúlẹ̀ tatitati close sọ̀nà Lakure davis cathedral church ìjọmọ lakura láti ìyapa gbogbo ẹjẹ wẹ mú sàgbà èdè dome náà gbàtòrò lakura níbi kí commander ebenezer obe àtọmọ rẹ tó dúró.

0: òṣùpá sídìkì ẹ̀ láyé ńlọ sídìkì ẹ̀ láyé ńlọ sàndíyàdíẹ̀ làwọn máa tún ṣe sídìkì ẹ̀ láyé ńlọ ogun mátálọ́pọ̀ kó mára láwìn ó padà ti dópin sọ̀ntàgbára kásán yòókù létà sídìkì ẹ̀ láyé ńlọ sọ̀ntàgbára kásán yòókù létà sídìkì ẹ̀ láyé ńlọ. Kọ́ tó bá ti fẹ́ àtọ́wá jẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ń ta automobiles, oríṣi nǹkan ló ń ta lọ bá sídìkì ẹ̀ wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọ lówó díẹ̀díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá tẹ bá ti wá sọ́ndé dàjì 50% wọ́n á gbọ́jà yín fún yín àmàṣọ ọkù díẹ̀díẹ̀.
1: Kò sí
0: owó èlé lórí ẹ o, zero interest ni, wọn ò fowó kankan sí lórí. Ẹ lè download app yìí lórí app store.

0: Jess Globin, oògùn àpilẹ̀ṣẹ̀ olómi tó ń ṣe àlékún ìlera pẹ̀lú àwọn èlò hemoglobin, vitamin B12 àtàwọn amáragí míì. Kára ó jí pépé kára jọ̀lọ̀. Jess Globin, ó wà ní 200 ml. Jess Globin Plus tún fakọyọ ìmọ̀ ìjìnlẹ̀ tó gbé pẹ́lí fún ìlera mọ̀lẹ́bí. Àjọ NAFDAC fòǹtẹ̀lú, ilé-iṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé e jáde tó ń tà. Wọ́n fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹ pé 0806-646-6115. Má fi àlàáfíà rẹ tàfàlà. Gbé Jess Globin lura lọ́wọ́ kan, kára ó pọ̀ sípò.
1: Ọkọ̀ yìí wúlò púpọ̀ púpọ̀ fara ìrẹ́dẹ.
2: Kí ló ń sún ọkún ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
3: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí lónìí. Jẹun tó dáa.
4: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ́lí celery.
5: SELARIE salary.
4: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ́lí náà di salary. Ó yá lọ́pìn ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ́lí turmeric.
6: TURMERIC turmeric.
4: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
7: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa. Olùyípadà ayọ̀.

0: Canada, UK àti Europe ń lọ lọ́wọ́.
1: Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 090-3696-4322 tàbí 080-7958-19.

0: ṣe lójú iná lè wúra oorun àgbẹdọ ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà iwájú datmal ds jẹ́nráyè ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ datmal ds tí wọ́n ṣe pẹ̀lú atẹ́mítà àti lumefantrin tó jẹ́ 80mg àti 480mg ọ̀tá ayérayé ní àrùn ibà àti datmal ds ọ̀gá méjì ò gbọdọ̀ gbénu ọkọ̀ kan ìwọ̀ àjọ nafdac fòun tẹ̀lú datmal ds bí datmal ds ṣe wà fún àgbàlagbà bẹ́ẹ̀ náà ni datmal ṣóngálá tó jẹ́ 20mg àti 120mg ṣe wà fún àwọn ọmọdé iléeṣẹ́ jesse pharmaceutical company limited ló gbé jáde tó ń tà wọ́n fi alágbàtà káàkiri nàìjíríà ẹgbẹ́ 0806-646-6115 níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ ni kò pé ibà ò dá alágọ̀ ara kí ló fẹ́ di olówó láti máa ní datmal ds lọ́wọ́ lóòrèkóòrè àlàáfíà rẹ ṣe kókó bára ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ o.
1: òṣùpá sídìkì ẹ̀ láyé ń lọ sídìkì ẹ̀ láyé ń lọ sàndíyàdíyẹ làwọn máa tún ṣe sídìkì ẹ̀ láyé ń lọ ogun mátálọ́pọ̀ kó mára láwìn ó padà ti dópin sọ̀ǹtagbára kásán yòókù létà sídìkì ẹ̀ láyé ń lọ sọ̀ǹtagbára kásán yòókù létà sídìkì ẹ̀ láyé ń lọ. kò tó bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances computer àti computer accessories wọ́n ń ta automobiles oríṣiríṣi kan ló ń tà lọ bá sídìkì ẹ̀ wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọ lówó díẹ̀díẹ̀ oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá tẹ bá ti wá sunday dájì 50% wọn á gbọ́jà yín fún yín ọmọ àsọ̀rọ̀ kù díẹ̀díẹ̀ kò sí owó èlé lórí ẹ o zero interest ni wọn kò kàn sí lórí ẹ lè download app yìí lórí app store.
2: Káyọ̀dé
3: bíọ́dún
2: ààrẹ orílẹ̀-èdè yìí ń gbà kan rí ìyẹn Goodluck Jonathan tó fi mọ́ agbèfọ́ba àgbà orílẹ̀-èdè yìí ń gbà kan rí àti mínísítà tó wà fún ọ̀rọ̀ ìdájọ́ ni wọ́n mọ̀ ti sọ pé ẹ wò ó gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní ilé ẹjọ́ pẹ̀lú ọ̀rọ̀ ààrẹ àná Goodluck Jonathan léè tí wọ́n pè é lẹ́jọ́ pé kò láǹfààní láti pé kó lè padà díje sí ipò ààrẹ nínú ètò ìdìbò 2027 nítorí pé ó ti lo àkókò rẹ̀ tán ni wọ́n sọ pé Goodluck Jonathan àti ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ agbèfọ́ba àgbà ní orílẹ̀-èdè yìí ni wọ́n mọ̀ ń tako torí adájọ́ Peter Lifu ló ti sọ pé ọjọ́ 26 oṣù karùn-ún ọdún yìí ni wọ́n máa gbọ́ ẹjọ́ náà létí John Mary Jide Obi tí ó pè lẹ́ni tí ṣe agbẹjọ́rò kan èyí tó fi kalẹ̀ sí ìlú Abuja níbi tí ó ti ń sọ pé kí adájọ́ náà kó yá tètè yọ ọwọ́ kó yọ ẹsẹ̀ rẹ̀ kúrò lórí ọ̀rọ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ó ṣe wí agbẹjọ́rò yìí ló sọ pé ṣé rí Goodluck Jonathan ni gẹ́gẹ́ bí òfin orílẹ̀-èdè yìí ó ti lo àsìkò tí ó yẹ kí ó lò gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí nítorí pé ńgbà tí Goodluck Jonathan tó gba ìjọba lẹ́yìn ìgbà tí Yaàdúà tó ti kú ni ó jẹ́ pé wọ́n tún padà wá búra wọṣẹ́ fún un gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí onítorí ní ọjọ́ kẹfà oṣù karùn-ún ọdún 2010 ni wọ́n kọ́kọ́ búra fún Goodluck Jonathan gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí lẹ́yìn ìgbà tí Yaàdúà tó ti dolóògbé lẹ́yìn ìgbà yẹn ni wọ́n ṣẹ̀ tó wá ṣe ètò ìdìbò sí ipò ààrẹ tí Goodluck Jonathan tí wọ́n tún padà wá búra fún ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2011 ó ní níwọ̀nba ìgbà tó jẹ́ pé wọ́n ti búra fún wọlé gẹ́gẹ́ bí ààrẹ ní ẹlẹ́ẹ̀kejì kò lẹ́tọ̀ọ́ rárá láti pé kó tó sọ pé òun fẹ́ padà díje gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí ìyẹn nínú ètò ìdìbò ọdún 2027 ṣùgbọ́n ṣá ń gbà tí Goodluck Jonathan tó gbọ́ tí mínísítà tó wà fún ọ̀rọ̀ ìdájọ́ tẹ́lẹ̀ rí náà tóun náà tó tún gbọ́ ni wọ́n sọ pé ìrọ́ funfun bádá ló ń pa ọ àti pé kì í ṣe pé bóyá wọ́n dìde ìdìbò yẹn lásìkò ìgbà tó jẹ́ pé wọ́n kọ́ búra wọṣẹ́ fún gẹ́gẹ́ bí ààrẹ lẹ́yìn ìgbà tí olóògbé Yaàdúà tí ó ti jáde láyé ọ̀rọ̀ mọ̀ pọ̀ ń bẹ̀ gan ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch ká ẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
3: bíọ́dún
2: káyọ̀dé
3: àjọ ọlọ́pàá nípínlẹ̀ ogun náà ti fi kélé òfin gbé ẹnìkan Adéṣọlá Muyiwa lórúkọ rẹ̀ lórí ẹ̀sùn wípé ó ṣe ìtanilólobó ayédèrú 2,000 náírà ní agbègbè àgbàdo ní ìjọba ìbílẹ̀ Ifọ̀ nípínlẹ̀ ogun gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ afurasí ọ̀hún ẹni ọdún 23 ni wọ́n ló lọ sí ilé olóúnjẹ kan ní ìkan 8:00 òwúrọ̀ ní ọjọ́ Àìkú ní ìkóríta owó là ń wá ní àgbàdo ó sì ra oúnjẹ tí ó tó 2,600 náírà 2,600 ben lo se ayederu ayederu itanilolobo leyi to ni ohun ti fi san owo ounje na to si fi han olounje arakunrin ohun nikan ago 12 ku iseju 15 ojo kan ri ni awon olopa lati ago agbado ti won fi kele ofin gbe o leyi ti DP Agun Adesanya Oyekanmi to ko won sodi nigba to fi di re mule ni ana ojo aje agbẹnusọ ile ise olopa ipinle ogun DSP Oluseyi Babaseyi so wipe iwadi tan isaju lo fi han gbangba wipe afurasi ohun ni o je wipe irufe iwa ben lo tin wu kakakiri o le ton fi ayederu itanu lobo han won ni bara to si fi nra oja kakakiri ru ati bu ipinle ogun to si je wipe awon ti o fun rara ni lo ma se be ti o lu jibiti ti o si be se re soro babase wa salaye pe lasiko igba ti won fi oro wa lenu wo afurasi ohun je wipe looto ni ohun lowo lese ninu iwa odaran na to si ti leki mo ohun laso lasiko igba ohun won ni awon ti o ti ra lotun lo si pelu ayederu italolobo na ni lo tin lo si milionu mewa naira wa tesiwaju won se fi tako fi gbe ni ojo 17 osu karun odun ti a wa yi ni kan ago 12 ojo kan riku iseju 15 latare bi won se mu ejo re wa pe o wa ra o wuru iwa be ni kan ago 8 owuro o nigba to lo si odo olounje kan ni ikorita owo la nwa ni agbado gege bi won se se alaye nitori bi oro bi o se ri pelu iwadi ti won se ni won fi gbe digba o di ile ejo o nigba ti o lo koju ijejo iwadi ti won se lo wa fi gbangba wipe arakunrin na ni iwa ibaje ohun ohun lo ti yo shop yo yara o tun yo palo si lara ibi gan ti o tun ti ma gba fefe labe igi iwa ibaje ohun tun yo si lara pelu agbẹnusọ ile ise olopa ipinle ogun wa se alaye pe commissioner olopa ipinle ohun bode ojaju ni o se sadankata awon olopa na pelu won sise akosemose ati wipe bi won se foju bale daada ti won fi rimu pelu ise ti won se na leyi ti o si fidi re mule pe ajo olopa ipinle ogun ni won duro dede o lati gboju agan si oro iwa odaran papa julo jibiti ni ona kona ati lilu jibiti oju opo ero kailu jara ni oro ati bu ipinle ogun e lo kayoku ninu iwe iroyin daily post iwe iroyin punch ati awon iwe iroyin kan to jade loni.

0: ṣakọlọ.
1: Dr. Wenga pẹ̀lú Jason Idongogon.
2: O ti ṣe ni ìṣájú.
3: O ń ṣe lọ́wọ́lọ́wọ́.
2: Yóò tún ṣe jù bẹ́ẹ̀ lọ nínú àjọ̀dún ìlérí Olúwa lórí àwọn ẹ̀dá.
3: Ti ìjọ Nazareth Church of Apostles of Nigeria Nova C.
2: Lẹ́gbẹ́ Community National Headquarters Ìlàjẹ́ Local Government nípínlẹ̀ Ondo.
3: Ẹlẹ́ẹ̀kẹta irú rẹ̀ léléyìí tẹ́mi mú yóò fi tú ìdè já ìdè.
2: Monday 25th
3: sí Sunday 31st May yìí ni o. 4:50 a.m. ní ti ìdájí. 11:30 a.m. ní ti ọ̀sán yóò máa bẹ̀rẹ̀.
2: Aago mẹ́fà ní ti ìrọ̀lẹ́ ojoojúmọ́.
3: Nígbà títí Sunday 31st May yóò bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án òwúrọ̀.
2: Ní Nazareth Church of Apostles of Nigeria Nova C.
3: Lẹ́gbẹ́ Community National Headquarters Ìlàjẹ́ Local Government ìpínlẹ̀ Ondo.
2: The most right Reverend S.O.
3: Ṣọlá Lépé.
2: Tó jẹ́ olùdásílẹ̀ àtàwọn wòlíì mi.
3: Lọ́lọ́run yóò máa gbọ́ wọn ṣe ìyanu lọ́dún yìí.
2: Apostle Lépé Damilọ́lá ni akọ̀wé ìjọ.
3: Captain Mother Joy Olúwa Lọ̀rẹ́ mi Ayénúrò.
2: Tí gbogbo wa mọ̀ sí ìyálájẹ́ ni ìyá ìjọ.
3: Wọ́n sinú Apostle Lọ́gọ̀ Nicodemus ni bàbá ìjọ.
2: Pastor Gbenga Ọjà Ìkọ̀mọ.
3: Apostle Ọláwọlé Lépé.
2: Apostle Sọjí Ajísebútú.
3: Àti Sinọ Kerubu Òtítọ́ Tẹ̀mẹ́ta àwọn ní ìgbìmọ̀ ìjọ.
2: The most right Reverend Dr. S.O. Ṣọlá Lépé.
3: Tí gbogbo wa mọ̀ sí ọba ìlérí Olúwa ni olùdásílẹ̀ àti olùgbàlejò àgbà.
2: Mo sinú Apostle Johnson Lépé.
3: Aláṣẹ John Lip Nigeria Limited tó jẹ́ Church Chairman ni olùkéde.
4: Káyọ̀dé bí ọdún pẹ̀lú bí ẹgbẹ́ òṣèlú PDP èyí tí ó jẹ́ igun ti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn Ṣèyí Mákindé bí wọ́n ṣe kéde tẹ́lẹ̀ wípé ààrẹ orílẹ̀-èdè ìgbà kẹrígun lọ Jonathan ni wọ́n máa ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún lónìí òde yìí tí ṣe ọjọ́ ìṣẹ́gun láti lè mọ̀ pé òun gan ni ọmọ òye wọn nínú ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún sí ipò ààrẹ. Ṣùgbọ́n nígbà tí wọ́n retí rẹ̀ títí lánàá níbi tí ó ti yẹ kó wá fi fọ́ọ̀mù rẹ̀ kalẹ̀ pé tọ́ fọ́ọ̀mù mi rẹ̀ ó mo ti bọwọ́ lu gbogbo nǹkan tó yẹ kí n ṣe lórí rẹ̀ tó sì jẹ́ pé wọ́n dúró títí láti àárọ̀ títí di nǹkan bí aago mẹ́rin ìrọ̀lẹ́ wọn mọ̀ rígu lọ Jonathan láti pé kó wá fi fọ́ọ̀mù ọ̀hún kó wá fi sílẹ̀ o èyí gan ló wà fà ó tí wọ́n fi wá sọ pé tọ́ pẹ̀lú bó ṣe jẹ́ pé wọ́n retí rẹ̀ títí tí wọ́n rí yìí ni wọn yóò sún kinní ọ̀hún síwájú láì ṣe pé bóyá ó ní gbèdéke ọjọ́ kan èyí tí wọ́n sọ pé yóò padà wá wáyé torí ngbà tó ń sọ ọ̀rọ̀ náà lánàá ìkan gbòógì lára àwọn tí wọ́n jẹ́ òjìmì nínú ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n bẹ ní igun ìkejì ìyẹn eléré Ọláyinka òun ló sọ eléyìí síta lánàá òde yìí gẹ́gẹ́ bó ṣe rí gẹ́gẹ́ bó ṣe wí ó níṣẹ́ rí báyìí o ó ní igun èyí títùràkì tó ń darí nínú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n dúró títí láti àárọ̀ títí di aago mẹ́rin ìrọ̀lẹ́ wọ́n ń retí igun lọ Jonathan láti pé kó wá fi fọ́ọ̀mù rẹ̀ kalẹ̀ ó ní ṣùgbọ́n ṣá kò mọ̀ fi fọ́ọ̀mù ọ̀hún sílẹ̀ o ó ní ìgbà tí wọ́n wá retí rẹ̀ títí tí wọ́n rí ni wọ́n bá wá kéde ò wípé tọ́ níwọ̀nba ìgbà tí ààrí ẹni tí ó fẹ́ díje sí ipò ààrẹ orílẹ̀-èdè yìí tó sì jẹ́ pé òun nìkan ṣoṣo ni wọ́n fún ní fọ́ọ̀mù náà yìí pé wọ́n fi àyè gbà á láti pé kó mọ̀ ní alátakò tí ò sì wá fi fọ́ọ̀mù ọ̀hún sílẹ̀ báyìí wọ́n ní wọ́n ti sún kinní ọ̀hún wọ́n ti sún síwájú o di ìgbà tó jẹ́ pé ẹnikẹ́ni ò tí ì lè sọ o ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
5: Bí ọdún.
4: Káyọ̀dé.
5: Àjọ tí ń gbógun ti ìlòkulò egbògi olóró rírà títà àti ṣe fàyàwọ́ rẹ̀ ní orílẹ̀-èdè NDLEA.

0: àwọn ìlú alámùlégbè ni wọ́n ti ṣe àṣeyọrí ọ̀hún o gẹ́gẹ́ bí àtẹ̀jáde léyìí tí DCP Anthony Oko Plasi tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí tó buwọ́ lù ló ti ṣe àlàyé pé iṣẹ́ àkànṣe tán ṣe ọ̀hún òun ló ṣokùnfà bí wọ́n ṣe rí àwọn tí kò dín ní 30 tó jẹ́ ọmọ ilẹ̀ òkèèrè tí wọ́n rí gbà lọ́wọ́ àwọn afẹ̀yìnpani ọ̀hún gẹ́gẹ́ bí ó tún ṣe àlàyé pé wọ́n fi tako òfin gbé àwọn mẹ́tàlá ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀ nínú ìwà ọ̀daràn náà àtijáde ọ̀hún wá ṣe àlàyé pé àwọn afurasí tí wọ́n fi kélé òfin gbé ọ̀hún ni Abdulgaki léyìí tí wọ́n sọ wípé ó jẹ́ adarí àwọn afurasí ọ̀hún gan àti ìbálẹ̀ àwọn oníwà ọ̀daràn nígbà tó ti sọ pé òun gan lórí àwọn tó hùwà kòtọ́ ọ̀hún pẹ̀lú Fatima Kulibali léyìí tí wọ́n tún fi tako òfin gbé Ahmad Kasango Sidibe Musa Mohammed Mbele Seedu Traore Ali Kulibali Abdul Ngeki Ahmed Sama Laya Bando Aisha Dembele Abi Togo àti Awati Sure Plasidi wa ṣe àlàyé ní ìwádìí ní ló ti bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún o léyìí tó sì jẹ́ wípé ọ̀rọ̀ ọ̀hún kan bí ó ṣe jẹ́ wípé àwọn ọmọ ilẹ̀ òkèèrè ni wọ́n dẹ̀nà dédé rába fó o tó sì jẹ́ wípé láàrin orílẹ̀-èdè Nàìjíríà yìí ibẹ̀ ni wọ́n fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tí wọ́n fi lọ ń tà wọ́n sí ibi tí wọ́n ti ṣe iṣẹ́ kòtọ́ wá ṣe àlàyé pé ìwádìí ló fi hàn gbangba wípé àwọn wọ̀nyí iná máa ń ṣe àfojúsùn àwọn tí ò sówó lọ́wọ́ wọn tí wọn ò rówó họ rí láti àwọn orílẹ̀-èdè míì ní ẹkùn ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ onípàápàá jùlọ láti orílẹ̀-èdè Mali àti Gabon nígbà tó sì jẹ́ pé ìlérí ẹ̀fúùfù ni wọ́n ń ṣe fún wọn o tí wọ́n fi ń kó wọn wọ orílẹ̀-èdè Nàìjíríà léyìí tí wọ́n sọ fún yín pé kán fọkànbalẹ̀ o wọ́n gbé wọn lọ sí ilẹ̀ Europe láti lọ ṣe iṣẹ́ tó lówó lórí pàápàá jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà pé iṣẹ́ ń bẹ̀ ń bẹ̀ fún wọn láti ṣe o nínú àtẹ̀jáde tó wá fikún yín pé àwọn tí yóò fara kásá ọ̀hún ló jẹ́ wípé ọgbọ́n tí wọ́n fi rìnrìn àjò wá sí orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n sọ wọn pé kankan wá owó léyìí tí ó gbé wọn dé orílẹ̀-èdè Nàìjíríà o ìpè ilé tí wọ́n ó gbé ni ó ti wà bí ẹwà ọ̀sọ̀sọ̀ fún wọn tó jẹ́ pé Maraba àti ní Kàrú ní ìpínlẹ̀ Nasarawa ibẹ̀ gan ni wọ́n kó wọn sí tí wọ́n sì ti ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n lọ́ wọn lọ́wọ́ gbà pẹ̀lú gbogbo iṣẹ́ tí wọ́n bá ń ṣe tí wọ́n sì fi wọn sí abẹ́ àsíá ògbúrọ̀sù ògbúrọ̀tọ̀ tí wọn ò sì láǹfààní àtijáde láti bá ẹnikẹ́ni sọ̀rọ̀ ó wá fikún wípé ìwádìí tí wọ́n ṣe ló fẹ́ ọ̀rọ̀ lójú kẹkẹ o nígbà tó fara kááṣá náà ni àwọn tí yóò láǹfààní àti san àwọn owó kan léyìí tí wọ́n béèrè lọ́wọ́ wọn tí wọ́n sì mú wọn ní tipátipá léyìí tí wọ́n tún ṣe bẹ́ẹ̀ kéde wípé ńṣe náà jí wọn gbé o tí wọ́n pe àwọn ẹbí wọn ní orílẹ̀-èdè ibi tí wọ́n bá wà ní pẹ̀lú gbogbo ète àti èròǹgbà wọn yìí àwọn tó wà lákàtà wọn ọ̀hún iná ó fi tìpátìkúùkù mú àwọn mọ̀lẹ́bí wọn láti wá owó síta o ní orílẹ̀-èdè tán wà láti lè sọ wípé ńṣe náà jí ọmọ wọn gbé o kí wọ́n bà lè yọ̀ǹda ẹbí wọn tó wà lákàtà wọn ẹ lọ́ọ́ kàyí kúrò nínú ìwé ìròyìn Daily Post ìwé ìròyìn Punch àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Káyọ̀dé.
0: Bí ọdún.
1: Àwọn kan tó jẹ́ pé wọ́n díje sí ipò sẹ́nítọ̀ nínú ètò ìdìbò èyí tó wáyé nínú ẹgbẹ́ òṣèlú APC lánàá òde yìí láti ìpínlẹ̀ Kaduna ni wọ́n mọ̀ ti sọ àwọn tí wọ́n jáwé olúborí ń bẹ̀ pàápàá jùlọ wọ́n ní ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Kaduna ọ̀hún ìyẹn Ramalan Yero ni ó jáwé olúborí o tí sẹnitọ seu san ni tó ti fi ìgbà kan rí jẹ sẹnitọ bẹẹ tóun náà tó jáwé olúborí bákan náà ni wọn sọ pé sẹnitọ sunday katong òun náà ó tún ṣe bẹẹ jáwé olúborí o wọn ní iṣẹ rí yérò yìí òun gan ló ń ṣojú ẹkùn àríwá ìpínlẹ kaduna o léyìí tó jẹ pé ó ní 6,000+ ìbò léyìí tó fi ẹyìn akẹgbẹ rẹ ìyẹn muasu mukadas tó fi ẹyìn rẹ janlẹ pẹ̀lú ìbò tó ní tó jẹ 1,040,000 nígbà tí bàlá ìkara tóun tiẹ̀ tó ní nǹkan bí ìbò 382 o ṣe wárí ní àárín gbogbo ìpínlẹ̀ kaduna ni wọ́n sọ pé seu san ni ó ti jáwé olúborí pẹ̀lú ìbò tó jẹ 1,095 ìbò léyìí tí ó fi ẹ̀yìn akẹgbẹ́ rẹ̀ tí ó fi janlẹ̀ ìyẹn Ṣètìmá Yẹ̀rìmà léyìí tó jẹ́ pé òun tiẹ̀ ó ní ìbò tó jẹ́ ẹgbẹ̀rún kan àti mọ́kànlé ní ogún ṣe wá rí ẹnìkan ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ yẹ̀rìmà òun tiẹ̀ ni ló jẹ́ pé ó ti kọ́kọ́ sọ pé òun ò bá wọn díje mọ́ nínú ètò ìdìbò náà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn èèyàn wọ́n mọ̀ dìbò fún ìbò ẹgbẹ̀rún kan ó lé nǹkan bíi igba ni òun ló ní tiẹ̀ nígbà tí ṣé òsánní tó wá ń sọ̀rọ̀ ó lóun dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn ò pẹ̀lú ìgbẹ́kẹ̀lé èyí tí wọ́n ní sóun ó ní pàápàá jùlọ òun dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti gómìnà ìpínlẹ̀ Kaduna ìyẹn Ọbásanmi pẹ̀lú àtìlẹyìn tóun rí gbà láti ọ̀dọ̀ wọn ó ní gbogbo àwọn tí wọ́n ṣe àtìlẹyìn òun pátápátá ni ó dúpẹ́ lọ́wọ́ òun àti pé pẹ̀lú bóun ṣe ń padà lọ sí ilé ìgbìmọ̀ asòfin àgbà báyìí òun ò tún ní dojú tì wọ́n o pẹ̀lú ìgbẹ́kẹ̀lé èyí tí wọ́n ní sóun ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch ká ẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
0: Abiodun.
2: Káyọ̀dé.
0: Níli jù báyìí lọ lórí ètò yín ètò Abiodun Káyọ̀dé ní ìṣe nínú àdàbà lóòrọ̀
2: yìí. Àtinágbára àtinágboro.
0: Bẹ́ẹ̀ni tó ní bá gbálébá gbáta.
2: Àtàlá darí rẹ̀ sí.
0: A sì ní bọ́jú láì parí rẹ̀ sáà.
2: Kò ṣeé ṣe kò ṣeé ṣe. Tába ti domi sórí náà. Ipa ẹsẹ̀ ní tọ̀.
0: Ibi ni o ti ro tó mú lónìí. O tó. Yókùn tún di lọ́lànà láṣẹ Elédùà. Nígbà tá à ní gbọ́ bí sí tẹ́yìn náà ní gbọ́ bí sí a.
2: Ẹ ṣeun o.
0: Ọpẹ́ pàtàkì lọ́wọ́ olóòtú ètò yìí, olóòtú àgbà àti gbogbo àwọn tájọ mẹ́tò ìwà lọ́lọ́kan ojú
2: ọ̀tún. Ẹ ṣe o.
0: Lágbára lọ́wọ́ Ọlọ́run ìbànújẹ́ ò ní jẹ́ ti
2: yí o.
0: Àmì
2: o.
0: Àwọn aláàmọ̀ wá
2: ẹ̀yìn náà láàmọ̀ bá o.
0: Àmì àmì àmì àmì. Olóko ẹnì
2: Jalo, jalo, jalo.
0: Kótó di wo yí ọ̀la.
2: Ọ̀la gangan. Kótó di wo.

0: Kivo 3-in-1 o mini kaloku ko fi kun
1: Kivo Dairy Mix.
2: Emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espeli celery
3: S E L E R R I E salary
2: ah boda mi espeli espeli no di salary oya lopin igbiyanju espeli turmeric
4: T U R M E R I C turmeric
2: e kare pali ohun se be Maggi chicken flavor kan fun yin
5: ohun se be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo.
6: Kí ló ń sún ọpọ́n ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sí pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ́ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábẹ́jì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
7: O ní láti jẹ́ méjèèjì, ṣe jọ̀lọ́fù rice rẹ pẹ̀lú adùn kóró náà. Kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́n oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun

0: mix. For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape up. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
1: Ẹjẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ́tí náà fàní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò yọpọ́n ṣẹ́ tó ti sún, yálà ọ fẹ́ ra nǹkan ìlónúlé tàbí fóònù aboríṣiríṣi nǹkan, wá sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kiní yìí rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọn náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láìṣe yípo làágùn. Ilé-iṣẹ́ kan wà tí wọ́n ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọba la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi, Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola. Ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
2: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbo abayin ti a mọ̀ sí CDCare. CDCARE. Application ni jẹ́ pé tí ẹ bá ti ní orí fóònù yín, ẹ ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò nulẹ̀. Fóònù ni o, laptop ni o, mattress ni o, kettle pot ni o,
1: gas
2: ni o. Bẹ́ẹ̀ fẹ́ ra aga, ó wà ń bẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò, ó wà ń bẹ̀. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà. Kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta
1: àwọn
2: kínní. Láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tó wà tárí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks. Ogójì ọ̀sẹ̀ láti máa sanwó.
1: Mo fẹ́ bí n pé ṣé wọ́n kọ́kọ́ san iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà wọn àmọ́ sàn yòókù díẹ̀ díẹ̀ báwo ṣe ṣe.
2: Ẹ ṣeun olóòtú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀. Tí wọ́n bá ti ń rà, tó bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú láàmọ̀ gbé ọjà yìí fún wọn, tí wọ́n sì máa fi ní àǹfààní láti máa sàn yòókù. Fún àpẹẹrẹ, tí wọ́n bá mú oṣù méjì, tó bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀, ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn, wọ́n sanwó ìyókù ní oṣù míì tá a bọ̀ sí. Tó bá mú oṣù mẹ́rin, àǹfààní wọn fún láti san ìkíní kejì. Tó bá ti san tán, a wá gbé ọjà yẹn fún wọn, wọ́n á máa san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́ àti oṣù mẹ́fà àti oṣù mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó ṣe wà nìyẹn sá.
1: Ìkíni ìdí tí ẹ fi ṣe báyìí pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí tó di pé ẹ gbé ọjà fún wọn.
2: Ẹ ṣeun olóòtú. Ṣé rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè máa sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
1: eléyìí
2: yóò lè máa sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà kó san kó sì máa gbé nǹkan rẹ̀ lọ. A sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá rárá sà.
1: Ṣé àwọn ni wọ́n lọ ná kìíní ọ̀ni wọ́n lọ ra nǹkan tí ẹ bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ẹ̀ rà fún wọn?
2: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílà pẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́ kọ́lọ̀ tán bá fẹ́ iye tán bá ń tà kán sọ fún àwa àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípọ̀ rà fún mi kò da nǹkan kan kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yá jẹ́ pé mọ́tò tẹ lọ wá fúnra yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn tẹ́ fi láǹfààní láti máa sanwó rẹ̀ láì ní dàyín láàmú rárá rárá.
1: Níbo ni ọ́fíìsì yín? Ọ́fíìsì nọ́mbà tí a lè pè yín sí.
3: Ẹ kàn sí wa ní Danco Plaza, Adelosun, beside Olo Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State.
2: Olúléṣẹ́ wa sì wà ní nọmba 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó. Bẹ́ẹ̀ ni olóòtú.
4: Nọ́mbà wa tí ẹ lè pè sí ni 0707-484-3351. Lẹ́ẹ̀kan sí 0707-484-3351.
2: Ẹ ṣeun olóòtú.
1: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola tẹ́ jẹ́ aṣojú CDCare. Ìwọ náà mọ́gọ́rẹ́ lónìí kó o lè bàdẹ́ tí ó ní dúkìá.
5: ọ̀rẹ́ wa kí ló dé tó rojú kókó báyìí.
6: Wo ọ̀rẹ́ ó sún mi oje ìyá ìṣẹ̀ṣẹ̀ pè tán lórí fóònù ni ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní jò gas cylinder wa náà ti fẹ́ẹ̀ jẹ tán gbogbo electronics wa ló ti dẹnu kọlẹ̀ owó ni ò sì ṣarajọ yìí.
5: Ara ń tà ń wúnu ṣọ́pọ̀ ọ̀bọ nípa CDCare ni.
6: CDCare kí ni ń jẹ́ bẹ́ẹ̀.
5: CDCare CDCARE application àṣírí ọ̀la ni níbi tó ti ra gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó bára lọ́mọ dáwọ́ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó bára fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
6: Irọ́ ni o.
5: Òótọ́ tọ́ hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDCare ni mo ti ra wọn kódà iPhone tó wò lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
6: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
5: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CDCare lórí Google Play Store àti iOS App Store kí wọ́n náà máa jayé CDCare ní wẹ̀lẹ̀mù ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí ẹ̀kọ́ sí wẹ́bsáìtì wa CD.

0: wọ̀lú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: On your trap, set.
2: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà. 88.9 FM. O ti gba kokini. O siwaju awon egbe ntele leyin.

0: awolu solu dero
1: nta bi mo se lori awon agbagbe ile ise radio te tin gbo wa ina o ni eto kanjan bi igba eto lori agbagbe ti a pe ni eto ise ti gbo fun igba akoko fun eyin te se fe darapo mo wa se ti gbo won lo ti wa lori ategun lati nkan bi odun bi melo die seyin ta si so akitiyan ati ise aseyori ti gomina to wa lode ni ipinle ekiti gomina bi odo abayo mi oye banji ti won se lori ko re e tun wa nkan ke fi dile ke fi apere tedi ke je atun jo baraka sida ni ori eto na eyin na mo pe opolopo ile ise radio ati television la ti seto yi adupe lowo olohun oba pe e tun ti gbo wa lawon ile ise radio ati television na e je bere lati ilu ido ekiti laaro yi kin ki won ni adami mogo 107.7 fm nido adupe lowo yin bakan na kin wa silu adonbi ile ise radio ni tesiwaju progress fm radio nigeria ti won wa ni ori ikanni 100.5 ile ise radio ipinle ekiti golden voice Ekiti náà ni iléeṣẹ́ rédíò gan tá a ti ń gbètò ìjáde tó jẹ́ iléeṣẹ́ rédíò tiwantiwa lápá bí 91.5 tó wà nílòkún nílùú Àdó Ekiti. Bákan náà lẹ ń wò wá ní tẹlifíṣàn wọn EKTV Channel 41. Ẹjẹ́ wá sí iléeṣẹ́ adùn ìpínlẹ̀ Èkìtì Midas Radio 90.5 ketekete náà lẹ ń gbọ́ wá ń bẹ̀ báyìí tó fi mọ́ a People's 104.1 FM tó wà ní agbègbè Fájúyì nílùú Àdó Ekiti. Kí n kúrò ńbẹ̀ kí n lọ sí iléeṣẹ́ rédíò Ayọba 95.1 tó wà ní agbègbè Secretariat ìjọba nílùú Àdó ẹ̀ ń gbọ́ wá ńbẹ̀ náà. Kí n tata pèsè kúrò ńbẹ̀ lọ sí Voice 89.9 FM nílùú Àdó ketekete náà lẹ̀ ń gbọ́ wá ńbẹ̀. Bákan náà lẹ̀ ń wò wá níléeṣẹ́ tẹlifíṣàn ìjọba àpapọ̀ NTA Channel 5 nílùú Àdó adúpẹ́ lọ́wọ́ yín. Ẹbí ńlá rédíò 102.3 FM nílùú Àdó lọ́nà láwẹ̀ ketekete náà lẹ̀ ń gbọ́ wá ńbẹ̀. Bákan náà mo lọ sílùú Ìkẹ́rẹ́ Èkìtì agbègbè kájọlà nìkẹrẹ níbi tí iléeṣẹ rédíò new cruise 92.7 fm wà tẹ ti ń gbọ wa adúpẹ lọwọ yín náà àti iléeṣẹ rédíò ẹlẹwàá méjìjì àdàbà 88.9 fm tó wà ní àkúrẹ èyí tí ń ṣe olúìlú ìpínlẹ ondo tó fi mọ àwọn orí ẹrọ ayélujára mìíràn tí ẹ ti ń wò wá tẹ sì ti ń gbọ wa adúpẹ lọwọ yín lẹẹkan sí àtúntì dé lónìí gẹgẹ bí ìṣe wa ní orúkọ àjọ tó ń rí sí ìbáraẹnisọrọ aráàlú lọfíìsì gómìnà nílùú Àdó atẹ́pẹpẹ ètò iṣẹ́ ti bọ́ láàárọ̀ yìí o ẹ wá nǹkan kẹfìdílé kẹjẹ àjọgbọ́n adébọ̀wálé adéfàbí ni orúkọ tèmi ní orúkọ gbogbo àwọn èjìká tí ò ní jẹ́ ká sọ bọ́ lórí ètò yìí ni mo fi ń kí yín lónìí a ní àlejò pàtàkì àwọn tá a jù sódò ẹja ńlá olóògbé lórí ètò iṣẹ́ ti bọ́ ẹ jẹ́ kí alága ìgbìmọ̀ àjọ tó ń rí sí ètò ìkọ́sẹ́ ọwọ́ nípínlẹ̀ yìí àti igbákejì alákòóso ipò ìpolongo ètò ìdìbò ìpínlẹ̀ Èkìtì tá à ń wò níwájú yìí Lẹ́kùn Gúúsù ta ni mò ń sọ bí kò ṣe bàbá wa Káyọ̀dé Babádé ẹ jẹ́ kí yín pé ẹ káàárọ̀ ẹ ẹ̀sìn káàbọ̀ sí orí ètò yìí o.
2: Ẹ ṣe olótú tó sì kí gbogbo àwọn ènìyàn wa nílé lóko tó ń wò wá tó sì ń bọ̀ wá ẹ jí ire o.
1: Ẹ ṣeun akéyin pé ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ìjọba tó wà lóde nípínlẹ̀ Èkìtì wọn mú ìkọ́sẹ́ ọwọ́ lọ́kùnkúndùn dáadáa tó fi jẹ́ pé àwọn àyípadà ti dé láti bí ọdún díẹ̀ sẹ́yìn níbo ni ìlànà ìkọ́sẹ́ ọwọ́ fún àwọn ọ̀dọ́ tó dé dúró nípínlẹ̀ Èkìtì ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ibẹ̀.
2: Ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ ìjọba tó wà lóde yìí ìjọba gómìnà bí ọdún Àbáyọ̀mí Oyèbánjí. Ṣé ẹni wípé ìkan lára àwọn ìlànà ìjọba àti àwọn òpómúléró ẹ̀ wíwo kan pillars of government ó jẹ́ pé ìrónilágbára àwọn ọ̀dọ́ ọ̀nà kan nìyẹn láti rónilágbára láti rú àwọn ọ̀dọ́ lágbára torí wípé skill acquisition kàkọ́ṣẹ́ ọwọ́ kí nìyẹn níṣẹ́ ọwọ́ ó ti pọn dandan ní àsìkò tí a wà yìí kìí ṣe gbogbo àwọn tó lọ kọ́lẹ́jì tàbí polytechnic tàbí yunifásitì ló ríṣẹ́ ṣe
1: bẹ́ẹ̀
2: ni iṣẹ́ ìjọba torí pé àwọn tó wà ń bẹ̀ ku
3: omi ti pojo
2: omi ti pojo ka lo o de omo odun ogo ta kan to retire so me la fe gba lodo odun bo ti le je pe ijoba na to se akitiyan to po lori yen sugbon ele to kari kaku oni ise owo skill acquisition iyan lo gbode ni gbogbo agbaye bayi tori pe o je ikan gbogbi ninu awon eto ati le mu aimise lowo kuro ninu awujo o je ikan gbogbi ti a fi le fise le awon olo lowo tori pe won ni owo to ba dile le ju wa se fun now te ba wo iru awon orisirisi eko ta ko awon mo yen ati ise owo ta ko won e ri wi pe won te ti to bẹẹni kò sẹni tó fẹ fa tó fẹ kọ lẹba tí ò fẹ fa iná sí kò sẹni tó fẹ ní mọtò tó bá bàjẹ tí ò yẹ kó lo gbé lọ síbi tó ti lè túṣe kò sẹni tó fẹ rẹǹtì lẹba tàbí kó nílé ara ẹ tí ò ní ṣe fọnísọ sí tàbí ẹni tó kọ lu mọtò ẹ nígboro tàbí tí mọtò ẹ ti ń dàgbà tí ò fẹ tú ara ẹ ṣe oríṣiríṣi àwọn ẹkọ bẹyẹn ni à ń kọ àwọn ọmọ wọnyí pàtàkì gidi lóde òní báyìí iṣẹ́ méjì kan wá ṣe gbòógì ìyẹn ni garment making ìyẹn bá ṣe ń rán aṣọ ìgbàlódé àwọn obìnrin kún síbẹ̀ àwọn gbogbo iléèwé wa láti make sure pé wọ́n kọ́ wọn tó dẹ̀ ní irinṣẹ́ tó
3: yanrantí
2: tó ò kárí kíkun ojú
3: sọ ká sọjú lóge
2: ká sọ arúgbóde
3: dọ́mọge
2: dọ́mọge ìyẹn náà ti tún ó ti tún jálé jákó báyìí tó jẹ pé mo lọ sí
3: iṣẹ ìwádìí yìí náà lè fi hàn gbogbo ilé o
2: bẹẹ ni
3: tí wọn gbà káàkiri náà
2: exactly mo lọ sí àkúrẹ lọdọ ọjọ mẹta ní ọsẹ méjì sẹyìn mo lọ báyìí ọkọ ṣòkú àwọn tó gbé àpótí kéékèèké wà wọn tó bí mẹwàá tó bá ti mọlẹ ní wọn tẹ báyìí wọn ti sún ẹ mọmi ẹ jẹ ká báyìí ṣe gèlè yín mọmi ẹ jẹ ká sáré báyìí $5,000, $10,000 tọba gbọmọ awégèlè tó tójú $10,000 tẹyàn bá níbi márùn ṣe ní ọjọ yẹn ó ti pa $50,000 lọlé ebi ò ní pa so oríṣiríṣi iṣẹ bẹyẹn ló wà tí à ń kọ wọn tẹlẹ báyìí electrical installation là ń kọ wọn àti fi nǹkan mìíràn kó àti fi solar inverter sí torí pé ìyẹn ti tún dé
3: olótúwàǹgbòrò
2: báyìí
3: nínú ìtọ́sọ́nà
2: so àwa náà àgbẹ̀yìn láti rí wípé kí làwọn ará ìlú fẹ́ kí ni iṣẹ́ tà kọ́ wọn so dà tó bá jáde wọn ní máa wáṣẹ́ kiri bọ́bọ́ tí ẹ̀ ṣe jọ́ìmọ̀ bí oṣù mélòó kan tó bá rówó wọn lọ dáṣẹ ìtumọ̀ sílẹ̀ wọ́n dọ̀ga iṣẹ́ náà nìyẹn so ìjọba tó wà hà lóde yìí ó ti rí yẹn ó wá mu ní ọ̀kúnkúndùn ó ń ṣe àtìlẹyìn tó péye fún technical colleges mẹ́fà la ní Èkìtì mẹ́fẹ̀fà ni àwọn mọ́dẹ̀ pọ̀ sí báyìí tó ti ń kọ́ṣẹ́ ọwọ́ àdúpẹ́ wípé òye ti ń yí àwọn òbí tẹ́lẹ̀ wọ́n ní kọ́lọ̀ wọ́n bẹ́ẹ̀ lọ́jọ́ ní technical wọ́n ní ẹ wá rí pé ọmọ wa jáde ní yunifásitì tán a sì wàá kọ́ṣẹ́ tailọ̀ ọmọ wa jáde ní yunifásitì tán a sì wàá kọ́ṣẹ́ cosmetology pé wọ́n kojú kí ló dé tó òkúkú já kó kọ́ láti bẹ̀rẹ̀ kó dẹ̀ ti máa jẹun kí ó fóúnjẹ sí tábìlì ara ẹ̀ kó gba àwọn ènìyàn mìíràn síṣẹ́ kí òun náà kì í ṣe pé ó jẹja nìkan kó kọ́ àwọn ènìyàn mìíràn
3: wọ́n
2: ṣe ẹja so ìjọba fi owó tó dára síbẹ̀ wọ́n fi ìhà tí ó dára síbẹ̀ wọ́n ti tún ọ̀pọ̀lọpọ̀ ilé àwọn ilé wọ̀nyẹn ṣe gbogbo eléyìí tó ti dẹnu kọlẹ̀ ó ti dúró gbogbo àwọn irinṣẹ́ tó ti dàgbà a ti replace ẹ̀ ní títí december ọdún tó kọjá ẹ̀ ìjọba ṣe fún wa ní bí $1 billion káàfin equipment sáwọn school wọ̀nyí láti make sure pé àwọn ẹ̀rọ ìgbàlódé ni wọ́n fi ń kọ́ àwọn ọmọ wọ̀nyí níṣẹ́ ó sì ń tẹ̀síwájú sí ni so a dúpẹ́ lọ́wọ́ ìjọba fún àwọn iṣẹ́ ribiribi wọ́n gba àwọn ènìyàn síṣẹ́ láti lè kọ́ àwọn ọmọ wọ̀nyí kò dúró níbẹ̀ nìkan oníkan tá à ń pè ní running grant pe owo ta ba fi ra awon ohun ta fi ko ni san lo kara so die ka ku fun won to ma fi kose ni every time ta meta lo wa every time ni won fun won ni na fun school wa omo kankan ti je pe a ma ko le won lowo o won fi se isiwo omo kankan 1500 o ya to say to for second school ti wa ju ti won die tori pe won mo pe an ra awon kan egbo lati fi se kini lati kose ya to si yen ti joba tun so owo idowo abajade won ni odo wa bayi NAPTEC ni idowo ti won
4: se
2: national technical certificate ni won ma se won la ma register awon fun obi o ni lati sanwo ijoba lo ma sanwo fun ajo NAPTEC lati ri pe awon omo yan se idowo idowo yan bere bayi ni bi ose meji si le ta wa ati sanwo ati register gbogbo awon to wa ni ipele keta ninu eko so ijoba gbiyanju lati ri pe awon school won yi o dagajia awon obi na adupe lowo won tori pe won ti wa ye won si won yo da omo won lati ri pe won ni ise lowo so orisirisi ise la ni ta n ko won air conditioning and refrigeration we bi ta wa ba o tutu to ba ti ero yi ba mehe ba nbe yi te gba pepe so yi e ba so pe orumo yi awo technical kan wole a tutu ara yin abale lorisirisi beyen la n ko won ero amuseya lorisirisi bricklaying concreting gbogbo e la n ko won catering and hotel management awon eko igbalode to je pe omo oni da ti se tan ko ma ra re kiri bi ko se pe to ba fe sise ko ri se se to ba fe da sile ko da sile fura a de ti ri pe a de ti make sure pe nkan to ba awon obi leru ati mu kuro ki lo ba awon leru na ri pe te ba ti lo si technical o ti pari iwe niyan ko kawe won ati jo niyan lowo ta wa e bayi ijoba papo o ti palase o ti di ofin ti eyan ba ti ni NAPTEC lowo to nyaranti o le lo si any university to ba wo o le lo si polytechnic to ba wo o le lo si college of education to ba wo a kan se jamb ni a o duro niyan nikan a ti wa ni ifowosowopo pelu Babidele Oluwa University of Science and Technology Ikere Ekiti
4: yun Bwesti na
2: Bwesti wipe awon omo wa to ba se to lodo wa o tori pe awon course kan wa ti won se ta wa na se won se carpentry awa na se won se automobile awa na se won se carpentry and woodwork awa na se pe awon omo wa to ba se to kan le lo sibe kan tesiwaju iwe won lenu to ba fe tesiwaju be na ni polytechnic iso ati ni ibasepo en to ba se to lodo wa o to tun fe kawe siwe o aye wa fun ni
4: sabuke re ko le gbe pele
2: ko tun mo ma tesiwaju
5: baba wa Kayode Babade adupe lowo yin fun atotona ko to di pe gomina dori alefa ko to di pe won yan yin si igbimo yin o fe le je pe ile eko se awon technical te daruko won ti fe denu kole patapata sugbon ninu oro te so ati ninu iwadi to n lo ni gboro nkan ti gbe mo pe le bayi ogbon gan le dasi tori ti nkan ba fe baje ti eyan o ba mura si

0: 14. Gbogbo omo ti mo ba ni technical kit je 240. O ti denu kole.
1: Eyin o ko le lubanu.
0: Where is school toni mejila? Omo. Where is school toni? Eyin omo mejo. Where ado ati otun lo da be ni pe o fair nigba yen. Sugbon awa joko abi ati awon ibi mo mi nigba yen pe kini ka se. A ri wi pe o polongo
1: sukun
0: won polongo ekini won la won ilu loye pe ke se pe technical pe tori awon eyan ro pe ni tori e ba ti dota lo ma lo be a je ko se won pe ni tori e ba ti pe ni to le lo owo ati opolo e simultaneously and so abere si ni yi gbogbo radio station television station town hall meetings afi awon oba alaye abere si ni fi oye ye won a polongo to po mo fi akoko yi dupe lowo griwa ati awon oga ile ise yi ise ti mo tin soro Ekiti radio yi won duro ti wa gidigidi ni igba yen to je pe gbogbo nkan ta ba tin se na ba wa cover I make sure pe awon eko igbalode agba wole
1: afisinu
0: eko so that ke se kan ton se ko bi oko odun seyin le ko na ma ko ba yin kan ti yi pada gomina igba yen na o ti wa leyin gidigidi won gbiyanju nkan gbe soke daada oso se la n se radio program nibi ni igba yen so sugbon lenu 2022 ti bawo bi odun abayo mi oye ba nji oga wa to gun ori alefa nkan to bo wa gbe soke nkan to bo wa gbe soke tori iru igba ti mo wa ni 2019 to 2022 yen bayi oye ta fun awon school for running grant o kere igba to n debe o gbe soke awon teacher to ti ku to ti lo ti o gba 133 olukọ o gba fun wa o tun kuro ninu yen o fowo sowo po pelu ijoba apapo tori pe ijoba Tinubu na o ti fife han si technical college so ni nkan tan pe ni federal government TVET initiative program yen government governor wa ni ka ba won pawopo ati gbe ikole fun won bayi tori won ka gbe ile iwe kan fun won ti awon na a tuche ta dabi ti ado ta dabi ti igbara odo ta dabi ti otun so awon igbese won yen especially ipolongo ilaniloye iyen lo je ki awon eyan wa be si ji pe awon ro pe technical o si mo awon ro pe won en to bere lo ro pe igba won da awon school ti mo pariwo yi sile mo je technical to ti wa ni aye lati 1964 Saint Joseph technical lo n je tele Catholic school lo ni but policy pe ki gbogbo school o pada sodo ijoba ngba yen lo je ka wa so the government technical college o ti wa nibe awon irinse ti wa nibe a de dupe lowo awon bi bank agbaye bi UNESCO ti won ran wa lowo na nigba to ri wipe Ekiti mura won lakaka tori pe gbogbo agba gbogbo ajo agbaye bayi lori pe ikose owo yi lo le ran awon odo lowo lati le fi ounje sori tabili ara won ati lo si pade awon olokada ati bawon se pade ati ba awon artisans awon onise owo koje ti won be lo awon pe se e gbadura ke fi se yin le omo lowo
1: àwọn sọ pé
0: àwọn kan ní bẹ́ẹ̀ ni iṣẹ́ tí ẹ̀ ń ṣe yìí tọmọ yín bá kàwé mọ tó òdìyẹ túbọ̀ yé bó ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí á tún ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ kọ́lẹ́jà ọmọ yín tọ́ bá ti gbọ́lé kí wọ́n máa dúró tì yín kí wọ́n máa fojú sí iṣẹ́ yẹn so that iṣẹ́ yẹn ò ní parun so àdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ pé gbogbo ọ̀nà wọ̀nyí la gbà pẹ̀lú àtìlẹ́yìn kí ni o ìjọba torí pé bá ti ẹ̀ fẹ́ ní orojọ́ tíjọba bá ti tíjọba ọba ti tọ́ náà ní ìyá kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ so ìjọba náà ní wa wọ́n ràn wá lọ́wọ́ wọ́n ti wá lẹ́yìn wọ́n ti àwọn ọmọ wọn yẹn lẹ́yìn in Kanti. Today now, we have over 2,900 students. See, we are now technical colleges. And concrete. So by the weekend, some of the soda, what don't you block? Some of our shisha, some of our book, and I see them in all that. I mean, I don't see a garment. Come at him, the way what we are doing, you know, 21 shisha, new weekend. But then you know, you know, my book, I don't call you. Oh, nay. Never thought you were, oh, yeah, my way. Yoruba. We want to find out which child this weekend. Think I'm the one there. So I want to know what we. Each other boy. Only any onla. No matter your thing, daddy. Think I'm totally monk. I want it. Totally monk again. Hey. So what should I do? To go I buy one in your shoe. I'm sorry, we in only couple book in school. Many, especially. But she ain't me, Guru. I bound in a duke, tell about the daddy, Tefe die shirt in his ele. A cocoa loss or door, I walk at she, tap in it, master craftsman. Eh, Kelo Koshe, Gamin Kelo Fujusi check, or do
1: come to the mother.
0: Go see, check, tell Kitty in shape, tell your bad guy in the College of Medicine. As a doctor, one is called a housemanship. Ati bẹ won kan ba gberu le won lori fun itesuwaju awujo wa na ni
1: eseun adupe lowo yin e tori ibi ta n lo lori eto yi o jina sugba ibi ta ya ohun lo dabi ko pe po die eyin awon ipenija o le se ko mo waye ni di ise kan sugbon ibi ta ti mo eni to dangajia to poju owo ohun ni lati wo ipenija ko si wa ojutu se awon ipenija o le si ni die die leka yi ati pe afojusun wo le nwo lati fi mu kuro ko le tan patapata o
0: ese àwọn ìpèníjà ta ní jù ni àpèníjà kí àwọn òbí kan túbọ̀ ní òye ohun tá à ń ṣe kí àwọn ọmọ kan túbọ̀ ní òye ohun tá à ń ṣe ní àwọn ọmọ tó wà níta
2: tí wọn ti wà sọ́dọ̀ yín
0: tán ti wà sọ́dọ̀ wa tán lọ́bì kankan tán ṣe yahoo tán ṣọ̀kadà tán mú ọ̀pá ẹ̀yìn torí kò sẹ́ni tó ń ṣọ̀kadà báyìí tó mú ọ̀pá ẹ̀yìn wọ́n ní alófin clear òtútù àyà
2: ìyàwó ìsàbà
0: ìyàwó ìgbèríjà ta ní nìyẹn mo expect wípé by now ó yẹ ká ní èkìtì o ká ní bí 5 to 10,000
2: ọmọ
0: akẹ́kọ̀ọ́ tí o ìpèníjà ńlá gidi ta ní nìyẹn jẹ́ kí fún yẹn ní example kan mo lọ fún sẹ́mínà kan ní Makurdi gbogbo àwa ọ̀gá àgbà ilé-iṣẹ́ ẹ̀kọ́ṣẹ́ chairman and executive secretaries of technical board of technical and vocational education all over Nigeria ìgbà tí ọ̀gá àgbà ti kánò dìde tó sọ̀rọ̀ ẹnu yà mí torí wípé ó ní àwọn tó apply sí skúlù ti àwọn ó jẹ́ 18,000
2: ẹgbẹ̀rún
0: méjìdínlógún bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ní 32 technical colleges
2: ní táwa fi ní
0: tàbí mẹ́fà
2: ń bí
0: ẹ̀dọ́ ní mẹ́ta odò tẹ̀dí ní mẹ́ta mo ní ẹ́ ó ní bẹ́ẹ̀ ní sà 32 ó ní 18,000 àwọn ọmọ oníṣẹ́ná wa ń bẹ̀ ó jọ bá mi gbọmọ̀ mi jọ bá mi gba ọmọ
2: mi
0: wọ́n tún bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ àwa ń bẹ̀bẹ̀ níbí ni
2: pé
0: ẹjọ́ ẹ máa bọ̀ ṣùgbọ́n lọ́hùn wọ́n ń bẹ̀ wọ́n ni pé ẹjọ́ ẹ bá mi gbọmọ̀ mi ẹ bá mi gbọmọ̀ mi tí òye bá túbọ̀ yí àwọn òbí wípé ọjọ́ ọ̀la ní iṣẹ́ ọwọ́ wà fún o kò mí pé èèyàn gbúdọ̀ kàwé wàá kàwé mẹ́wàá tàbí kó ka nd kó wa kò ní iṣẹ́ gidi lọ́wọ́ nǹkan tó a máa pa wọlé kò kéré fún àpẹẹrẹ gbogbo àwọn táwa ń bì báyìí àtàfẹ́ àti ẹni tó ń gbọ́ omi sílẹ̀ àti ẹni tó ń fi ẹ̀rọ yàwòrán tẹ́ẹ̀bá bó oṣù báyìí láàrin wákàtí kan àwọn oníṣẹ́ ọwọ́ ti gbà lọ́wọ́ yìí mọ́tò ẹ kìnnì kan dún lẹ́sẹ̀ ilé mẹkáníìkì ló lọ yẹn lọ́dún ọjọ́ pé ọ̀gá 60,000 wàá bẹ̀ẹ̀bẹ̀ẹ́ a ti ókè mú 50 wa ẹ máa lọ kẹ́padà wa kẹwàá gbé níbi wákàtí méjì iná ilé ẹ̀ kan kò iná kan òde yàrá kan àbí pọ́ǹpù omi oríṣiríṣi àwọn oníṣẹ́ ọwọ́ ló máa ń gbowó wa àtàwọn tó ń tó oúnjẹ tó so kí ló dé tí wọn náà ò tiẹ̀ lọ kọ́ṣẹ́ kan kí wọn náà máa gbowó àwọn èèyàn
2: kí ló dé pé kó lè kárí
0: kó máa balance so ìpèníjà ta ní tó pọ̀ jù nìyẹn pé àwọn òbí òye ò tí ì yé wọn tó láti rí i pé iṣẹ́ ọwọ́ yìí kò ní àfiwé ọ̀la tó bá yẹ pé mo jíǹgò wa dání ni tá bá play ẹ̀ iṣẹ́ lògùn iṣẹ́ ara ẹgbọ́ múra síṣẹ́ rẹ ọ̀rẹ́ rẹ iṣẹ́ ọwọ́ la fi ń dẹni gíga so kò sí wọ́n rí àwọn tó jáde ní technical àdó ìbáyìí mi ò ní dárúkọ tó jẹ́ pé nǹkan tó à ń pè ní bodybuilding palibitin ló ń pè nígboro tó ń ṣe palibitin tó mọ̀ ní gbogbo Èkìtì tí o bá fẹ́ tú mọ́tò ẹ ṣe tó máa tó bí ọ̀sẹ̀ kan ó lè yá ẹ ní mọ́tò tó àlùmọ́ lọ ṣé kìí bó ti ṣiṣẹ́ débìí rí tó tá yá ẹ ní mọ́tò tó àmà lò pé títí màá fi parí mọ́tò ẹ ọ̀gá ẹgbẹ́ toyota yẹ kẹlẹ̀ wà lò ẹran àwọn ẹ má jábọ̀ wọ́n rẹ́ni tó kọ́ carpentry and woodwork lọ́dọ̀ wa tó ń ṣe okó sí tí mo mọ̀ pé ó ní mọ́tò tó márùn-ún méje tó fi ń gbé òkú ní weekend tó bá ṣe okó sí báyìí okó sí tó kéré jù báyìí 250,000 tó bá débẹ̀ ṣé òní ló kó sí tó dáa fún bàbá rẹ̀ tàbí ìyá ẹ̀ ni tó gbogbo àwọn oníṣẹ́ ọwọ́ ló ní gbòòrò àwọn ní plumber carpenter painter bricklayers automobile mechanics àwọn ló ní gbòòrò garment makers awon lo ni gboro
1: ese eh adupe lowo yin
0: ese
1: kin to kuro ni abala yi afojusun won ni gomina bi odo ni banji tun wo lati le je ki eto eko eko se owo eko gbe pe lisi lojo waju ni pe lekiti
0: o ti wa ninu oko ti mo so e wi pe iro ni lagbara awon odo ti a ti mo de gbadua adua gugu ade ma gba
1: amen
0: wi pe come June 20 adibo fun a pada wole ebi to che de a tesi waju awon o ta tun need lati ri pe ki awon ile iwe woyi ko fese mule a tun pese re fun wa awon oluko to dagaji ana ta to bo ma need si tori ti ile iwe ba tin fe si ti o je pe sri meji lomo a and b ta ti wa lomo to je a b c d ni class ko so bo je ina ka gba teacher si o je ina ka ra irinse si gbogbo woyen a se to ba de need adamo school sile ko so fi to so pe mefa se

0: Anytime more I do, you move about it. When you tell me, you move about it. You move about it. Ati ni overflow la do ati ni overflow ni kole o ati ni overflow ni otu sugbon won ready ati lo ilu moba o de approve pe ka kashi ilu moba so ti o ta ba tu bo loye si 16 local government lo wa lekiti ko se nkan ti o je ki local government kankan
1: koni
0: technical school so that awon mo we go won tori elomi bayi awon mi wa ni eyin odi ti won fe momo won wa si ado to wa so pe omo wa yin kere omo 12 years eri ba omo tori gs 3 la ma npa wole omo so ba ti jade gs 3 pata pata omo to ba jade gs 3 ko ja omo 12 years la ye ta wa yin tori iwe ya won 13 se o le gba ko omo 13 lo da rent ile ni gboro ko ma toju ara e ko ti you know so ta ba ni to po so bi ba fun ijoba laye ko ko omo wa to po a ma da mi sile ale to wo se igbarado la ni si ni south ati ilu moba eh a de zo so pe okay omo o ka tun pe kan sibe awon to tun wa ni ri abeye omo da wa ma lo iyen be bo tile je pe policy ijoba ni wi pe school won yen ko je non-residential pe bi policy ijoba ni secondary school pe kan ma gbe ni
1: ọba
0: eh se awon omo yen na lo fa ni obi osi ola ojo to otola won ma ma fa ayo ti mo ro pe kan ti ijoba so pe e ba wa lati ni se any class any laboratory any workshop ta wa ni ko yin e pada sile yin ṣùgbọ́n tó bá tún jẹ́ pé irú àdó tó bá jẹ́ pé ká lè fún àwọn ọmọ èkìtì tó wà ní ẹ̀yìn odi tí wọ́n fẹ́ mú ọmọ wọn wá sílé wá kọ́ṣẹ́ ọwọ́ ní technical ká wà pé irú àdó kó ní ibi tí àwọn ọmọ ń sùn ní abẹ́ parents teachers association tíjọba bá kọ táwọn pta máa bójútó láti wọ́n ti ń ṣe láwọn skool kan tí wọ́n ní accommodation irúgbẹ́ association báyìí wọ́n ní christ school ní comprehensive ní ṣùgbọ́n àwọn pta ló ń ṣètò bọ́n ṣe ń jẹ bọ́n ṣe ń mu tó kì í ṣèjọba bọ̀ iléèwọ̀nyẹn wà mẹ́ so tírú iléèwọ̀nyẹn bá wà ní àdó kátẹ̀ ti ní àdó bẹ̀rẹ̀ yes ká gba ọmọ díẹ̀ síbẹ̀ o yẹ 100 tó lè máa gbé especially àwọn tó wá láti
1: ẹ̀dì tó jẹ́
0: ẹ̀yìn odi á túbọ̀ jẹ́ kí àwọn tó fẹ́ wá sí skul yẹn kó gbé pẹ́ẹ́lí sókè sí.
1: Ẹ ṣeun. A dúpẹ́ lọ́wọ́ yín bí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa orí ètò yín ètò wa ètò iṣẹ́ ti gbọ́ la wà yìí ẹni tí a ti jọ ń ṣe atótónu lórí ètò náà lárọ̀ yìí náà ni bàbá wa Káyọ̀dé Babádé tí wọ́n jẹ́ alága ìgbìmọ̀ àjọ tó ń rí sí ètò ìkọ́sí ọwọ́ nípínlẹ̀ Èkìtì. Lórí ètò yìí lónìí abala méjì ni ó pín sí bàbá mo tún kí yín pé ẹ kú atótónu látàárọ̀.
0: Ẹ ṣe.
1: Ẹyin ni igbákejì alákòóso ikọ̀ ìpolongo ètò ìdìbò ìpínlẹ̀ Èkìtì Lẹ́kùn Gúúsù.
0: Kò sí rọ́mẹ̀.
1: A fẹ́ lọ síbi òṣèlú díẹ̀.
0: Ó dà.
1: A ti ń rí gómìnà ti ń ná gbàrá ó ti ń ná gbòòrò ń lo ẹsẹ̀ kùkú tí dọ́nà tó jìn láti polongo ètò ìdìbò ibo ni iṣẹ́ ọ̀hún dé dúró kí ni àfojúsùn yín nípa ètò ìdìbò tí ó wáyé ní sátidé ogúnjọ́ oṣù kẹfà ọdún tá a wà yìí.
0: Ẹ ṣe fún ìbéèrè yẹn ìgbà tí mo tẹ̀ ń bọ̀ níbí mi ọ̀pọ̀ ọ̀rọ̀ technical lè fẹ́ wá sọ torí mo ti sọ̀rọ̀ lórí technical mo sọ́jọ́ tá a ní máa rí sọ náà níbẹ̀ ìwé mi tẹ̀rọ pé ọ̀rọ̀ òṣèlú torí sísìn òṣèlú la wà yìí ẹ ṣe ibo tó bọ̀ ní june 20 adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ọmọ ẹni dá bá dára
1: káwé
0: kì í ṣe pé ká fi ṣàyà bí ọdún àbáyọ̀mí oyébáńjì gómìnà èkìtì lọ́wọ́lọ́wọ́ báyìí ò dára àwa tí a wà ní ikọ̀ ìpolongo èmi bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí assistant director general south iṣẹ́ yẹn rọ̀ wá lọ́rùn láti ṣe
1: lọ́nà
0: òyìnbó ni it is not

0: difficult to market a good product. We could nira lati ta ohun ti o dara fun awon eniyan to ba ja kara lo nta ta kara e to pon dododo to wu ni loju ko nira lati ta eh eh sugbon ka kara ri ri so ri so ko
1: ke bo re ko moto
0: ko ke bo mato ko ma ko ko ti jo ja ta we ba ti bu bayi o ma tu so do wa wa so pe akara buri yan da. So akara gomina bi oda bayomi oyibanji o ti sise sile o ti fi wa omoluabi se joba to be ge to je pe awa ta wa wa ni eto ipolongo o je ku rorun fun wa ma so di lara se to se
1: e yawo
0: se ona le kapi àdúgbò bá each time wájú bá wọn aláìkẹ́ lẹ́ sọ̀rọ̀ fún kò sí ìjọba tó dára tó bá wọ̀ tó ṣe dáadáa sí kẹrẹ tó
1: níbi tí ẹ ti wá
0: níbi tí mo ti wá. Èkínní ìkẹrẹ ìgbàlá odò road igbó gbénigbéni ni síwájú àkókò yìí kò sẹ́ni tó ń gba bẹ̀ mọ́ agbègbè lódò gba bẹ̀ mọ́
1: ìbùn
0: kòtẹ́ sọ́dọ̀ mọ́ ṣùgbọ́n táwọn arábí bá ti tó bá ṣe mistake àwọn àlejò tó wọlé láti gbàrá ojò tó fẹ́ jáde sí kẹrẹ kán tó dé kẹrẹ wọn ti gbé wọ. Mo mọ ẹni tó ń gbé ní ìtawùrẹ́ tó ní wọ́n ti gbé ọmọ ẹ̀ sí ọ̀nà ìgbàrá ojò òkú ẹ̀ ló lọ bá ń bẹ̀ wọ́n ti pa ó ṣe ọ̀nà yẹn báyìí ìgbàrá ojò sí kẹrẹ 12 minutes. Ó ṣe ìkẹrẹ sí ìlàwẹ̀ kò sẹ́ni tó ń gba bẹ̀ tẹ́lẹ̀ yìí ní báyìí. Ó ṣe ògbóró kẹrẹ láti odò ọjà post office lọ sí ọ̀nà ìṣẹ̀ jáde sí wòye yìí ní báyìí. Ó tún hospital ṣe.
1: Ìyó lọ́dọ̀ yín lẹ̀ ń ká yìí o.
0: Ní nǹkan rẹ nìkan. Ó tún àwọn iléèwé ṣe. Ó gba àwọn ọmọ iléèwé sí àwọn tó jáde ó gbà wọ́n síṣẹ́. Tó bá tún kúrò kó wá sí ìlú Adó yìí. Àkàìmọye ọ̀nà tí wọ́n ṣe ládò. Pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ìjọba àpapọ̀ ṣé mo pé gbàkánwà tán ní kí ni báwo jẹ́ wá ń ṣe lábújá gan kí ni wọ́n ń ṣe lábújá. Àwọn kan tó ń ṣe lábújá ó fara hàn báyìí tó bá lọ ọ̀nà ẹ̀sẹ̀ báyìí ìlú míì ti wà mẹ́ bára kì í sójà iṣẹ́ àrídú ẹ̀ tẹ́lẹ̀ ni ìlú nǹkan tó ti kọ́ síbẹ̀ yẹn ó ti tó ìlú kan bẹ́ẹ̀ oníṣọ́ọ̀ṣì onímọ́ṣáláṣí kò sí nǹkan tí ò sí mẹ́. So ní ìgboro Adó ẹ̀yin náà rí gbogbo iṣẹ́ tí báwo ṣe lórí ọ̀nà lórí hospital 80 bed hospital ló kọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ní tíṣe hospital 20 yàrá ìwọ̀n yẹn ó ṣe àjòjì sí wa níbí afẹ́ ìṣẹ́bi táyé bàbá adébáyọ̀ ọkọ̀ dé táwọn kan kan kọ díẹ̀ díẹ̀ tá a mọ kò sí ilé
1: yàrá kan gbòógì
0: ká máa wò ó kí ṣìfìlà máa ṣí kò sí níbẹ̀ tẹ́lẹ̀ òun ló kọ́ gbogbo wọ̀nyí ẹ̀ ó ṣe ọ̀nà ní ìgboro ó tún secretariat ṣe ọ̀pọ̀lọpọ̀ human capital development pé àwọn ìrónilágbára àwọn ọ̀dọ́ àwọn ọmọ skul ń gba bọ́ọ̀sì àwọn tó wọ́n lọ skul wọ́n ń gba bọ́ọ̀sì àwọn tó ń ṣe masters wọ́n ń gba bọ́ọ̀sì mélòó la fẹ́ sọ ilé eye clinic ó ń ṣiṣẹ́ déédéé mélòó la fẹ́ sọ. So ọgbẹ́ ni káàkiri tó bá dé gbàdọ́dọ̀ tó tún bá lọ ẹ̀kọ́ gòsì
1: ọ̀nà tó wọ̀n bẹ́ẹ̀
0: ọ̀nà tó wọ̀n bẹ́ẹ̀ you know. So lóríṣiríṣi bẹ́yẹn ló ṣiṣẹ́ ìkọ̀lé ara gbogbo wọ̀nyẹn very good roads òun ló ṣe wọ́n. So báwo la ṣe máa ní ó nira ta ó jẹ́ kó rọrùn fún wa torí wípé kò sí community kan tí báwo ti lọ campaign tí òun ní sọ pé èmi ni mo ṣe báyìí fún yín.
1: Yóò tí ó nàwọ́ sí pọ́n ló ṣe.
0: Èmi ni mo ṣe báyìí fún yín. Ehe kì í ṣe pé à ń ka nínú pépà àwọn tó ń ṣe campaign tí wọ́n lórí social media kì social media kan náà ti ń dìbò orí ilẹ̀ náà ti ń dìbò kí wọ́n sọ nǹkan tó ń ṣe àwa ń sọ nǹkan tí ọ̀gá ti wá ṣe lónìrànràn sókàwọn náà sọ nǹkan tí ọ̀gá ti wọ́n ti ṣe rí. So a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìgbé ayé arákùnrin náà gómìnà wa a sì dúpẹ́ fún ìwà ọmọlúàbí. Ẹni wípé
1: yóò tọ́ mú mọ́ ìṣèjọba.
0: Bẹ́ẹ̀ ni ẹni wípé olójú àánú ni. Bẹ́ẹ̀ ni tìyàwó ẹ̀ náà tí wọ́n pe ìyàwó ní program kan tó ń pè ní wow. Fún àwọn opó àwọn aláìní bàbá àwọn aláìní ìyá tó jẹ́ pé ó ní nǹkan tó ń ṣe fún wọn tí ò níye ojú àánú nìyẹn kì í ṣe gbogbo ènìyàn ló ń ṣe é. Ní ti ìwà ọmọlúàbí ẹni wípé fún ìgbà àkọ́kọ́ ní Èkìtì gbogbo gómìnà tó ti jẹ́ Èkìtì rí gẹ́gẹ́ bí alágbádá wọ́n tò sẹ́yìn ẹnìkan ṣe lásán ló pé ìwà tún ni ìwà ọmọlúàbí ẹni tó tún ẹni tó bí tó tura ẹ̀ bí ìwà yẹn nìyẹn. Fáyọ̀ṣe ó wà lọ́dẹ PDP ni kì í ṣọmọ ẹgbẹ́ wa òun náà máa ń sọ ní gbogbo ìgbà. Ọ̀gá Ṣẹ́gun òní ó wà lọ́dọ̀ ẹ̀. Ọ̀gá Fáyẹmí ó wà lọ́dọ̀ ẹ̀. Ọ̀túnba Adéníyí ó wà lọ́dọ̀ ẹ̀. Kí ló fi rò pé ó fi kó gbogbo ọjọ́? Kì í ṣowó kò sáwọn yẹn tí òrówó rí ṣe wọ́n ṣe gómìnà rí. Ìwà bínibíni ìwà ọmọlúàbí ni ó wá jẹ́ kí Èkìtì kí àlàáfíà kí ó jọba tí ò kì í sí pé ẹnìkan fà á lókè ẹnìkan gbé lọ sókè ẹnìkan fà á sísàlẹ̀ gbogbo ẹjọ́ fọjú wọ́n sí wọ́n ń gbé lọ sókè kí Èkìtì kó lè dára. So àwọn nǹkan wọ̀nyẹn ó jẹ́ kó rọrùn fún àwa gan tá n polongo tí ẹ̀yin bá ń tẹ̀lé ìpolongo gómìnà ní ẹnu ọjọ́ mẹ́ta tó yí gbogbo local
1: government
0: sí torí pé èmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó wà south mo bá wọn yí south tọ́lọ́wọ́ ní kọ́ni kálukú dúró sílé kò máa ṣiṣẹ́ kì í ṣe pé ká pé 1000 èèyàn gbéra aládó kán lọ darapọ̀ mọ́ 300 ní ọyẹ́ kí wọ́n wá ní òun campaign
1: àwọn èèyàn pọ̀
0: exactly. So this is the first time tí gómìnà kan máa sọ yẹ ó sọ ó dẹ̀ mí-ín rẹ̀ torí tí wọ́n jọ mọ adúlẹ̀ tó rí ẹ lọ́yà abìrì kọ́ṣọ̀ lọ́wọ́
1: ẹ̀ kí ló
0: wá ṣe bí àtọ̀sẹ́ àwọn ọgbẹ́ mélòó kan tó ń yàn àtàwọn tó jẹ́ assistant dg wípé ká dúró sí zone tiwa náà ni. So borí mi lémùré ó kí mi pé dg deputy dg kù ṣẹ́ o ọgbọ̀n pé ṣẹ́ tó ń rán mi ni mo jẹ́ débẹ̀ yẹn. So tó bá if you have monitored those local government talk wà á rí wípé àwọn ènìyàn tẹ́wọ́ gbà torí pé tí inú àwọn ènìyàn bá dùn wà á mọ̀ lójú wọn ijó ìlú eégún ajáde oríṣiríṣi.
1: Ètí wọn kì í sáà dédé jáde.
0: Ló ìbí dédé jáde. So òun ló jẹ́ kí ó jẹ́ kí n ní ìdánilójú pẹ̀lú orí ọ̀fẹ́ tí ọlọ́run fún mi pẹ̀lú àdúrà àti ìfojúsùn tí ó dára wípé on 28th June kì í ṣe pé a fẹ́ victory nìkan
1: ẹ fẹ́ jáwé olúborí nìkan
0: a fẹ́ make history
1: kẹfìtàn balẹ̀
0: bẹ́ẹ̀ nǹkan sọ pé ọjọ́ tó ti dìbò gómìnà àrí ti gómìnà ilé rí. So target wa mò ń sọ ilé báyìí gẹ́gẹ́ bí member of the campaign council ni wípé kí gómìnà Oyebanji kó ní minimum of 500,000 votes kò ó ṣeéṣe it's achievable torí gbogbo àwọn tó forúkọ sílẹ̀ gbogbo fẹ́ dìbò Lekiti is 1,000,000 plus kò pé 1.1 is 1,000,000 and some thousands taba so pe a fe idaji e mi ro pe mi ro pe a fe jayu pa eh sugbon ta ke ta fun wa ni pe ni local government kankan lo chiro ye ibo ton ko sibe ko lo mu 70% is the pass mark 70% is the pass mark so taba le 70% taba de wa ri 60% which we have 600,000 oda sugbon gba to ba to wa bi ibo ti a siwaju baba agba eh eh I want le 70% here a ri wi pe o pe
1: FFI se test gege bi asa ile ibo
0: be ni
1: e seun a dupe lowo yin ti wa ni mo yin si awon eran ipinle Ekiti tori in ti opolopo eyin te wa ninu igbimo n so ni pe ni woye ti ni o olohun ti se gomina ti debi to lo pe sugbon ki ibon ko le po ki wa ni imoran yin fun awon emi ipinle Ekiti lati le je ki ibon ko po yanturu koja n te so yi gan
0: e se imoran mi na ni wipe kan jabe nkan tawon oloyibo pe ni voter apathy wipe kan won oludibo kan ma jade kan so pe
1: mi o ma se
0: ara mi soro mi o le porun be leyin God is government
1: eh yi o leyin olohun ijoba
0: ijoba lo kan awon agbara to wa ti olorun gan fun ijoba to fun awon alase agbara kiku ati agbara yiye olorun ni o mu kekere ninu e fun awon to n se akoso to yen ba darun bayi ti adaje ba so pe to lo yegi fun
1: papa otanu
0: otanu sugbon ti gomina ba koja lo to kan ni mo fe ya ki n wo awon to wa logba e ki la se arakunrin to ni mo se si payan ni won tun ni to pa mi e foriji mi ti e be olorun ba ko sun to pe
1: aforijẹ
0: o ma lo e ko ma lo so lo ni o pada sile layo ati alafia ni o la fi so pe after God is government ele ti mo so e na pe ni prerogative of mercy o pe ni e ri anu ba mo ro awon Ekiti tori governor ye ba nji ti mo wa wore ni bi o ti ri anu ba kì í ṣe pé ó dédé ṣe dáadáa ẹni tó bá rí àánú gbà ló ń ṣe dáadáa àti ra àwọn gómìnà tó jẹ́ oníjàgídíjàgan àti ra léyìn tí ó jẹ́ onígbéraga àti ra léyìn tí ò ti ẹ̀ka àwọn ìlú sí ṣùgbọ́n òun ó ní ìrẹ̀lẹ̀ ó ní ìwà pẹ̀lẹ́ ó jẹ́ ọmọlúwàbí ẹ jáde wetiweti ẹ fi ayọ̀ yín hàn ẹ fi ìdùnnú yín hàn àti ẹ̀mí ìdúpẹ́ àti ìmoore àwọn civil servants wọ́n ní wọ́n ṣe 1 million man march kò ṣẹlẹ̀ rí àtọjọ́ tí ọ̀gá yìí ti dé orí àkóso yìí ṣe ti wọ́n strike l'Ekiti gbogbo nàìjíríà ní kan strike Ekiti nínú ẹ fi wá sílẹ̀ ẹni tó ń tọ́jú wa bí ó ṣe dáadáa ẹ jẹ́ ká fi ìmoore hàn no strike for 1 hour in this state the last 3.5 years. And so, kini ka fi imore han, ka jade, ka fi gbogbo wa dupe lọwọ ẹ. Ta ba ti gbogbo wa ba jade ta fi gbogbo wa dupe, iwọ lọ bẹni to le dibo fun, mo mọ pe awọn kan sọ pe wọn gbako ti, wọn sọ pe to ra ari wọn ni titi, ari kan wa campaign. Wọ́n postalari ààrẹ ènìyàn. So, ẹ jade wetiweti, ẹ fi imore han. Ẹni tí ọlọ́run ti yọnu sí ni ẹ yọnu sí ẹ tì í lẹ́yìn kẹjẹ kó ṣe ẹ̀kan sí kí Ekiti túbọ̀ tẹ̀síwájú.
1: Adúpẹ́ lọ́wọ́ púpọ̀ yín ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín àkókò wa ti lọ atótónu tá a ti ń ṣe láti bí wákàtí kan kù díẹ̀ bí ìṣẹ́jú kan ni ojú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn torí ẹ̀yìn náà tẹ pẹlẹ mọ́ nọ́mbà tó dọ́dọ̀ wa bó ṣe ìpín ẹyọ kan àbí méjì àìsí níbẹ̀ la ìbánidásí odo ẹjọ òkan ẹta odo òkan ẹta èjì odo ẹsàn èje ẹlọ ẹkú déédéé wò yí ẹ káàárọ̀ o.
2: Ẹ máa káàárọ̀ o.
1: Adúpẹ́ lọ́wọ́ yín sàrúkọ yín o.
2: Orúkọ tèmi ni ọ̀dà ọmọ mi láti ìgbà
1: tó. Ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò yìí.
2: Mo fi àlejò wa
1: tẹ̀síwájú. Wọ́n dá
0: iṣẹ́. lafia fun yin
1: won ni celebrate ajo yo loku
0: e se mo pe tari seju pe lo ton fun wa yi bi mo wa ni bi lo wa ka ti meta ma ma so nkan ti ba wo
1: ti e se
0: ni fi kan pe meji
1: e se we ka ro iba ba wo e se we ka bo a dupe sa
2: seri omo po yi
1: e yu ko mo
2: Yeah.

lè wí pé ọ̀rọ̀ Ọlọ́run yè ó sì lágbára púpọ̀. Ó yá o, ètò ọ̀rọ̀ yè lórí afẹ́fẹ́ lórí ìkànnì yìí Adaba 88.9 FM níbi tí Ọlọ́run ti ń lo ìránṣẹ́ rẹ̀. Prophetess Emi lọ Ọlọ́run fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run àdúrà àti

0: ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ èyí tó ń fún gbogbo ènìyàn ní ìṣẹ́gun àti ìtúsílẹ̀ ọ̀rọ̀ ìyè lórí afẹ́fẹ́ aago mọ́kànlá àárọ̀ sí mọ́kànlá àbọ̀ ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ sọ fún gbogbo ẹni tí ò tí gbọ́ gbogbo ẹni tí ò tí mọ̀ wípé ètò ọ̀rọ̀ ìyè lórí afẹ́fẹ́ kò ṣe é má gbọ́ ètò ni o fún gbogbo ẹni tó fẹ́ ní ìbápàdé Ọlọ́run ìránṣẹ́ Ọlọ́run Prophetess Emi Ọlọ́run tó ti ṣetán láti bá wa sọ̀rọ̀ ẹ̀mí ẹ jẹ́ ká farabalẹ̀ láti gbọ́.
1: Ogo ni fun baba. Ogo ni fun omo. Ogo ni fun Ọlọ́run ẹ̀mí mọ́ bí ó ti wà lásìkò ṣe ó ń bẹ nísìn bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìní pẹ̀kún àmì lórúkọ Jésù kí la ó wí.

0: ọkàn ìrẹwẹsì mú wọn torí ohun tó lágbára bọ sọrùn lọwọ wọn àwọn kan ló ní ẹ tẹsíwájú torí àkókò
1: ó kígbe
0: ó wípé
1: yé
0: olúwa
1: atọrọ rẹ
0: náà alleluia ipò wo ló wà o gbọ orin tó kọ ni ó ní ipò kípo tí mo lè dé ayé káyé tí mo lè wà ògo yin ọlá ló yẹ ọ o bàbá ipò kípo tí mo lè dé ayé káyé tí mo lè wà ògo yin ọlá ló yẹ ọ o mẹsàyà alleluia akéyàn bọ síbẹ ó ní olúwa mi àwa gbé nítorí yíyá ni àwa yá ta ló ń ké pè nínú ìṣòro ṣé èèyàn ló ń ké pè ṣé wòlíì rẹ ló ń ké pè ṣé pásítọ̀ rẹ ló ń ké pè ké pe ẹni tó dá ọ ké pe ẹni tó mọ̀ ọ ké pe ẹni tó ní ìmí ìyè inú rẹ ké pe ẹni tó lè pa ọ ké pe ẹni tó lè là ọ ọwọ́ kan ṣoṣo ni kò sí àrà tí ò sí lọ́wọ́ rẹ sọ pé alleluia
2: alleluia
0: ẹ tẹ̀síwájú kí ló sọ
1: ènìyàn ọlọ́run sì wípé
0: ènìyàn kí ló pé mọ̀
1: ènìyàn ọlọ́run.

0: lórúkọ Jésù nínú ipò rẹ wọnú ògo rẹ lọ. Kí ló sọ níbẹ̀?
1: Ènìyàn
0: kí ló pé mọ̀?
1: Ènìyàn
0: Ọlọ́run ó wípé ó yẹ. Alleluia.
2: Ó
0: ní ènìyàn Ọlọ́run sì wípé níbo ni ó bọ́ sí? Kí ló sọnù lọ́wọ́ rẹ? Ó yá gbá padà lórúkọ Jésù. Mo ní kí ló sọnù lọ́wọ́ rẹ? Ó yá gbá padà lórúkọ Jésù. Kí ló sọ níbẹ̀ sà?
1: Ó sì fi
0: bẹ̀ hàn.
1: Ó
0: sì ké igi kan.
1: Ó
0: sọ sínú rẹ̀. Alleluia. Ó ní èmi ó gbé ọ̀gá Ọlọ́run mi. Èmi ó gbé ọ̀gá Ọlọ́run mi. Èmi ó gbé ọ̀gá Ọlọ́run mi. Tú gbogbo òrìṣà tí ń bẹ lá. Ìwọ wo lo rámi mẹ́ta sí ògo rẹ bọ́ ní ọlọ́wọ́ lónìí? O àmì mẹ́ta ni ó yá gba ògo rẹ. Ó yá gba ògo rẹ. Ó yá gba ògo rẹ. Ògo àbáwáyé rẹ lọ gbà á. Ẹni tó bá mi sáré rí ìwé Isaiah 41 verse 10. Lórúkọ Jésù Kristì, gbogbo ọwọ́ tó ní ayé rẹ lára, ó yá kó gbiná sọnù. Ẹ tẹ̀síwájú níbẹ̀, kí ló sọ? Lórúkọ Jésù, o máa rá àná gbà. Ògo rẹ tó wọlé, ó yá lọ gbà á padà. Ògo àkọ́bí ọmọ rẹ lọ gbà á padà. Ẹni fẹ́ já nǹkan gbà lọ́wọ́ wa, iná Ọlọ́run bọ́ọ̀lù. Isaiah 41 verse 10 yẹn, kí ló sọ? Ó ní má bẹ̀rù.
2: Nítorí mo wà pẹ̀lú rẹ.
0: Ó ní túraká. Ó ní gbàgbọ́ ẹ̀rẹ́ ni ayọ̀ ìwọ ń kọ́. Túraká. Ó ní gbàgbọ́ ẹ̀rẹ́ ni ayọ̀. Kò má sí ààyè fún ìdáhùn. Àwọn kan ò tiẹ̀ kọ́ rí. Àti kọ́ orúkọ wá sí ìwé àṣeyege. Tàdúró kò lè kọrin kò lè rẹ́rìn. Mo ló máa rẹ́rìn ayọ̀ lórí ogun ayé rẹ. O máa rẹ́rìn ayọ̀. Ìwọ lẹ̀rí kan wọnú ògo rẹ lọ. Kí ló sọ níbẹ̀? Isaiah 44 verse 4. Ẹni tó bá rí kó bá mi ṣe. Ó ní kí ni o? Ó ní má fòyà.

0: Kùwésù ti di. Ó nígbà tó bá kọjá láàrin ọ̀pọ̀ ènìyàn bàbá. Máa kọjá lọ lára mi o. Láyà Adániwáyé dasọ Ànúbòwá. Àwọn ẹniyẹn rò bóyá ó máa gbé ni, àmọ́ wọ́n pe Olúwa. Ó ní Olúwa mi àwa gbé nítorí yíyá ni àwa yá. Lórúkọ Jésù, ogun àbáwáyé rẹ gbà á padà. Ibi tó ti rìn kiri tó ti sọ ògo nù lọ gbà á padà. Ibi tí ò yẹ kó tẹrí rẹ bọ̀ tó ti tẹrí bọ̀, Olúwa gba ògo rẹ fún ọ. Ìwọ ló lo ògo rẹ, lọ lo ògo rẹ. Ẹ tẹ̀síwájú kí ló sọ?
1: Máfòyà. Nítorí èmi ni Ọlọ́run.
0: Alẹ́lúyà. Ó jí Ọlọ́run fún wọn nínú ìtíṣe omi yẹn. Ó ní ìrántí Ọlọ́run yẹn béèrè pé ọ̀gángán ibo ló bọ́ sí, kí ló bọ́ sọnù lọ́wọ́ rẹ? Ṣé ògo ọmọ rẹ ni? Ṣé o mu tìyàn tó dààmú ògo rẹ ni? Ṣé wọ́n tu dámọ́ ọlọ́wọ́ ni? Ó ní kí ilẹ̀ ò lè ṣe, Ọlọ́run mi, kí ilẹ̀ ò lè ṣe, mi ò gbóhùn ẹnìkan, kí ilẹ̀.

0: kílẹ̀ òun lórúkọ Jésù ó yá ohun tó tọ́ sí Olúwa dáwọ́ ni. Àwọn kò gbàgbọ́ pé lóhun tó tọ́ sí wa Ọlọ́run dáwọ́ ni. Ohun tó yẹ wá yẹ ọjọ́ orí wa Ọlọ́run yóò da rẹ̀. Kọ́kọ́rọ́ ayé èmi àti rẹ̀ ó yá kó tẹ̀ wá lọ́wọ́. Ogún èmi àti ẹ̀wọ́ tó rá mi mẹ́ta ṣe kò ní bá wa nínú ibojì. Kò ní bá wa nínú ibojì. Ogún àbáwáyé wa kò ní bá wa nínú ibojì. Ogún àkọ́bí ọmọ wa kò ní bá nínú ibojì. Ọmọ wa àárín kò ní san ogún mi. Ọmọ wa kékeré kò ní san ogún mi. Olórí aṣọ wa kò ní fàya. Abiyamọ sàmì mẹ́ta tó lágbára ó yá sàmì o. Ẹni tí ò mọ̀gbà tó ń fọṣọ kò ní ká sọ rẹ. Mo lẹ́ni tí ò mọ ibi tí dígí ògo rẹ̀ wà kò ní sọ̀kòló. Sàmì mẹ́ta àwọn tó máa fi kú ọmọ tún ni dáwọn ò ní ríṣẹ́ ṣe. Kí ló sọ níbẹ̀?
1: Èmi ó fún ọ ní okun.
0: Olúmọ aleluya. Àwọn ìránṣẹ́ yẹn gbagbára. Wọ́n gbagbára láti képe Ọlọ́run. Wọ́n gbagbára láti képe ẹni tó dá wọn. Wọ́n mọ̀ wípé àwọn ò gbọdọ̀ lọlé láì má ṣàwárí àkẹyìn. Ibo ló wà? Orí òkè wo ló gun ká ọmọ lọ́sàn-án gangan òní ọjọ́ ìṣẹ́gun? Ó yá o ò ní bó fò sọ̀kalẹ̀. Àwọn kan ò sàmí mo ló ò ní bó fò sọ̀kalẹ̀. Ààbò wo ló ń ṣe látijọ́ tó ò tí ì resí àdúrà? Èsì àdúrà rẹ̀ farahàn lónìí. Kí ló sọ níbẹ̀ sà? Nítòótọ́ Olúwa ló máa ràn wá lọ́wọ́. Ẹ̀rí pé ó ran àwọn ìránṣẹ́ yẹn lọ́wọ́. Ó ràn wọ́n lọ́wọ́. Ó lọ fi ọ̀rọ̀ agbéwòlíì kan dìde. Wọ́n fọwọ́ ara wọn dámọ̀. Wọ́n dẹ̀ mọ̀ gángan tó sọnù sí. Àmọ́ wòlíì yẹn wá ó ní ènìyàn Ọlọ́run. Ó lóbi wọ́n pín ọ̀gángan bo ló bọ́ sí. Ọmọ ológun gbọ́wọ́ lè ṣẹ̀dá rẹ̀. Kọ́kọ́rọ́ ògo rẹ̀ ó yá gbà á lónìí. Àwọn kan ṣe sa wọ́n ṣe máa lábẹ́ ẹni tí ògo rẹ̀ ò tó ti wọn nítorí wọ́n ti jí ògo wọn lọ. Ó yá sàmì mẹ́ta lójú ìran lónìí ó yá lọ gbọ́ ògo rẹ̀ padà. Gbogbo ẹni sọ tálẹ́ǹtì rẹ̀ dasán ó yá gba ògo àbáwáyé rẹ̀ padà. Àwọn kan wá ní kò sẹ́ni tó máa gbóhùn rẹ̀ ohùn rẹ̀ la àgbáyé já. Kí ló sọ níbẹ̀ mà? Nítòótọ́ ọwọ́ ọ̀tún mi ọwọ́ ọ̀tún òdodo ọwọ́ ọ̀tún òdodo mi gbé ọ sókè. Ọwọ́ ọ̀tún nìránṣẹ́ yẹn lò. Ó sọ̀rọ̀ síbẹ̀ ó ní ọ̀gángán wo ló sọnù sí. Ó mú igi lásán ó ti bọnú odò ó sì gbé àáké jáde. Ọba tó gbé èmi ni ó yá gbogbo eré rẹ tó ti bọ́ sọnù táwọn kan ní wọ́n ti bọ́ sómi pé kò lè rí gbà. Bàbá ọmọ ẹ̀mí má dá padà fún ọ. Kí ló sọ níbẹ̀ mà? Kíyèsí àwọn tó ń bínú sí wa nínú ọ̀sẹ̀ nínú oṣù yìí lọ́dún yìí Olúwa máa jẹ́ kójú kó tì wọ́n. Kí ló sọ níbẹ̀? Ó náà máa dààmú ọ̀tá rẹ̀ máa dààmú. Orí nígbà tí wọ́n lọ àwọn kan iyèméjì ni wọ́n nígbàgbọ́ pé ibi táwọn jókòó sí àkókò ti tó àti pẹ́ jù nínú aginjù ó yẹ ká ti wà láàfin. Wọ́n mọ̀ wípé ibi táwọn wà yìí ó wá fún wọn jù ààyè ò gbà wọ́n. Ó ní ẹ jẹ́ kí a lọ ká lọ sí Samaria. Wọ́n lọ bọ́ ń bẹ̀ nínú ìgbèkùn tá a sọ ìran rẹ̀ mo yẹ o jáde. Àwọn kò tí ì ra mi ṣe mo ní kó o bọ́. Ó ní àwọn wọn ó dààmú èmi ò fi ọwọ́ ọ̀tún òdodo mi gbé ọ̀rọ̀. Kí ló sọ níbẹ̀ sà?
1: Wọ́n ó sì dààmú.
0: Wọ́n máa dààmú.
1: Wọ́n ó sì dàbí asán.
0: Wọ́n máa dàbí asán.
1: Àwọn tí ń bá wá jà.
0: Àwọn tó ń bá wá jà. Olórúkọ Jésù ọ̀tá wa ṣègbè lórúkọ Jésù. Ọ̀tá àwọn ọmọ wa ṣègbè. Ọ̀tá ògo àbáwáyé wa ṣègbè. Isaiah 44:2 yẹn kí ló sáré sọ torí àkókò.
2: Báyìí ni Olúwa wí.
0: Ẹni tó dá ọmọ.
2: Láti inú wá.
0: Aleluya. Ó ní ẹ bá mi túbẹ̀ kankan gbọ́ dáadáa.
2: Báyìí ni Olúwa wí.
0: Isaiah 44:2 ó ní báyìí ni Olúwa wí.
2: Ẹni tí ó dá ọmọ.
0: Láti inú wá bẹ́ẹ̀ ni o.
2: Tí ó sì ràn.
0: Ó ràn ọ́ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni o.
2: Má bẹ̀rù.
0: Ìwọ Jákọ́bù. Ìránṣẹ́ mi. Àti ìwọ Jerúsálẹ́mù. Ẹni tí mo yàn. Aleluya. Olúwa máa dá ọmọ. Kọrin pẹ̀lú mi. Ọlọ́run dá mi mọ ìwọ ńkọ.

0: Ọlọ́run dá Ọlọ́run máa dá ẹ mọ̀. Ìwọ wo ló rá mi mẹ́ta sí Ọlọ́run dá ọmọ.
1: Àmì
0: àmì. Kí ni tírì yẹn sọ?
2: Nítorí ẹ ló dá omi lu ẹni tí ò ń gbẹ́ngbẹ́.
0: Alleluia. Ó ní Olúwa ló máa da omi lu àwa tí ò ń gbẹ́ngbẹ́, àwa tá a rí oru ìrànlọ́wọ́, àwa tá a ti ń gbòǹgbẹ, àwa tá a ti wà lágìjù níbi tí kò sí ìrànlọ́wọ́. Olúwa ló máa da omi lu wa. Ó yá mu omi ọ̀fẹ́ lónìí.
1: Àmì Jésù.
0: Àwọn kò mọ̀ mo ní mu omi ọ̀fẹ́ lónìí.
1: Àmì Jésù.
0: Omi iyè lómi ọ̀fẹ́ ó yá mú lónìí.
1: Àmì Jésù.
0: Bíbélì fi yé mi, ó ní wọ́n ti tà wá lọ́fẹ̀ẹ́. Òun á rà wá padà láì sanwó. Ẹ̀jẹ̀ Jésù ó yá gbà á lónìí.
1: Àmì
0: Jésù. Ó yá kí ló sọ mọ̀. Alleluia. Ìṣọ́ omi sí ilẹ̀ gbígbẹ. Elijah pàṣẹ, ó ní ìwọ ilẹ̀, ó ní gbọ́rọ̀ Olúwa o, ò gbọdọ̀ mú èso jáde fún ọdún, ò gbọdọ̀ rọ̀jò fún ọdún mẹ́ta àti oṣù mẹ́fà. Alleluia somebody. Ó pàṣẹ nígbà kejì, ó ní jẹ́ kí òjò kí ó rọ̀, kí ilẹ̀ kí ó mú èso rẹ̀ jáde. Lórúkọ Jésù, ilẹ̀ asálẹ̀ tó ti wà, tó fi pọ́mọ ọgbọ̀n ọdún, tó pógójì ọdún, tó jẹ́ kó tayọ, ó yá gbọ́rọ̀ Olúwa lónìí. Ilẹ̀ rẹ̀ dòmìnira. Ó ní èmi ó ya omi ìsọ̀ omi lu ilẹ̀ gbígbẹ́ tẹ̀síwájú mọ̀. Ẹ̀mí ò da ẹ̀mí mi sí inú rẹ̀ àti ìbùkún sí. Alleluia. Lórúkọ Jésù Olúwa máa jọba. Mo lórúkọ wa máa jọba. Gbogbo ibi tí ọ̀rọ̀ ìkànnì àdàbà ilé ti 8.9 gbà láfíà. Mo pa ní àṣẹ mi ò dábàá, mo sọ̀rọ̀ gẹ́gẹ́ bí násìrì. Mo fi àmì òróró orí mi, mo fi gbàdúà. Bá a bá rí ẹnikẹ́ni ẹ̀dákẹ́dà, èyí tó lò máa ta ẹ lọ́fà márogolù, àmì tó wà lára rẹ, èmi àti rẹ tó ní olóore sá, ó yá pẹpẹ ṣì dànù lónìí. Ó ní olùṣẹ́gun, olùṣẹ́gun ni bàbá wa, olùṣẹ́gun ni mẹ́ta lọ̀kan. Ó jẹ́ Ọlọ́run bàbá ọmọ ẹ̀gbọ́n kó ṣe ogun ìkọ̀kọ̀ fún wa. Ẹni fẹ́ fi ọ́ sínú ìdè para rẹ̀. Ẹni fẹ́ gbàgbọ́ láti já wa mọ́kó para rẹ̀. O ò ní dòkó. Ó yá wọnú ògo rẹ lọ. O kọ́kọ́ rán ògo rẹ tó bọ́ sọnù Olúwa fi lé ẹ lọ́wọ́. Àkẹ́yìn ẹni torí ọwọ́ kan gbé jáde wọnú ògo rẹ lọ. Ààyè ti gba èmi àti rẹ. O tó ráre mọ́. Ọkàn rẹ ti balẹ̀. Torí àkókò pè mí lọ́la. Pèmí lónìí báyìí bó ṣe ń ṣe tọ́kọ̀ òde bá mi lọ́la. Èmi wòlíì ẹ̀mí lọ Ọlọ́run. Olúwa gbé mi dìde pẹ̀lú orí ọ̀fẹ́. Olúwa gbé mi dìde pẹ̀lú májẹ̀mú. Ìwọ wo ló gbàgbọ́ pé kò sóhun tọ́lọ́run kò lè ṣe. Ọba tí kò jẹ́ kó rẹ Dèbórà. Èmi ọmọ yín lórúkọ bàbá ọmọ ẹ̀mọ́ kò ní rẹ̀ mí. Lórúkọ Jésù Kristì ò ní ráre. Ibi tó ti ráre yẹn wọnú ògo rẹ lọ. O tún jẹun tó rí mọ́ lọ jẹun tó wù ọ́. Bá a ṣe ń múra ìkórè àwọn èso ìka wọnú ògo lọ. Lórúkọ Jésù àwọn èso wa wọn ò ní dín. Ìpèmí sí 09052958330 09052 8330 08142668722 Gi over. Jésù Kristì. Máíkẹ́lì mímọ́. Aláṣẹ láyé aláṣẹ lọ́run. Ọba aládìí àlàáfíà. Ọba tó ṣàwárí aké nínú agbami. Gbogbo ohun tó bọ́ sọnù lọ́wọ́ Olúwa dá padà. Bàbá mi kábíyèsí nílùú òdìgbò ara ò nẹ́nẹ́ yẹn. Lórúkọ Jésù ìlú omi fọ́kó gbà àlàáfíà. Ìlú òdìgbò ọ̀run kó jọba. Ìlú ọ̀rẹ́ kò ní túká. Òǹdó ṣe kó gbà àlàáfíà. Ìjọ Trinity ọ̀rọ̀ wọ ọbẹ̀ lọ kó dìde. Àmì yín kéré Olúwa kó gbé dìde. Àwọn olùgbọ̀wọ́dà Olúwa pè wọ́n wọlé. Araba ọ̀nà iná kó bọ́ọ̀lù o. Ògùn Ọlọ́run kó farahàn. Ìjọba ọ̀run ká fi ṣèlè jẹ. Ilé iṣẹ́ àdàbọ̀ ò ní dòkó. Ìmọ́lẹ̀ àrójà kó tàn fún wa. Jésù Olúwa wa. Àmì.

0: awolu solu dero pese.
1: On your track, set.
2: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: tẹ́tí gbọ́ òun náà ni ètò àpérò àti oúnjẹ sí etí ìgbọ̀yìn láti iléeṣẹ́ ọlásùnkànmí olójọba ni orúkọ tèmi tí mo jẹ́ atọ́kùn ètò ọ̀hún àwọn tí èmi ni kọ́kọ́ ni ó sì wà ní orí ètò náà ṣùgbọ́n kí n tó ṣe àfihàn àwọn tí a jọ máa fọ̀rọ̀ jomi tó rọrọ̀ nítorí bẹ́ẹ̀ ti mọ̀ pé ìfọ̀rọ̀wúrọ̀ láàrin àwa àti ẹ̀yin òun náà ni ètò yìí tí ó jẹ́ tí àkókò bá tó a máa ṣe ojú òpólẹ̀ fún ẹ̀yin olùgbọ́ wa náà kí ẹ bá a dá sí kókó ọ̀rọ̀ ilé tí a sọ nítorí ó jẹ́ nǹkan tí ó kàn mí tó kàn yín àti ó kàn wá gbọ̀ngbọ̀n àti fún lọ sí olùwájú orílẹ̀-èdè wa pàápàá jùlọ ètò ìjọba àwa ara wa ní orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí a ti mọ̀ pé sáà tí a wà yìí òun náà ni ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú kákàkiri ẹgbẹ́ òṣèlú apc pdp adc sdp gbogbo ẹgbẹ́ òṣèlú tí ó wà ní orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n pàtàkì pàápàá jùlọ ẹgbẹ́ òṣèlú apc tí wọ́n ń ṣe ètò ìdìbò abẹ́nú wọn lọ́wọ́lọ́wọ́ ètò ìdìbò abẹ́nú sí ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin àwọn ti parí ìyẹn ní ọjọ́ sátidé ètò ìdìbò abẹ́nú fún senate ìyẹn ilé ìgbìmọ̀ aṣòfin àgbà wọ́n ti parí ìyẹn náà ní àná náà ni wọ́n bẹ̀rẹ̀ ètò yẹn ṣùgbọ́n gẹ́gẹ́ bí àlàkalẹ̀ ẹgbẹ́ òṣèlú apc ẹ ṣáà kó gbogbo ẹ̀ pọ̀ ẹ kó gbogbo ẹjọ́ ẹ̀yàn máa kóbọ̀ ní Abuja Abuja ní olú-iléeṣẹ́ ni wọ́n ti máa fi léta àwọn tí ó jáwé olúborí àti bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí àti pé pàápàá jùlọ wàhálà lásìgbò rògbòdìyàn eléyìí tí ó wá ń tẹ̀lé ètò ìdìbò abẹ́nú yìí ò ní kókó tí a fẹ́ yiri ẹ̀ wò dúọ̀dá làwọn iléèwọ̀ pé nígbà tó bá rí belé ní primary election bó wa ló ṣe máa wá jẹ́ ò ní ètò ìdìbò gangan ó dẹ̀ dàbí ẹni pé ó tó jọ méjì mẹ́ta ní ìpínlẹ̀ pápá ní ìpínlẹ̀ Ondo tá a ti rí jàgídíjàgan báyìí ní agbọn òṣèlú ní ìpínlẹ̀ Ondo owó fẹ́ tó jọ mẹ́ta tá a ṣe bẹ́ẹ̀ ti rí àfilẹ́nu ta tún wà ẹ̀ tó jẹ́ pé bọ́n gbà ti chairman lénìí wọ́n yìnbọn pa àwọn èèyàn ní congress lọ́la àti bẹ́ẹ̀ lọ eléyìí ni a máa yiri ẹ̀wò ní orí ètò fún ti ọ̀sẹ̀ yìí èmi ní kọ́kọ́ dẹ̀ ni mo wà ní orí ètò engineer Moses Ojo àwọn wà pẹ̀lú wa ẹ bá kí àwọn ara lé.
1: Ẹ káàárọ̀ ẹ kú ìyá lẹ́ta ìyẹn wa ẹ tún kàbọ̀ sórí ètò lónìí o.
0: Sọ́dọ̀ Ajiboye àwọn náà wà pẹ̀lú wa láàárọ̀.
2: ẹyin wa ẹ kú lé o.
0: ọ̀pọ̀ ẹ̀mí jọ̀ọ́dá. Fún ìṣèjọba àwa-ara wa orílẹ̀-èdè Nàìjíríà àti bí nǹkan ṣe ń lọ yìí engineer Moses náà pé ilẹ̀ ta sí díẹ̀ tí ẹ̀yìn ti wà round àti pé pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí ewu wo lérò pé eléyìí jẹ́ pàápàá jùlọ fún ìṣèjọba àwa-ara wa ní orílẹ̀-èdè nàìjíríà primary election lásán ká má lè ní primary election ní ìrọwọ́ ìrọ̀sẹ̀ mo dẹ̀ rò pé òṣèlú give and take lòṣèlú kò sí emperor ẹnìkan ẹ̀ dáko so irú ewu wo leléyìí ní fún ọjọ́ iwájú democracy ìṣèjọba àwa-ara wa orílẹ̀-èdè.
1: Ẹ ṣeun olóòtú nítòótọ́ ó lè ní ewu nítòótọ́ ṣùgbọ́n ẹ̀jẹ̀ a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni fún ìdí kíni pé ṣé bí ìjọba ara wa lápè kò ń ṣèjọba pé tó ò ní lè sọ̀rọ̀ nǹkan a máa dá a sí ni tí ò bá rí báyìí náà kò sí bá a ṣe lè jọ jókòó ká tún jọ sọ kí mi tún lè dá ṣe rí tí ó bá kọ́ wọ́n ní tó bá tí nǹkan bá kọ́ dàrú èyí wa tún tò bó dẹ̀ ṣe rí lọ́dún yìí a máa yàtọ̀ sí lọ́dọọdún ni kò lè máa bàjẹ́ lọ títí náà ní tó máa ń ṣẹlẹ̀ àwọn olóṣèlú wa gan ló máa ń dá ọ̀pọ̀lọpọ̀ wàhálà ẹ̀ sílẹ̀ ẹni tí ò lè ní bo ìbò 10,000 a máa sọ pé yẹ̀sẹ̀ òun ló ṣe kí ó dẹ̀ mọ̀ dájú pé òun ò popular ṣùgbọ́n a pariwo a sọ ẹ̀rí pé at the end of the day ó lè má ní bò mẹ́wàá ọ̀hún 1,000 ní tó máa ń sábà ṣẹlẹ̀ most of them ó dàbí pé wọ́n máa ń rí pé orúkọ mi wà nù ballot yẹn ó dàbí pé àṣeyọrí kan náà máa ń kà kún ìdí nìyẹn tó ẹ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò fi kí wọn ò fẹ́ gbà fúnra wọn pé mo pe

Ọlọ́run Elédùmarè ọba tó fún wa lórí ọ̀fẹ́ tó tó jẹ́ ká rí ọjọ́ ìní ní ayọ̀ àtàlàáfíà ọba kan lánàá ọba kan léni ọba kan títí ayé àìní pẹ̀kan. Wákàtí ó tó gẹ́ o enough is enough lógorí afẹ́fẹ́ ètò tí ẹ máa ń gbọ́ ní gbogbo ọjọ́ Tuesday lórí àdàbà 88.9 FM. Ètò tí Ọlọ́run gbé kalẹ̀ láti ọwọ́ àwọn bàbá wa nínú Olúwa Global Prophet Dr. GN Owolabi JPGMA Baba enough is enough.

0: ẹṣeun amojú ẹrọ mi baba ẹ káàbọ sí yàrá agbára lẹẹkan sí
1: olótú ẹ ṣe
0: lẹẹkan sí àwọn nọmbà tẹlẹ pé baba wa sí 08033540479 baba báwo ni àwọn prógámù wa ṣe lọ
1: fún nọmbà tẹ pé olótú tó bá wọlé báyìí tó pé a wà ní life and
0: life àdàrẹ
1: bẹẹni kí ọlù fún ta bá wà ní studio torí náà o lè máa tra ẹyìn rẹ kó bá wọlé jẹ kó dẹyìn aago kan kó tó pè torí náà kó lè máa wọlé báyìí nọmba tó ń pè fún wa ṣé bó la pè tó wọlé kò lè wọlé torí ó dìgbà tó bá ní sùúrù ṣé àpárí prógrámù iná yóò dára fún wa àdúrà wa dẹgbà ẹbí ìbéèrè tí ẹ béèrè olóòtú
0: òun
1: náà ni pé ní ọ̀la wednesday ni prógrámù nílùú àkùrẹ́ wákàtí ó tó gẹ́rù enough is enough eléyìí tí gbogbo àwọn ènìyàn máa ń wá sí lago mẹ́sàn-án òwúrọ̀ dago kan ọ̀sán tó bá ti dọjọ́ thursday àti lọ sí ìlú ọ̀rẹ́ nìyẹn ìyẹn náà ni wákàtí ó tó gẹ́rí ní ti ìlú ọ̀rẹ́ ní perfection land níbẹ̀ beside npc depot ọ̀rẹ́ ondo road ọ̀rẹ́ wákàtí kan náà ìṣẹ́jú kan náà aago mẹ́sàn-án sí aago kan ni gbogbo àpógàwọ̀ àwọlé lọ àǹfààní àtòrí ọ̀fẹ́ tí olè rí wòlíì rẹ tí olóyìnbó pè ní one on one counseling with your prophet immediately after the program lórúkọ jésù adára fún ọ ayé rẹ ní ìlú ìtọ́ni sọ́nà kú ìwọ náà kó yẹra kò lójú kan ayé rẹ nílò wòlíì òtítọ́ ọlọ́run kó sọ tẹ́lẹ̀ sí ayé rẹ kábọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ olúwa báwo lọ̀rọ̀ rẹ ṣe rí kí ìwọ náà dẹni tó kò lójú kan lórúkọ jésù gbala àtúbọ̀tọ́ rẹ yóò dára kò dẹni burú fún wa ooo oníbàjẹ́ fún wa láyé èrò tọ́lọ́rùn ní sí wa èrò rere ni àmúṣẹ àti bọ̀tọ̀ wa dára wọ́n tó rí àmìkọ́ṣe àti fáyà kan lé àti bọ̀tọ̀ rẹ yóò dára o.
2: Mi jésù fáyà.
0: Ẹ ṣe bàbá kí ẹ tó gbàdúrà kẹ tó sọ̀rọ̀ lọ́rùn ẹ jẹ́ nkọjá sí òdì kejì lẹ́ẹ̀kan sí.
3: Ó yá ní professional.
4: Wọ́n ní ìlú ọ̀rẹ́.
3: Ibi ẹ̀ nọ́fíìsì ẹ̀ nọ́pẹ́yà kánsá ní náwà.
4: Ó ń wáyé lọ́jọ́jọ́ tọ́sẹ̀.
3: Aago mẹ́sàn-án àárọ̀ sí aago kan ọ̀sán ni.
4: 9 AM to 1 PM.
5: Bàbá mi mọ̀ sí gàjọ́
3: sọ tọ́ ni bíbélì sọ wípé àwọn èèyàn mi ń ṣègbè torí wọn ò ní ìmọ̀ ìmọ̀ náà rèé o
4: tani kò wá gbà yìí
3: kí àwọn ará mi má bàá fi ọ ṣe tiẹ̀
4: jẹ́ ọkàn egun
3: kí lóògùn tó pa bùdó tì ọ́ tọ́ lóò ní rọ́wọ́ ẹ̀ ọ́ tọ́ lóò ní tẹ́gbẹ́gbẹ́gbẹ́
4: ó ti tó gẹ́ o
3: ti tó ọlọ́kọ
4: kò sẹ́ni tó bèrè ohun tó ń tà
3: ó ti tó láyà lọ́dẹ̀
4: ṣùgbọ́n ó rí kankan mú bọ́bìnrin ṣe pọ̀ tọ́
3: yìí
4: àtàlùfà
3: bishop labour
4: gbogbo ayé tí ó bá pàdé nínú àdúrà
3: prayer and counseling yóò
4: torí rí wòlíì bá ti rí làwọn àlùfà àtàfàdúrà jagun
3: tí ó máa kó iná àdúrà bò
4: tí wọn máa jóná ráúráú
3: ibi ìpàdé àdúrà ní
4: perfection land
3: aláṣepé
4: tó wà ní
3: in between
4: federal ministry of works and nnpc depot
3: ọrẹ ondo road
4: ọrẹ
3: come and let the altar speak to your life
4: and your life will never remain the same
3: Jesus is Lord.
4: lórò pé kò ságbára bí ti gbà ní mọ.
3: tó lè tú ìdè já ìdè sọ ní di òmìnira.
4: inú ìgbèkùn àwọn ìka ènìyàn.
3: ajegun jẹnra rogo bògo jẹ́fò gbẹ́ni ṣàwàdà.
4: ayayaya
3: ayaja girigiri
4: máa bọ̀ ní.
3: csc professional
4: aláṣepé
3: ó wà ní nọmba 11
4: sùúrù lérè sọ.
3: opposite green park hotel
4: ìdánrẹ́ road
3: àkúrẹ́.
4: níbi tọ́lọ́run alayé ti ń lo ìránṣẹ́ ọlọ́run.
3: sọrí ìran tí ò ṣe bá ibà
4: yìí. ó ń gbọ̀ wọ́n lọ́hùn
3: kètèkètè.
4: ojú kọ
3: àyàfi tó bá wá nìkan ló kù
4: friday
3: tó kẹyìn
4: lóṣooṣù
3: ní ṣọ́ọ̀rù
4: fáyà náà
3: tí gbogbo ogun tó bọ̀rù wọlé
4: yóò mọ bọ́ọ̀rù dẹ̀dẹ̀ jáde
3: aago mẹ́wàá
4: ṣálẹ́ ni
3: sí àárọ̀ kùtù ọjọ́ kejì
4: ó yá ní csc professional
3: number 11
4: sùúrù lérè street
3: opposite green park
4: òkè àró
3: ìdánrẹ́ road
4: àkúrẹ́
3: ẹ pé bàbá wòlíì
4: tí ẹ lówó labí sórí
3: 0051 61 79 12
4: jésù olúwa
1: tó orúkọ jésù ọlọ́run àlàáfíà àwọn èèyàn rẹ ti dúró láti gbọ́ ọ̀rọ̀ rẹ rán ọ̀rẹ́ jáde
2: ẹni
1: jésù. jẹ́ kí ọ̀rẹ́ bó ṣe wọnú ayé wọn jẹ́ kó ní ṣe níbẹ̀.
2: ẹni jésù.
1: jẹ́ kó ní ipa níbẹ̀.
2: ẹni.
1: jẹ́ kó ní agbára níbẹ̀.
2: ẹni.
1: jẹ́ kó wò wọ́n sọ.
2: ẹni jésù.
1: jẹ́ kó gbàlà.
2: ẹni.
1: jẹ́ kó yẹ ọkọ̀ padà.
2: ẹni jésù.
1: jẹ́ kó yẹ ẹlẹ́ṣẹ̀ padà sí
2: ọ. ẹni jésù.
1: bẹ́ẹ̀ ló ṣe máa rí.
2: ẹni.
1: bẹ́ẹ̀ ni yóò ṣe.
2: ẹni.
1: lórúkọ jésù kristi olúwa tó ń balà wa. ẹni ọlọ́run ni pé sọ́ra fún àṣìṣe ọjọ́ kan tí kò ní jẹ́ kí ogun kó kúrò ní ilẹ̀ ilé rẹ. hallelujah.
2: hallelujah.

0: ti se ojo kan ti ki je ko gun ko nu aye eniyan tabi ni ile ile eniyan hallelujah
1: hallelujah
0: ta ba so ni pa asise o ta pe ni asise that is a common mistake, a mistake that you overlook, a mistake that you do under it doesn't matter, under it doesn't mean, eh, come in now, eh, Jomatani, eh, Goje Gaka, and you just run to that mistakes, and the mistake now germinates in your life, and now causes things that will never allow war or problem to depart from your life. Hallelujah.
1: Hallelujah.
0: Hallelujah. Tio je ko gun ko nu aye ni mo gaga bi eleyi turu be ni se si baba re ari ogun ori akete iyawo baba re bo ti le je akobi omo to re wa e ba wo awon eniyan to bi won awon eniyan ta ba bi mo ni age of 25 to 30 e ri pa mo ye duro to ma fi jo la ta bi jo pa je baba lo fe jo a jo patapata to ba je iya lo fe jo a jo gorogoro hallelujah
1: hallelujah
0: no e ri o mo pe omo ohun ni rubeni jacob mo o da mo pe omo ohun bi sugbon toro to se asise ojo kan to buru dai o bunoju aye re o pada ni itumo mo ti ti ti ti e ga gbo kan ti we bi mo ti wi ninu bo Genesis chapter 49 verse 1 to 4 yes
1: ga no mo si pe omo re
0: jacob pa omo re bejeji la
1: si wi pe e ku ara yin jo
0: e ku ara yin jo
1: e ni ke o le wi o ti yo ba yin
0: yes. Si so pe iwo ni akose igi ohun iwo ni akose agbara ohun iwo ni eni ru bi omi tita yo ola ari inu e ti ndori e ti nwu bi igba ti elele ba kiniyan tori eniyan nwu tabi ti enikan kan nbe si ni kion oriki oriki jesu tori re be si nwu ori e ti nwu oro giri ni oroki baba o fe so ko mo pe se lo fe gbunoju ohun o fe gbojo adajo sora fun asise ojo kan kíkì jẹ kó gun kó ra yẹ ni mo gbọ́ yín mà.
1: Àti títa yà gbọ́ra ẹni rúbí omi ìwọ kì yóò lè tayọ.
0: Ìwọ kì yóò lè tayọ.
1: Nítorí tí ìwọ gun orí ẹni bàbá rẹ.
0: Kẹ́yìn àṣìṣe tó ṣe ni pé ogun orí ẹni bàbá rẹ.
1: Ìwọ sì bà á jẹ́.
0: Ẹlẹ̀bẹ nìyẹn jẹ́.
1: Ogun orí ẹ̀kẹ́ tẹ̀ mí.
0: Ogun you define my wife, you define it. Hallelujah.
1: Hallelujah.
0: Tó náà bàbá rẹ̀ gbé ọ̀rọ̀ yẹn sínú títítítí ẹ̀ rí kí bó la ṣiṣẹ́ yẹn gan wa. Genesis 35:22.
1: O ti ṣe nígbà tí Israẹli jókòó ní ilẹ̀ náà. Rúbẹ́nì ti wọlé tọ
0: bíyà. Israẹli tọ́ ló jókòó ní ilẹ̀ náà yẹn ìyẹn ni Jákọ́bù bàbá Rúbẹ́nì. Rúbẹ́nì ni ọmọ tó gbunájọ́ yẹn ọ bèpèjọ́ ayé òní bèpèjọ́.
1: Bẹ́ẹ̀ni Jésù fáyà.
0: Abárí èpè tó wọnú ayé rẹ nípasẹ̀ àṣìṣe. Agbára máa ń yẹ̀wò ìpè tọ́lọ́run fi pè wá. Lórúkọ Jésù oyí èpè náà sọdànù.
1: Ẹ̀mí Jésù fáyà.
0: Nígbà tó jókòó Rúbẹ́nì wà ń bẹ̀ ọmọ Jákọ́bù. Jákọ́bù là ń pè ní Israẹli níbẹ̀ yẹn. Ṣé àgbà pé kó ló ayé orúkọ ẹ̀ padà sí Israẹli ni? Hallelujah.
1: Hallelujah.
0: Ó wá wọlé tó ayé bàbá rẹ lọ. Yes, ẹ kà bẹ̀ dáadáa
1: fún mi lọ. Rúbẹ́nì
0: ti wọlé tó bí ẹ̀. Ayé bàbá rẹ lọ. Ẹ̀ ọ̀dìdí Rúbẹ́nì ní Israẹli gbọ́ yìí.
1: Ìjẹ́ àwọn ọmọ Jákọ́bù jẹ́ méjìlá.
0: O ti dara hallelujah.
1: Hallelujah.
0: Èyí tó ń gbọ́ bàbá ẹ̀ gbọ́ Jákọ́bù gbọ́ yẹn Israẹli gbọ́ yẹn ẹ̀ rí. O gbé sinú then o bulọ́jọ́ hallelujah.
1: Hallelujah.
0: Kí ni kò tí ìwé Leviticus chapter number 18 verse 8 ti wí títí dé 29 àwọn tó bá lè kárí ilé kọ́ kà ṣùgbọ́n díẹ̀ làwọn máa kà ń bí. Leviticus chapter number 18 verse 8 to 29 yes mo gbọ́ yín.
1: Ìyó ẹyọ bàbá rẹ ni ìwọ kò gbọ́dọ̀ ní kò gbọ́dọ̀ tú. Ìyó bàbá rẹ ni ìyó arábìnrin rẹ ọmọ bàbá rẹ tàbí ọmọ ìyá rẹ tí a bí ní ilé tàbí tí a bí ní òde àní ìyó wọn ni ìwọ kò gbọ́dọ̀ tú. Ìyó ọmọbìnrin rẹ ọkùnrin tàbí ọmọbìnrin rẹ obìnrin àní ìyó wọn ni ìwọ kò gbọ́dọ̀ tú.
0: Àṣìṣe nìyẹn. Agbọ́dọ̀ rédíò nígbà kan ní ìsìnkú ọgbẹ́ àlùfáà kan wọ́n rán ní ẹ̀wọ̀n tori to omo bibi nu ara e to ba se asepo asise nla ni be ni sa loruko jesu orubala asise to ba ko gusi aye re bo se gbo mi o ni ba wo se laye re
1: mi jesu fire
0: asise to ti se to ti ko gusi aye re bi mo se nsoro ye je jesu pare
1: oh mi jesu fire
0: yes
1: itori ba yo ara re ni wa yo omo bi re ya re ti e bi lati inu baba re mo ara bi re ni iwo ko gbadọ tu yo re iwo ko gbadọ tu yo ara bi re baba re
0: be lo hallelujah
1: hallelujah
0: because of time ori le ma rin jina pupo pupo lorugo jesu adara fun wa
1: emi jesu
0: nitori na aje ka tesu waju kini bi be ni pe ni dajo eni ba se ru re ni satan oba 20 verse 11 kino to we that to verse 20 verse 11 yes
1: ati okun ti o ba ya baba re da
0: ko
1: o tu yo baba
0: aha
1: ya o pa
0: leje ko paulu ti le wi pe ka ma se gbo lenu yin kweru e de kon fi aya baba re jogu tabi otu o baba re hallelujah
1: hallelujah
0: it is not done anywhere lorugo jesu orubala asise ti fogun ba yi e ni je ko ni wonu aye re
1: jesu fire
0: lani ku omi nua nua si aise ranpa kekere kan hallelujah
1: hallelujah
0: o se kora re to bibele fi pe o gbe ogba jara o de mo ti ni le nibe igba to de mo ti yu ko eri o de ni to tura si o omo bi re ko to wa iyan fi se yeye o lo pa awon egbon re da so bo sugbon ba ti baba re ma ta ji siri to ri gbo fo si yeye o bu lojo egun ye wa lori e ti to fi ku hallelujah
1: hallelujah
0: o ti wa ni Genesis chapter number 19 be yen verse 30 to 38 yes Genesis 9 chapter 9 verse 18 to 29
1: wọ́n sì jáde nínú ọkọ̀ ní ṣẹ́mù àti àmù àti gẹ́fọ́tì àmù sì ni bàbá kínání àwọn mẹ́ta wọ̀nyí ni ọmọ nua láti ọ̀dọ̀ wọn ni agbẹ́ ti tọ̀ka gbogbo ayé
0: nua
1: sì bẹ̀rẹ̀ sí í ṣe àgbẹ̀ ó sì gbé ọgbà àjàrà ó sì mu nínú ọtí wáìnì náà ó mu àmupara ó sì tu ara rẹ̀ sí ìhòòhò nínú àgọ́ rẹ̀
0: àmù
1: bàbá kínání sì rí ìhòòhò bàbá rẹ̀ ó sì sọ fún àwọn arákùnrin rẹ̀ nípa ìdúródé àti sẹ́mù àti
0: jẹ́fẹ́
1: mu gọgọwu wọn sì fi lé èjìká àwọn méjèèjì wọn sì fi ẹyìn rẹ wọn sì borí ìhòòhò bàbá wọn ojú wọn sì wà lẹyìn kò sì rí ìhòòhò bàbá wọn ní wọn sì jí kúrò ní ojú ọtí wáìnì wọn sì mọ ohun tí ọmọ kékeré rẹ ṣe sí wọn sì wípé ẹgbẹni fún kẹnọọnì ìránṣẹ àwọn ìránṣẹ ni yóò máa
0: ni yóò máa ṣe àṣìṣe tó máa mú ẹsẹ ru ayé ò ní bá wọn ṣe láyé.
1: ẹmí jésù fire.
0: ẹ má gbàgbé kókó ọlọ́run tó sọ pé ṣọ́ra fún àṣìṣe ọjọ́ kan tí kì í jẹ́ kó gun kókó nu ayé ẹni hallelujah.
1: hallelujah.
0: níbi tí a dé yìí mo tún lọ sínú ìgbé ayé lọ́ọ̀tì ẹ má gbàgbé lọ́ọ̀tì jẹ́ àbúrò abrahamu nígbà tó lu aṣọ bá bẹ́ẹ̀ gbé kó jáde kó lè bàbá rẹ̀ àti kó lè ìyá rẹ̀ sílẹ̀ kan tó yóò fi wọlé ó ti mú ìbátan rẹ̀ ìdání tá a mọ̀ sí lọ́ọ̀tì ṣùgbọ́n níbi tá a dé dúró yìí ọlọ́run tí wọ́n fẹ́ pa sodom àti gomara rẹ̀ gbogbo èyí tẹ́ lọ sodom àti gomara lórúkọ jésù olúwa yóò yọ yín jáde nbẹ̀.
1: ẹmí jésù
0: fire
1: hallelujah
0: ọgbọ́n mi kíbi tó bá rí láyé tó ti jójú ní òtó ti jójú ẹ̀sìn sodom àti gomara ni ó ní bá wọn jójú ẹ̀sìn láyé rẹ̀ wọ́n tún wá pa sodom àti gomara run lọ́ọ̀tì ẹlẹ́gbẹ̀gbẹ̀ pé ìyàwó rẹ̀ gbójú wẹ̀yìn òun náà di ọ̀wọ́ iyọ̀ so kò wá sí obìnrin kankan lọ́dọ̀ lọ́ọ̀tì mọ́ dẹ́nu àwọn ọmọbìnrin tó bí méjì péré ni wọ́n àwọn ọmọbìnrin inú wọn ti dàgbà ní ibi tí wọ́n dé ní ìlú yìí kò sí ọkùnrin kankan níbẹ̀ mọ́ hallelujah
1: hallelujah
0: àwọn náà wá ṣe àṣìṣe wọ́n rọ bàbá wọn lọ ti yó bàbá wọn wá ti pasẹ̀ rẹ̀ ó wá lọ fún wọn ọba ìkíní ní lóyún ìkejì lóyún ọba bí wọn ọmọ tí wọn bí ìkan nínú àwọn ọmọ yẹn bíbẹ ni pè wọn ó pè ní moabu ìkejì nínú ọmọ kejì ó jẹ amori àwọn ló di amori àti moabu ní ilẹ̀ strength ti dùn ní yorùbá bọ̀ wọn ní tí ilé kan bá ń tòrò ọmọ àlejò tí ìdàgbà hallelujah
1: hallelujah
0: gbogbo àwọn ló dà bí ọmọ I'm very sorry to say this bí ọmọ àlè láàrin sọ́ọ̀lì lónìí da ilu yen ru ta ba doju lowo mo swali dia boda ke ta ba ti na omo omo ru yi atawon omo mo bu yi awon lo da swali ru nitori pe ipase bi to gba wa ipase asise ni hallelujah
1: hallelujah
0: Genesis 19 verse 30 to 38 yes
1: o si gaga ku won ni swali o si gbe ori oke ati awon omo bi re megeji pelu re nitori ti o beru ati gbe swali o si gbe ilu iho o wa ti awon omo bi re megeji eyi eko bi si wi fun atele pe baba wa gbo ko si si okunrin kan ni aye mo ti yo wole to wa wa gaga bi ise gbogbo aye wa ki awon baba wa mo ti wa ni awa o si suti ki a le ni iru omo
0: asise na ni
1: baba wa won si mu baba won mu ti wa ni ni oru na
0: eyi
1: akobi wole to baba o si suti baba re o ko si mo igba ti o dubule ati igba ti o dide
0: o ti lo dada
1: se ni dokeji ni egbon wi fun aburo pe ibe si emi suti baba mi
0: olorun na kan bi oti tora ni ta lo no igi ko wa nu oko won pe ni gegemu bo ba ge to ba ko esu esinu omi bo ba mu o ma pe ju gogoro inu ogba gara re lo ti mu esu to pa de oti yi ki se ko lo gogoro ni ta asise ni o ni sasise
1: de ki a mu ka mu mu oti wa ni ni oru yi pelu ki wa ki o si wole si suti ki awa ki o le ni iru omo lati odo baba wa won si mu baba won mu oti wa ni ni oru na pelu aburo si dide o si suti o ko si mo igba ti o dubule ati igba ti o dide be ni awon obirin lati mejeji lo ni baba wa eyi akobi si bi omokunrin o si pe oruko re ni moabu òun ni bàbá
0: ọmọ ọmọ
1: ọmọ títí di òní
0: ẹyẹ
1: tẹlẹ pẹlú sì bí ọmọkùnrin kan wọn sì pé orúkọ rẹ ní bẹmọmì
0: òun
1: ni bàbá àwọn ọmọ
0: amóhùn ní bàbá ọmọ ọrùn tuntun lórúkọ jésù òní ṣe àṣìṣe àkókò bá ti sa eré lọ ẹ jẹ ká gbé mi wá síta ẹ má gbàgbé àṣìṣe ṣọra fún àṣìṣe ọjọ́ kan tí kìí jẹ́ kó gun kóònù ayé ẹni orúkọ jésù
1: àmì
0: ta bá rẹni tó ti ṣàṣìṣe tó gbógun sínú ayé rẹ olúwa gbà ọ lónìí
1: ẹjẹ
0: jésù pálẹ lónìí omi tó gbé sókòlú ayé àṣìbọ
1: àmì
0: àṣọrọ orúkọ sọrọ omi
1: ìwòsàn
0: kódó omi gbàlà kódó omi dáàdì ọlá jésù kristi olúwa wa
1: àmì
0: àmì ni orúkọ jésù fáyà.

0: Pentecost Alive wà láyé Pentecost 2023.
1: Ẹ̀yin yóò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lẹ́yìn.
2: Ayé mi yóò dán
1: ìjọ Anglican ti orílẹ̀-èdè Nàìjíríà ẹkùn àkókò.
0: Àwọn ìdarí ọlọ́run látọwọ́ bíṣọ̀bù wa ní ọ̀wọ̀ jẹ́ OB Ìbàdàn JP.
1: Bíṣọ̀bù wa ní ìjọ Anglican ilẹ̀ àkókò.
0: Àti lórúkọ ọba àlùfáà ni wọ́n pọ̀ gbogbo èèyàn síbi ìsọjí ìwàláyé Pentecost ìjọba
1: yìí. Monday 18th to Sunday 24th of May 2026.
0: Pẹ̀lú àkòrí tí ó wí pé
1: ìrírí Pentecost
0: experience.
1: Iṣẹ́ àwọn apostolic oríkejì ẹsẹ̀ kínní wọ
0: ìkẹ́rin. Monday 18th
1: May 2026
0: ni
1: wọ́n kàn
0: gbọ́dọ̀ ìrọ̀lẹ́ ní ìsọjọ́ ọlọ́jọ́ mẹ́ta yóò wáyé ní gbogbo ìjọ Anglican ilẹ̀ àkókò.
1: Sọ́jọ́ 23rd May 2026.
0: Ìdíje aago mẹ́sàn-án àárọ̀ ni gbogbo wa yóò péjọ sí.
1: St. Thomas Anglican Church ṣe ìkàrí àkókò.
0: Ibi tí a ti ní ìmọ̀lára Pentecost látọwọ́ ìránṣẹ́ Ọlọ́run alàyè.
1: Ìjọba ìbú Dr. O.O. Falana.
0: Sunday 21st May 2026.
1: Exchange of pulpits in diocese of Akoko.
0: Olùgbàlejò àgbà ni Jésù Kristì
1: nípasẹ̀.
3: Ọdún ẹja kí bàbá kú oríire. Fakọ́tì lókèlú ṣe ń dúpẹ́. Ẹja ìjọba lọ́jọ́ ìbí yóò ṣẹ̀ṣẹ̀.
4: Ìní lọ́jọ́ ìbí yẹ, ẹ kú àṣeyẹ.
3: Bẹ́ẹ̀ni, kí ìwọ kí ó kọ́ wa láti máa ka iye ọjọ́ wa, kí àwa kí ó lè fi ọkàn wa sí ipa ọgbọ́n. Èyí ló mú kí gbogbo àwọn ọmọ, ìyàwó, ẹbí, ará, ọ̀rẹ́, àtojúlùmọ̀ fi ń bá bàbá wa. Pa Awogbemila Akinọ́lá Joseph Elias Fakọ́tì nílùú Òkèlùsẹ̀ níjọba ìbílẹ̀ Ọ̀sẹ́ ń yayọ̀. Ayẹyẹ ọjọ́ ìbí 70 ọdún láyé. 19th of May 2026 gangan ni bàbá Fakọ́tì pé 70 years tí wọ́n ti ń bá bọ̀. Adúpa ibi ẹ̀bàdé àti ibi rere tó lúwọ́ bá mú yín lọ. Pa Awogbemila bí ẹ bá lọ gba ọdún láyé bí ọdún kan ni ó yá nìṣó nínú oríkì káàkì bàbá.
5: O mú ké ọ̀pá ọmọ pa yìí mo hẹ̀n hẹ̀n yìí ọmọ ọdẹ́jọ́ mọ̀nàmọ̀nàmọ̀nà ọmọ apẹyin bẹ́ẹ̀nẹ́ pẹ̀tù ọmọ pẹ̀pẹ̀yin láìní ogbè omigún ẹ̀yìn ogbè yóò jẹ́ ọ̀rẹ́ kẹ́.
3: Pa Awogbemila ẹ ti ṣe 70 láyé kólúwọ̀ ọba ó jẹ́ kẹ́ṣọ ọjọ́ ìbí àìmọye àṣeyí ṣàmọ́dún lọ́lá olúwa ẹ̀ẹ́dẹ́gbàdàgbà àpapọ̀ àwọn ọmọ àwọn ló ní many happy returns of the day.
6: Ẹrú fún ibà mojú mọ́dọ̀
7: odò láyé
6: fúgbà kejì ọlọ́run ayé náà.

kò sí ipa búburú tí òṣùpá tó lè ṣe fún ọpọlọ wa, torí pé àwọn ìmọ́lẹ̀ tó ń jà láti òṣùpá kò lè ṣe ìpalára fún ọpọlọ. Nítorí náà pé oṣù ẹtì lé ní kò ní kan ṣe pẹ̀lú àìsàn ọpọlọ. Àwọn mìíràn wọ́n ti gbàgbé wípé sàtánì agbára òkùnkùn ló ń fa kí èèyàn ní àrùn ọpọlọ. Eléyìí pín sí ọ̀nà méjì. Àkọ́kọ́, nínú ti àwọn tó ń ṣe ìwádìí ìjìnlẹ̀, wọn nígbàgbọ́ wípé àwọn agbára òkùnkùn lè fa kéèyàn ní àrùn ọpọlọ. Ṣùgbọ́n nínú ẹ̀mí ó ṣeéṣe, torí pé a lè fi ìdí ẹ̀ múlẹ̀ nínú Bíbélì. Pàápàá jùlọ ní agbègbè wa, a mọ̀ wípé eléyìí ó ṣeéṣe kí ó ṣẹlẹ̀ àfi tá a bá ń tanra wa jẹ. Ṣùgbọ́n nípa ti ìmọ̀ ìjìnlẹ̀, irú eléyìí kò lè ṣeéṣe. Ọlọ́run wà lọ́wọ́. Àwọn mìíràn ti gbàgbọ́ wípé ẹnikẹ́ni tó bá ti ní àìsàn ọpọlọ wípé kò ṣeéṣe pé kó tún rí ìwòsàn mọ́, pàápàá jùlọ nígbà tí tó bá ti wọ inú ọjà. Kò rí bẹ́ẹ̀ o. Ìdí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn aláìsàn ọpọlọ ṣe máa lọ sínú ọjà, nǹkan mẹ́ta pàtó ni. Ìkíní, wọ́n rí pé inú ọjà wọ́n máa rí oúnjẹ jẹ ń bẹ̀ dáadáa. Ìkejì, ibẹ̀ wa máa jẹ́ gẹ́gẹ́ bí ibi ààbò tí ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń gbé. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá ní àrùn àìsàn ọpọlọ kò sẹ́ni tó fẹ́ gbà wọ́n sílé. Ṣùgbọ́n ibi ìtajà wọ́n máa rí àyè, ibi tí wọ́n ti sùn wọ́n rí oúnjẹ jẹ ń bẹ̀. Then ìkẹta ni pé ibẹ̀ jẹ́ ibi tí inú wọn ti máa ń dùn. Ìdí mẹ́ta pàtàkì tó jẹ́ pé wọ́n fi máa ń sá lọ sí ọjà ni. Kìí ṣe pé ọjà lásọ pé kí àwọn tó bá ti ní àìsàn ọpọlọ yìí kán máa rí ìwòsàn. Kò rí bẹ́ẹ̀ rárá. Àwọn mìíràn wọ́n tún gbàgbọ́ wípé ẹnikẹ́ni tí ó bá ti ní àìsàn ọpọlọ pé wọn ò lè wòsàn. Kò rí bẹ́ẹ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ ló ní àìsàn ọpọlọ dáadáa tán dẹ̀ ti wòsàn. Wọ́n ti rí ìwòsàn tó dẹ̀ jẹ́ wípé wọ́n ti ń bá iṣẹ́ òòjọ́ wọn lọ. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ aláìsàn ọpọlọ tá à ń rí lójú ọ̀nà, torí pé wọ́n á wọ aṣọ tó ti dọ̀tí tàbí tá à ń rìn ní ìhòhò, wọn ò rí ẹni tọ́jú wọn ni o. Tán bá rẹ́ni tọ́jú wọn, a rí pé ọpọlọ wa padà sí ipò bó ṣe tọ́ àti bí ó ti yẹ. Àwọn mìíràn gbàgbọ́ wípé ẹni tó bá máa mú wèrè ó gbọ́dọ̀ dàbí wèrè. Pé àwọn tó ń tọ́jú àwọn aláìsàn ọpọlọ yìí pé àwọn náà a máa hùwà bí àwọn tó láìsàn ọpọlọ. Kò rí bẹ́ẹ̀ o, wọ́n ń tọ́jú wọn ni. Kì í ṣe pé tán bá ti ń tọ́jú wọn, àwọn náà gbọ́dọ̀ máa hùwà bí tiwọn kán tó lè rí wọn tọ́jú. Kò rí bẹ́ẹ̀ rárá. Èròngbà wọn èèyàn ní irú àwọn èròngbà yìí kì í ṣe òótọ́ rárá. Èròngbà àwọn ẹ̀mí ni pé ẹni tó bá ní àìsàn ọpọlọ ó ṣeéṣe kó ran ẹnìkejì, pàápàá jùlọ ẹni tó bá súnmọ tàbí tó bá ń tọ́jú ẹ̀. Àìsàn ọpọlọ wọn kìí pé ràn o. Kì í ṣe bí kòkòrò tó pé ń ràn, kì í ṣe HIV tó jẹ́ pé ó lè ti bí ìbálòpọ̀ tàbí nípa ẹ̀jẹ̀ sí ẹ̀jẹ̀ tó lè ràn. Kò lè yín kìí ràn yàn rárá. Àìsàn ọpọlọ kìí ràn yàn. Gẹ́gẹ́ bí àwọn ọ̀pọ̀lọpọ̀ ṣe ń sọ wípé tó bá ti fọwọ́ kàn tàbí tó bá ti ń bagbé, ìwọ náà ní àìsàn ọpọlọ. Irú ìyẹn kìí ṣe òótọ́. Àwọn kan ń gbàgbọ́ wípé àìsàn ọpọlọ wípé kìí ṣe àìsàn ara, àìsàn ẹ̀mí ni. Wípé ẹni tó bá ti ní àìsàn ọpọlọ, àwọn ẹ̀mí èṣù, àwọn ló ń bàjà, àwọn ló ń gbógun tì. Ẹlòmíì tẹ́ sọ pé èṣù náà fi ń wo èṣù. Wípé ẹni tó bá ti ní àìsàn ọpọlọ, wọ́n gbọ́dọ̀ ó ní ibi tán máa ń gbé lọ kí irú ẹni bẹ́ẹ̀ kó tó lè rí ìwòsàn. Kò rí bẹ́ẹ̀ rárá. Àìsàn ara náà ni ọ. Dẹ̀ fẹ́ kí á mọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ ni ṣáájú pé ọpọlọ wa ló máa ń darí gbogbo nǹkan tí à ń ṣe. A fẹ́ ṣe nǹkan kan ni o. Ọpọlọ wa ló máa ń ṣe àkóso ohun gbogbo àwọn yìí. Òun ló fi dàbí ni pé nígbà tí ọpọlọ wọn bá ti ní ìpèníjà kan, ló ṣe pé wọ́n máa ń ṣèwàwù, wọ́n máa ń hùwà tí ò yẹ kán wù. Síwájú sí i, àwọn èèyàn mìíràn wọ́n á sọ wípé àwọn alárùn ọpọlọ wọ́n burú gan, wọ́n gbóná gan, wọ́n lè ṣe èèyàn ní jàǹbá. Kò rí bẹ́ẹ̀ o. Kò sẹ́ni tó lè dúró jẹ́jẹ́jẹ́ tiẹ̀ tán máa sọ kò sí i, tán máa fi igi, tán máa fi lé káàkiri tìǹú àdùn. A rí pé gbogbo àwọn tí ó ní àìsàn ọpọlọ tán rìn káàkiri, kò sẹ́nìkan nínú wọn tí a rí tá máa fi àdálé èèyàn káàkiri àdúgbò. Ṣùgbọ́n a rí pé àwọn èèyàn wa, pàápàá jùlọ àwọn ọmọdé, ẹlòmíì lè máa fi wọ́n ṣe yẹyẹ, ẹlòmíì lè máa ju ìkùlù wọn, ẹlòmíì lè máa fi igi lé wọn káàkiri àdúgbò. Inú náà bí wọn, àwọn èèyàn rò pé nígbà tán ti ní àìsàn ọpọlọ yẹn pé pátápátá ni ọpọlọ wọn ò ṣiṣẹ́. Kò rí bẹ́ẹ̀ o. Èèyàn náà ni wọ́n. Nǹkan tó dé náà ló dé. Tí irì kan fi rí bẹ́ẹ̀, èèyàn bí tiwa ni àwọn náà jẹ́. Àwọn náà ń ronú. Àwọn kì í ṣe pé 24 hours ò ní ọpọlọ wọn kì í pé rárá. Kò rí bẹ́ẹ̀. Nítorí náà kò sẹ́ni tán lè máa hùwà tí ò dáa sí tìǹú àdùn. Kò sí nǹkan tí àwọn tó ní àìsàn ọpọlọ lè ṣe ju pé káwọn náà kó kinú bí wọn.
so ikan ti o le sele si awon to ni aisan opolo ti an ba wa ti o da si wa tinu

bí wa bẹ́ẹ̀ náà ni àwọn tó ní àìsàn ọpọlọ tán bá wà tí ò dá sí wọn inú náà bí wọn inú bíbí wọn tún lè pọ̀ ju ti àwọn tí ò ní àìsàn ọpọlọ ni ṣùgbọ́n tán bá fi wọ́n sílẹ̀ tán fi ìfẹ́ hàn fún wọn a rí pé kò ṣeé ṣe fún wọn láti pé wọ́n hùwà gbogbo ọlọ́run ara ẹni kankan wa lọ́wọ́ ní agbára ọlọ́run tó bá tún di ọjọ́ mẹ́jọ a tún máa tẹ̀síwájú gbọ́dọ̀ àdúrà ọlọ́run nínú àánú rẹ̀ á fún wa ní àlàáfíà ó tún di ọjọ́ mẹ́jọ.

ṣàtànà ọlọ́run yóò máa bá wa gbé yóò sì dára fún wa ní orúkọ Jésù Kristi àmì. Adúpẹ́ lọ́wọ́ arákùnrin Peter Olúwadáre Adéoyè onímọ̀ nípa ìlera ọpọlọ fún ọ̀rọ̀ ìlera wa. Bákan náà adúpẹ́ fún ìgbaninímọ̀ràn àti àtìlẹ́yìn lórí ọ̀rọ̀ ìlera láti ọ̀dọ̀ dókítà Ayọ̀túndé Ọmọ́le. Ẹ jẹ́ kí á mú ọ̀rọ̀ wọ̀nyí lò, àlàáfíà pípé lára lọ́kàn àti lẹ́mìí yóò jẹ́ ti ẹnìkọ̀ọ̀kan wa, yóò sì dára fún wa ní orúkọ Jésù Kristi àmì. Àkórí iṣẹ́ ìránṣẹ́ tòní ni ìhà tí Jésù kọ sí àwọn ẹlẹ́ṣẹ̀. Ẹ jẹ́ kí á gbàdúrà. Ọlọ́run òtítọ́, Ọlọ́run ìṣẹ́gun, Ọlọ́run àánú, ẹ wá ṣamọ̀nà wa, ẹ dárẹ̀ṣẹ̀ wa jì wá, kí ayé wa kó látúnṣe gbogbogbò, kí ó sì jẹ́ ti ẹ̀yin Ọlọ́run ní orúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa àmì. Adúpẹ́ púpọ̀ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run alàyè, ọba tí ó dá ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa sí láti mọjọ́ òní. Ìlérí Ọlọ́run tí a fẹ́ wò lónìí, ẹ̀bẹ̀ àdúrà ni, mo sì mọ̀ pé Ọlọ́run wa yóò gbọ́ àdúrà wa. Ó wà ní orin Dáfídì 17:7 ẹsẹ̀ 1-2, ó sọ báyìí pé kí Ọlọ́run kí ó ṣàánú fún wa, kí ó sì bùsí fún wa, kí ó sì ṣe ojú rẹ̀ kí ó mọ́lẹ̀ sí wa lára, kí ọ̀nà rẹ̀ kí ó lè di mímọ̀ lé ayé àti ìgbàlà ìlera rẹ̀ ní gbogbo orílẹ̀-èdè. Psalm 67:1-2. Àdúrà wa ni wípé àánú Ọlọ́run yóò wá wa rí ní orílẹ̀-èdè yìí, àánú Ọlọ́run yóò ṣàtúnṣe ayé ẹnìkọ̀ọ̀kan wa àti ìdílé wa. Ẹ má gbàgbé ọ̀nà Ọlọ́run kí ó lè di mímọ̀ ní káàkiri ayé, kí Ọlọ́run kí ó lè ti ipasẹ̀ wa, kí àwọn èèyàn lè sọ pé Olúwa ṣeun fún ìgbé ayé ẹni báyìí, kí àwọn ènìyàn lè tipasẹ̀ wa mọ Ọlọ́run sí, yóò sì dára fún ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ má gbàgbé àdúrà tí ó wà ní orin Dáfídì 17:7 ẹsẹ̀ àkọ́kọ́ àti ìkejì, Psalm 67:1-2. Kí Ọlọ́run kí ó ṣàánú fún wa, kí ó sì bùsí fún wa, kí ó sì ṣe ojú rẹ̀ kí ó mọ́lẹ̀ sí wa lára, kí ọ̀nà rẹ̀ kí ó lè di mímọ̀ lé ayé àti ìgbàlà ìlera rẹ̀ ní gbogbo orílẹ̀-èdè, ní orúkọ Jésù Kristi Olúwa wa àmì. Fún iṣẹ́ ìránṣẹ́ tòní ìhà

ìlara, ìbínú, asọ, ìṣọ̀tẹ̀, àdámọ̀, àránkan, ìpànìyàn, ìmutípara, ìrédé oru, àti irú wọn ni àwọn tí mo ti wí fún yín tẹ́lẹ̀. Gẹ́gẹ́ bí mo ti wí fún yín tẹ́lẹ̀ rí pé àwọn tí ń ṣe nǹkan báwọn ni kì yóò jogún ìjọba Ọlọ́run. A ó dánu dúró ní ẹsẹ̀ 21. Gbogbo ohun tí a kà yìí, tí ó jẹ́ iṣẹ́ ti ara, tó jẹ́ ìwà ẹ̀ṣẹ̀, tó jẹ́ ohun tí ò bójúmu, tí ọ̀pọ̀ rẹ̀ sì wà láwùjọ lónìí, ìbéèrè wa ni wípé ẹnikẹ́ni tó bá ṣe nǹkan nínú àwọn ohun tí a kà sílẹ̀ yìí tàbí méjì tó ń hùwà tó burú jáì, ìwà ìbàjẹ́ tàbí ìwà ẹ̀ṣẹ̀ yìí, irú ìhàwo ni Ọlọ́run kọ sí irú ẹni bẹ́ẹ̀? Irú ìhàwo ni Jésù kọ sí àwọn ẹlẹ́ṣẹ̀? Ẹ má gbàgbé, ètò yìí ìpè ìrètí ni. Ìrètí wà fún ìwọ, ìrètí wà fún mi. Ọlọ́run mọ̀ wá nítorí ìfẹ́ Ọlọ́run fún wa gẹ́gẹ́ bí ènìyàn. Ọlọ́run fẹ́ràn wa tó bẹ́ẹ̀ jẹ́ tó jẹ́ wípé yóò gbà wá bí a ṣe rí. Ọlọ́run fẹ́ràn ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n ó kórira ẹ̀ṣẹ̀. Ẹ jẹ́ ká di gbólóhùn yìí mú. Ọlọ́run fẹ́ràn rẹ, Ọlọ́run fẹ́ràn mi. Bó ti wù kí a ti jìn sínú wàhálà ayé, wàhálà ẹ̀ṣẹ̀, ìgbèkùn ẹ̀ṣẹ̀ tó, Ọlọ́run fẹ́ ṣe àtúnṣe ayé rẹ. Ohun tó ń fa ìgbèkùn fún ọ, tó ń fa ìbànújẹ́, ohun tí kò jẹ́ kí o lè ṣe rere nínú ìfẹ́ Ọlọ́run, nítorí ẹ̀ṣẹ̀ a máa fani sẹ́yìn, a máa fini sínú òkùnkùn ayé. Ọlọ́run ṣe tán láti tán ìṣòro yìí. Ìdí nìyí tó fi jẹ́ wípé ìwọ àti èmi a ní láti mọ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a ní láti mọ òtítọ́ Bíbélì. Kí ni ìhà tí Jésù kọ sí àwọn ẹlẹ́ṣẹ̀? Kí ìwọ àti èmi lè mọ̀ wípé ìrètí wà fún ọ, ìrètí wà fún mi. Ayọ̀ wa yóò sì di kíkún, ògo yóò sì máa jẹ́ ti Ọlọ́run, ní orúkọ Jésù Kristì, àmí. A ó wo àwọn àpẹẹrẹ bíi méjì àbí mẹ́ta kan pàápàá jùlọ àmì láti Májẹ̀mú tuntun. A ó tọ́ka sí Májẹ̀mú láéláé bákan náà. Ẹ jẹ́ kí a kọ́kọ́ lọ sí ìrere Luke 5:27-30. Ọlọ́run sọ fún wa wípé lẹ́yìn nǹkan wọ̀nyí, ó jáde lọ, ó sì rí agbowó òde kan tí à ń pè ní Léfì. Ó jókòó ní bodè, ó sì wí fún un pé máa tọ̀ mí lẹ́yìn. Ó sì fi gbogbo nǹkan sílẹ̀, ó dìde, ó sì ń tọ̀ lẹ́yìn. Léfì sì ṣe àsè ńlá fún un ní ilé rẹ̀. Ọ̀pọ̀ ìjọ àwọn agbowó òde àti àwọn ẹlòmíràn ń bẹ níbẹ̀ tí wọ́n bá wọn jókòó. 30. Ṣùgbọ́n àwọn akọ̀wé àti àwọn farisí ń kùn sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé èyí ṣe tí ẹ̀yin fi ń bá àwọn agbowó òde àti àwọn ẹlẹ́ṣẹ̀ jẹ tí ẹ̀ ń bá wọn mu. Kọlọ́run aláàánú kí ó ran ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́. Kí ni ìdáhùn tí Jésù sọ fún wọn? Jésù dáhùn, ó sì wí fún wọn, eléjì 21:22. Jésù dáhùn, ó sì wí fún wọn pé àwọn tí ara wọn dá kò wá oníṣègùn bí kò ṣe àwọn tí ara wọn kò dá. Èmi kò wá pe àwọn olódodo bí kò ṣe àwọn ẹlẹ́ṣẹ̀ sí ìrònú pìwàdà. Kí ni fà á tí àwọn ènìyàn fi ké kórira àwọn agbowó òde ní ìgbà ayé Jésù Kristì? Àwọn agbowó òde tàbí àwọn agbowó orí, wọ́n jẹ́ àwọn ènìyàn tó jẹ́ pé ìkórira tí àwọn ará ìlú ní sí wọn ó pọ̀ jọjọ. Wọ́n kà wọ́n sí ẹlẹ́ṣẹ̀ ju gbogbo àwọn mìíràn lọ ní àkókò tí Jésù wà láyé. Lọ́nà kíní, wọ́n ń gba owó òde fún ìjọba amúnisìn ti Róòmù nígbà náà, èyí tí àwọn ènìyàn kórira, àwọn ènìyàn kórira ìjọba Róòmù, ṣùgbọ́n kò sí nǹkan tán lè ṣe nítorí wípé ìjọba amúnisìn ni, àfipámú ni. Lọ́nà kejì, àwọn agbowó òde nígbà náà, wọ́n ń ja àwọn ènìyàn lólè nígbà tí wọ́n bá gba owó òde lọ́wọ́ wọn. Ìwà ìbàjẹ́ kún wọn lọ́wọ́, ìdí nìyí tí àwọn ènìyàn fi ń ṣọ́ra fún wọn. Kò sí ẹni tí ó bá fẹ́ bá wọn ní àṣepọ̀ bí olúwa rẹ̀ kò bá fẹ́ di ẹni àbùkùn àti ìkọ̀sílẹ̀ láàrin àwùjọ. Ibi tó yẹ kán ti gba bóyá ìdá méjì, wọ́n á gba ìdá mẹ́rin, wọ́n á ṣẹ́yọkù kù sápò wọn. Àwọn tára ń ni tẹ́lẹ̀, wọ́n á máa fipá gbowó lọ́wọ́ wọn. Gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ agbowó òde, àwọn ènìyàn kórira wọn nígbà náà, wọ́n sì kà wọ́n sí ẹlẹ́ṣẹ̀ tí ó burú jọjọ. Irú nǹkan báyìí, òun náà ni ó wà ní ìrere Luke 19:1, bẹ̀rẹ̀ láti 1 títí dé 10. Luke 19:1-10. Kí a tún gbọ́ ìtàn agbowó òde mìíràn níbẹ̀. Jésù sì wọ Jericho lọ, ó sì ń kọjá láàrin rẹ̀. Sì kíyèsí, ọkùnrin kan wà tí à ń pè ní Sakewu, ó sì jẹ́ olórí agbowó òde kan, ó sì jẹ́ ọlọ́rọ̀, ó sì ń fẹ́ láti rí ẹni tí Jésù ń ṣe, kò sì lè rí i nítorí ọ̀pọ̀ ènìyàn àti nítorí òun ṣe ènìyàn kúkúrú. Ó sì súré síwájú, ó gun orí igi sikamore kan kí a bàá lè rí i nítorí tí yóò kọjá lọ níhà ibẹ̀. Nígbà tí Jésù sì dé ibẹ̀, ó gbé ojú sókè, ó sì rí i, ó sì wí fún un pé

0: 0. Kí Olúwa Ọlọ́run àlàáfíà kí ó wà pẹ̀lú wa. Ẹ̀mí àlùfáà bí ìlú ni Isaac Olúwaṣẹ́gun òun ló sọ fún wa wípé ó dìgbà kan náà.
1: So things don't easy for Nigeria.

iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dùndùn létí, ó dùn bí ìdòdò ìkirè, 88.9 Àdàbà FM.

0: Shengete and get it. Eku dede asiko yi etu kaabo sori eto yin eto wa eto ise owo eto te je fi para ni igba kugba owo kanka lowo awon ololufe eto yi to je mi se ope kanka lowo yin ife te ni si wa ife yi o ni baje lola eledumare e wo mo tu de lori loni lori eto yin eto wa ise owo etu wan ko fitile ka etu wa je mukuto ede oluwa oba mi oba to fun mi laye to nfa ye gbeda ibare ibare loni olowo gbanigbani oloju rinirini olowo funi funi alaye rinirini akeni afeni ayoni alani agboni agbeni agbani oba to ni eto oba to ni imo oba to ni iwa oba to ni ogbon oba to ni oye oba to ni orun oba to ni orun oba to ni aye oba to ni afefe oba to ni ina oba to ni ojo oba to ni ojo oba to ni emi oba to ni igba oba to ni akoko olorun ba mi na lo ni no olorun ba mi na lo ni yes olorun ba mi na lo ni yes ke ti kunu kunu kunu aye pa tin kunu tun o ba fi tolorun ba mi se iyan won a ma ma ni koko ti roka roka ba tin roka ti won ba fi ti olorun ba mi se oka won a ma robete emi ti fi tolorun ba mi se loni iyan mi ogbudo ni koko oka mi ogbudo robete kukuru mi gbedran gbera ton eku dede asiko yi mo tu ke yin kaabo sori eto wa eto ise owo e mo ba se ma seto lojo mejo mejo abala meji gangan la bala ta pe eto isi abala akoko la pe ni abala ìṣẹ̀lẹ̀ akọnilọ́gbọ́n níbi gangan láti máa mú ìṣẹ̀lẹ̀ lóríṣiríṣi tó máa máa kọ́ ọmọ ẹ̀dá lọ́gbọ́n torí ẹ mọ̀ pé ilé ayé ilé ìwé ni ilé ayé ilé ẹ̀kọ́ ni ilé ayé àwọn ẹlòmíì tún rí wọ́n tún wò ó ṣàṣà ẹ mọ̀ pé bí ìlú gangan láyé rí bó ṣe kọjú sẹ́nìkan bẹ́ẹ̀ náà ló kò sì sẹ́lòmíì ẹlòmíì sọ pé ilé ayé ilé ẹ̀kọ́ ẹlòmíì náà tún sọ pé ilé ayé ipe ọjà láyé àwa kẹ́kọ̀ọ́ ni ká má bà bọ́ ọwọ́ la ṣe ń kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ la ṣe ń ní ìmọ̀ náà kọ́ ìmọ̀ kú ìmọ̀ ẹ wò ó lónìí mo máa ṣojú òpó sílẹ̀ fẹ́yìn tẹ́ ẹ bá ní ìṣẹ̀lẹ̀ kan tàbí òmíràn tẹ́ ẹ mọ̀ pé ó máa kọ́ ẹlòmíì lọ́gbọ́n láàrin ìṣẹ́jú mẹ́ta la máa fi sílẹ̀ fún abala lákọ̀ọ́kọ́ yìí ìṣẹ̀lẹ̀ akọnilọ́gbọ́n ìwọ tó o bá ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ọ tàbí tó ṣẹlẹ̀ sí ẹni tó súnmọ́ tó o fẹ́ kí ọmọ nàìjíríà kọ́gbọ́n bẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ máa fi pè wọlé life and direct sórí ètò lọ́jọ́ tòní ni 08162519991 tàbí 09034364982 09034364982 orúkọ tèmi ni Bọ̀bọ̀lá Gbẹ̀ngà Master One of Entertainment káàfàtà èmi gangan ni fèrèdè tí ń fọdún dèdè sí tí àwọn tó mọyèdè káwọn tó mọyèdè lè ro oúnjẹ gbaládò bẹ́ẹ̀ jẹ́ àyà àkómò èmi gangan ni mo pètè títí mo pètè délé ọmọ elédè tọ́ ọmọ elédè gbalẹ̀ ọmọ elédè lọ kàtó ẹ̀kọ́ ọmọ elédè ó pètè dédé edé elédè lọmọ elédè ń jẹ ọmọ elédè wà ń pètè bí ọmọ elédè tí ń dédé elédè ẹ kú kalẹ̀ ẹ wò ẹ jẹ́ asáré délé iṣẹ́ Technology City ká tó gbé ìpè ṣe ń gẹ́ tiẹ̀ à ń gẹ́ tiẹ̀.
1: Ẹ mà kú oríire ti Technology City tó dé yìí o.
2: Níbi tó kún fọ́fọ́ fọ́lọ́wọ́ gbogbo tó ní í ṣe pẹ̀lú sólà.
3: Láì iná bá wálé o, gbogbo wa lọ ìmọ́lẹ̀ dé.
2: Bí ilé múná lọ kí wọ́n múná lọ sólà ti wà lówó pọ́ọ́kú.
1: A dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ àwọn akọni ẹ̀dá tó gbé Lagos wọlé yìí wá.
2: Káṣíìrì òye tí sólà ń bá jáde láti fàtì wá tu sí wa lọ́wọ́.
1: Ní Technology Street Ìrálẹ́pọ̀ Palace àràkálẹ̀.
2: Gbogbo owó bàǹbàǹbà tí wọ́n fi ń ṣẹ̀rùbà yín tẹ́ fi rò pé yín ò tó lò.
1: Solar panel,
2: solar freezer,
1: solar cable,
2: solar fan àti solar pressing iron,
1: títí dorí hot plate àti controller,
2: àti gbogbo nǹkan tá ẹ bá fẹ́ lóde solar.
1: Bó ṣe installation tàbí repair tàbí rebuild tàbí recoupe tàbí upgrading.
2: Kí ìyẹn ti ń lò tẹ́lẹ̀ wá dọ̀tún padà.
1: Ẹ máa bọ̀ ní shop 217
2: Ìrálẹ́pọ̀ Palace Àràkálẹ̀ Àkúrẹ́.
1: Telephone 070-3065-6274.
2: Bonus àti promo dẹ̀ ń lọ lọ́wọ́ báyìí o ní Technology City.
1: Let's go
3: there.
0: Wa nílé iṣẹ́ Technology City a wà ní shop 217 ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Ìrálẹ́pọ̀ Palace gangan ibẹ̀ gangan lákalẹ̀ sí ta ti gbé ń jíṣẹ́ tó ríran wà gbogbo tó ní ṣe pẹ̀lú solar system tó o bá fẹ́ rà tó o bá nílò kò sí wa lónìí kó jẹ mkutu solar kó rí pé ó kọjá bẹ́ẹ̀ àwọn solar iron ọ̀pọ̀ tó ti dé with 12-15,000 naira o lè ra solar iron o lè gbé tiẹ̀ lọ́dọ̀ tí wà àwọn solar iron tó gbóná lalala àwọn solar iron tó yẹ pé tó bá fọwọ́ kọ̀ á dàbí ìgbà tí èèyàn bá fọwọ́ kọ oven ni tí èèyàn gbé ọwọ́ sínú oven tó fi ń ṣe búrẹ́dì gbogbo ẹ̀ ló mú à ń lé iṣẹ́ technologies tó kúnlẹ̀ bìbà àwọn solar po block making machine to fi yo yinyin ni o ki se to fi se block to fi kole o awon block making machine awon yinyin o fe ta ko yinyin lawon asiko ta wa I kan si wa nbe awon solar washing machine solar freezer lorisirisi with 900,000 naira upward le ra solar freezer lota te wa freezer ya ti ba awon solar component e wa gbedele shanosi shasi on lo npe ni shasi kodobe to ba ngbo shasi kodobe solar freezer ile ise technologies on gogo la npe ni shasi kodobe awon orisise battery je ni tubular ni lithium battery ni ati awon emi gan to je awon oyinbo kebekebe ti mi le pe keyin mi ma ba lo ka gbogbo e lo kunle ni ile ise technologies ati fan ta ise tun gbede ta pe ni baba baby 24 hours ti o nduro to ewe to ba tun lo gan to ba wo le ma pa 24 hours no stopping gbogbo e lo kunle beba awon solar ac ki lo nfe nipa solar oni freezer gan sile tele ni o nwa solar to le power freezer to ti ni sile o ti ni existing freezer o wa solar to le power kò sí ilé iṣẹ́ technologies o ń lo solar tẹ́lẹ̀ o ń gbádùn ẹ̀ ṣùgbọ́n báyìí o gbádùn ẹ̀ mọ́ kò sí wà àwọn battery wọ́n ti dẹnu kọlẹ̀ ẹlòmíì gan battery àbí solar tó ń lò ó ti da bóòrùn wọ̀ tóòrùn bá ti wọlé òun náà wọlé ẹlòmíì a máa ṣóòrùn ni tóòrùn bá ti tọ́ láti pé túndé ó yá sáré lọ tọ solar oòrùn ti tọ eléyìí ò jẹ́ bẹ́ẹ̀ ní ilé iṣẹ́ technologies torí ẹni tó bá mọ̀nà gangan lèèyàn ń tẹ̀lé tọ̀ lé ilé iṣẹ́ technologies ní kábàámọ̀ ẹ̀yìn tí àrà ti ba solar system yín jẹ́ tẹ́ ẹ ti pátì àbí tọ́ ti ní kẹ́ ẹ wá fi solar system ẹlòmíì ti ní solar kan sílé tẹ́lẹ̀ tọ́ ti ní kó tó ti pátì tọ́ ti ní kó wá fi gba kọ́ kó wá fi gba ike kó wá fi gba ike gàárì tàbí kó wá fi gba ike ẹ̀wà káìkàìkàì kò sí ilé iṣẹ́ technologies kí iyì kó tó bà kí solar system kó tó di ọ̀tún ẹ̀yìn tẹ́ ẹ bá fẹ́ ṣe seminar tẹ́ ẹ fẹ́ ṣe workshop nílé iṣẹ́ yín tàbí nílé ẹ̀kọ́ yín ẹ kò sí ilé iṣẹ́ technologies ẹ̀yìn tẹ́ ẹ dẹ̀ fẹ́ kọ́ nípa solar system tàbí ẹ fẹ́ bẹ̀rẹ̀ owó solar tẹ́ ẹ nílò mentorship ẹ kàn sí wa kẹ́ ẹ wá kó ní kẹ̀tíkẹ̀tí lẹ́yọlẹ́yọ bọ́ndù bọ́ndù gbogbo ẹ ló kúnlẹ̀ bèbà nílé iṣẹ́ technologies ẹ̀dẹ̀kú àmójúsọ́nà ohun tuntun tó tún bọ̀ nílé iṣẹ́ technologies tá a pè ní panel village tó bá dé tọ́bẹ̀ bá jiná tán a tún máa jẹ́ kẹ́ ẹ gbọ́ ọpẹ́ kàǹkà lọ́wọ́ ilé iṣẹ́ yìí ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ kọ̀ sí wa nílé iṣẹ́ technologies ẹ máa pè sórí 090-32-37-3011 090-32-37-3011 tàbí 070-30-65-62-74 070-30-65-62-74 a ní ìṣẹ́jú kan ẹni tó bá ní ìṣẹ̀lẹ̀ akọnilọ́gbọ́n tó fẹ́ fi tó wa létí ẹ lè pè sórí 081-62-51-9991 081-62-51-9991 ẹ wò ó torí àkókò wà hello àwọn ìkèké yìí wọ́n forí lórí hello okay now hello sir ẹ wò ó àwọn ìpè yìí wọ́n forí lórí ọ̀pọ̀ èèyàn ló ń gbìyànjú láti pè wọlé ẹ wò ó torí àkókò wa ẹja wo abala ẹlẹ́ẹ̀kejì ẹ mọ̀ pé gbogbo ara mi kìkì ọ̀rọ̀ ni gbogbo ara mi kìkì èdè ni no time to check time ẹ jẹ́ bá sábàlẹ̀ ẹ̀kejì one time abala àṣírí iṣẹ́ ọwọ́ ẹ mọ ohun tá a ti ń bábọ̀ láti bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn eré orí ìtàgé ni tí mo ti gbé o léré orí ìtàgé ẹni tọ́lọ́rọ̀ ọba mi kún fún ọgbọ́n tó kún fún ìmọ̀ tó kún fún òye tí mo ti gbé wọn wá sórí ètò life and direct tá a ti ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ibi tá a bade la tún máa tẹ̀síwájú kí n tó pe àlejò mi torí wọ́n wà ní location eré kan tó ń bọ̀ báyìí ayì tẹ́rẹ̀ bá máa jáde eré kọjá bẹ́ẹ̀ wọ́n wà ní location kí n tó pe wọ́n ẹ̀kọ́ tó bá wa sọ̀rọ̀ ó ní àwọn kankan tí mo fẹ́ ka sáré yiriwo kí n tó pe àlejò mi wọlé ohun tá à ń yiriwo láti ibi ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn òun ni pé láti gbà tá a ti bẹ̀rẹ̀ nípa eré orí ìtàgé gbogbo àṣírí tó jọmọ́ bẹ̀ gbogbo ẹ̀ láti 2 tá a ti 4 bí ìgbà tí ajá bá fọ eegun jẹ́ ń tẹ̀síwájú níbi tá a bá dé ní ìjẹ́jọ́ ọ̀nà téèyàn lè gbà pọ̀wọ́ nínú iṣẹ́ eré orí ìtàgé ere ori tage ba se gbotale pe a pin si ipele anu n ta n pe ni pre production iwo to ba good ni ka ko script ki la n pe ni script gan awon ere ta ma n wo yi script ni o koko ma n ko sile ko to di pe won se jade awon to ba good to ba le ko itan daada to le gbe eto kale awon eto te eyan ri ta se wow awon eto te eyan ri eyan gan to gboyinbo ta so yinbo to yinbo ko ko jade lenu yan iwo to ba good ni script ni script writing ona kan teyan tun le gba powo ninu ise ni e ninu on ta mo si film production ona mi la mo si on ta n pe ni permit and scouting location ke eyan le ba eyan wa location bi igba mi ta ba fe sere bayi to fe sere ori tage kan tabi won fe se film production mo pe igba mi won wa location boya won fe ile olowo abi won fe ile eyan ti o fi be ni to le ba won wa location to le ba won wa ile ti won le lo to le gba permit e to na awon ere ko wa te eyan ko le dede da lo dede da se ni particular location without collecting permit bi igba mi ti won fe lo restaurant ti won fe lo awon bi la la la kan awon supermarket awon big supermarket to ti fe sere ori tage tabi awon oja tabi to je public place to pe awon kan to ti fe se le nbe to je on to le se tabi abi to le mu ki eru ba awon eyan eyan ni lo lati le gba permit eyan to ba le ba to le secure permit abi to le wa location na ona mi te eyan to le fi pawo ni film production ni ta ba wa bo si ori production gangan anu ta n pe ni shooting of film eyan to le gbe camera to le ya daada iwo to ba good to le operate camera ise kan tun ni ye ninu film production to ye pe o le ma powo fun o ko ma cash out plenty plenty ko ma cash out daada o miran te eyan to fi n powo ni free production on la n pe ni manager of lighting ina agbo nigba ta bere ise nigba to jogbon be si tu orisisi wu ina to wa to fi n ya won ran ninu film awon ina yin orisirisi ni iwo to ba le operate to ba mo good ni lightning to mo to se position awon lightning tori o ni ilo eko ki n se bi awon ina candle bi ina candle te eyan ko le tona si tabi ina chakabula iwo eko iwo to ba good ni lightning ona mi tun ni te eyan tun le fi jeun ohun miran te eyan tun fi n jeun ni film making o la mo si directing of actors to mo na pe ni directing nigba ta bere ise mo won so fun wa orisirisi awon director ta wa ori director ta ni ninu ise ere ori itage awon directors awon ile tun powo ise kan ni laaye oto ninu film production ona mi te eyan tun pa powo lori film ninu film making o la mo si editing of video leyin gba to ba ti ya awon aworan ta n wo yi leyin gba to ba ti ya awon aworan entan awon kan lo ma koko edit e awon oro mi wa ge kuro awon oro mi wa sopo wa se ayo kuro wa se asopo ni gbogbo e fi n dobe igba mi wa ge kuro igba mi awon ere mi to ba ti shoot ti o ba da won le shoot awon scene mi ta n wo yi ta n wo to n dobe ta joko si ta ko ma rerin awon scene mi igba mi wa ton shoot more than 10 times ti wa yo kuro e to ba ti wa daaju ni wọn lo gangan atun ni eta n pe ni mixing of audio awọn to ma mix audio to ma jo n dobe ri pe gba mi bayi boya wọn so pe boya awọn emi bi awọn malaika bi awọn angeli ta n wo film ta awọn angeli fe jiṣẹ fun awọn iranṣẹ nlẹ ri pe ohun to se ma n soro ri pe o yato si bi emi se n soro mixing of audio ni ri pe gba mi to ba ni awọn ajọnu ninu film awọn alagbara kan ri pe to se ma n soro o ma n yato mixing of audio lo ti ma n se eleyi eyan to ba le se eleyi ara ona ti eyan ma fi n gba powo ninu film making niyen se n get e and get e ewo eje n sare de ile ise technology mo n bo wa gbogbo ara mo fi n bo.

0: abile muna lo ki won muna lo so lati wa lowo poku
1: a den dupe lowo awon akode eda to gbe Lagos wole yi wa
0: asiri oye ti solar n ba jade lati factory wa tu si wa lowo
1: ni technology suite ti ralepo palace arakale
0: gbo wo bamba bamba ti won fi nseru bayin te fi ro pe yin o to lo
1: mai agbagbe
0: e ma bo tara ni technology suite
1: e engineers ateyin contractors pelu individual
0: e wa ma ko leyo leyo double double dosi dosi plenty plenty
1: lawon original durable and affordable solar components and materials
0: be solar battery
1: solar panel
0: solar freezer
1: solar cable
0: solar fan ati solar freezer nayo
1: titi dori hot plate ati controller
0: ati gbogbo nkan ta ba fe lori solar
1: bo se installation tabi repair tabi rebuild tabi recomputer tabi upgrading
0: ki ye tin lo tele wa dotun pada
1: e ma bo ni shop 217
0: iralepo palace arakale
1: akure
0: telephone 070-3065-6274
1: bonus ati promo den lo lowo bayi o ni technology city
0: let's go
1: there
2: ẹyin tẹ ba fẹ kọ si wa ni ile ise technology city a wa ni shop 2 and 7 ni ifẹgbẹkẹgbẹ iralepo palace gangan ibe gangan lawa ta tin gbe jise to riran wa ibi kibi tẹ ba ti nbo e se ati so fun o pe iralepo palace gangan ibe gangan le nlo ko ni asimo tẹ ba ti debe e ti ma ri sign board nla gadagba gadagba toko technology city solar si e tẹ ba ti ngbo tẹ debe to ni naye naye e ma ma wo be o e wo sign board ibi tẹ ba ti ri technology city solar ibe gangan ni ke wo ibe gangan ni ke rin so si ibe gangan lo le gbe yin debe tẹ le je mukutu solar tẹ eyan ni ka ba mo ibi ti awon ojogbo lori sisi to kunle to kunle bibasi e kan si wa loni ke je mukutu solar ke ri po koja be eyin te ba fe kan si wa e le ma pe wa sori 090-32-37-3011 090-32-37-3011 tabi 070-30-65-6274 Shen get here and get here. Ewo alejo mi ti wa lori ila bayi tun wa tun ba wa dasi nibi ta bade ni jejo lori fin bi eyan se le powo bi eyan se le di olola ninu ki a sere ori itage e ka bo sori eto sa
3: e se gugu e ku se o
2: ejo e ba mi daruko yin fa awon ara ile ko mo pe eyin gogo ni pe ki se ai
3: to mo gun olupo mi do
2: kino akoko ba ba o
3: Jerry into pe ni ile aye pe ni theater gege ti mo se ri theater pe si theater to pe ni theater production kokoko ko le exist without viewers yes si pe awon to fe wo se lo ti baba je theater tori nkan to n sele la fẹ fi han awon eyan to ba je pe se lese te fi han ara yin theater ti ta ma le tumo so ibi iru oro te n so program te n se lowo e atemi ti mo fe soro n se owo awon to ye ka ti koko maa dupe ohun lawon listeners wa eyan olojoko sinu yara koko dide maa soro fun ara e a dabi were ni sugbon tori pe mo ko awon kan wa ti won fe gbo so ba ba se n dupe lowo awon producers presenters náà ló yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń gbọ́ olùjẹ máa ń sọ ẹ bá ń gbọ́ gbogbo ètò yẹn rí i pé ọwọ́ àwọn tó ń lẹ́sìn yẹn ni mo kọ́kọ́ ti ń dúpẹ́ lọ́wọ́ wọn máa kọ́kọ́ níbi ẹ ṣe òkùnkùn ẹyin tẹ ń gbọ́ wa so now ká wá mú iṣẹ́ tó ní ṣe o ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan torí bí mo ṣe ń fọwọ́ kan ṣiṣẹ́ wọ́n ní ẹni tí ó dájọ́ ìgbéyàwó sọ́nà kì í fi ọwọ́ wa ìwé ìjọ ètò lè sọ kó jẹ́ gbọ́ sí ìtura àti dára ẹ̀ tó téèyàn bá ti mọ̀ pé òun ní nǹkan kan tó ń fẹ́ ṣe tó bá ti ń fọwọ́ ọ̀tún rú aṣọ a máa fọwọ́ òsì tẹ́lẹ̀ ẹni ìyẹn ọmọ ìpé ó ń ṣáájú ọmọ
2: tó
3: máa fọwọ́ ọ̀tún a máa fi tú aṣọ a máa fọwọ́ òsì a máa fi tẹ́ ẹni ó ń pè pé àfọmọ bíbí
2: nìyẹn tẹjọgọ bá aṣọ lọwọ gan kò ní rọwọ gba ríǹgì.
3: nbù láti rọwọ gba ríǹgì.
2: so
3: bí mo ṣe ń ṣe bá ṣe wà ní lokéṣọ yẹn náà ni mo tó ń fọkàn sí pé mo ní iṣẹ́ láti ṣe pẹ̀lú yín lórí ẹ̀rọ rédíò. now ẹ sọ̀rọ̀ nípa dìrẹ́tọ̀ lẹ́ẹ̀kan yẹn ní àwọn dìrẹ́tọ̀ wa gbọ́ wọn pé oríṣiríṣi méjì ọ̀nà méjì ló gbóríkì tó pèsè. ìkànnì technical director ikan ni ikeji ni artistic director.
4: Okay.
3: Technical director yen lo wa tun pe si orisirisi ona eni to nboju to aso eni to nboju to ina gege bi ese salaye eni to nboju to orisirisi awon nkan to ko then ikeji on the artistic director. Artistic director yen iyen ni acting. Se ra won to ni acting ni kan lawon ara ilu mo.
4: Beni, beni.
3: Oun ni kan ni won ro po nja owo. Omo ko pe ni lati eka re. Confidence ni won buruko e ise computer lo ko. O lo fe ko theater, o lo ni test theater ati broadcasting. Mo ko bere orisirisi lowo e. Doctor to nba mi soro yi. O tun se idanileko fun. Pe ise ki lo nse. O ni oun se awon to ma nse lori computer to ma n design. Ah, o lo ti bo si. O ko ju mo ni ijo ma n design to SaaS. Oni rara mo ara iye wa lara nkan to tun ma ko pelu ise. Wa ma design aso, wa ma design posters, wa ma design paper atawon banners to ko to ni se o nse banner atawon loselu. Mo ni to ni theater melo lo ti se lo lohun se re. Now awon eyan ti de se to pe se fun. Lori o lenu ko ju ose kan o. O ku ose kan o mo se so ko orise ti won ba ti ni nkan kan to nse. Theater ma ba e expand ye. Sugbon ko ni se pe ko je pe theater yen lo wa gbojule. Nígbà tó bá ń ṣiṣẹ́ plumbing ohun mọ ọ̀rọ̀ nípa borehole ohun mọ ọ̀rọ̀ nípa bí wọ́n ṣe ń gbẹ́ kànga kò gbọ́dọ̀ mọ pé tòótọ́ iṣẹ́ plumbing ló ṣe o ṣùgbọ́n o gbọ́dọ̀ ní àìjẹ́ àgbogbo wọ̀nyẹn ìwọ̀nyẹn tó máa já owó fún ẹ. So as a theater art practitioner tó tún wá ní àìjẹ́ àkọ́mpútà òbúkọ ló ní tòun di méjì lọ́dọ̀ ìyàwó nìyẹn o ó wá dàbí màlúù tó so pa. So lónìí nǹkan tí a fẹ́ ṣiṣẹ́ lé lórí òun ni relevance. Kí ni relevance yẹn tí a ta tó ń ṣe gan ìgbó tí ẹ̀ ra relevance pẹ̀lú ilé ayé ìtò relevance tó bá wo àsìkò kan wọ́n ṣe fíìmù kan jáde
4: bẹ́ẹ̀
3: ni wọ́n pè ní akoto ọlọ́kadà.
4: Akoto ọlọ́kadà
3: akoto ọlọ́kadà
4: àsìkò
3: ìgbà tíjọba dé tíjọba wa ń gbógun ti àwọn ọlọ́kadà pé ẹgbúdọ̀ máa dé akoto ẹgbúdọ̀ máa dé okoto àwọn olórin gan fi kọrin gbogbo ọlọ́kadà tẹ bá ń ṣe kinní kan kẹ máa dé okoto oríṣiríṣi ṣẹ̀mọ̀ kó rẹ́lífàn pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ bá láwọn èèyàn bí wọ́n ṣe ra fíìmù yẹn ó lágbára jù. Now ẹ jẹ́ kí n ṣe àpẹẹrẹ ṣẹ̀mọ̀ pé ìbò ń lọ lọ́wọ́ báyìí àsìkò ìbò kẹ́nìkan wá lọ ṣe àṣírí ìbò kó wá sọ̀rọ̀ nípa election. Báwọn èèyàn ṣe ń jí àpótí báwọn èèyàn ṣe lọ síbi àpótí ìdìbò tí wọ́n yìnbọn sókè pa òkàwọ̀ tí wọ́n lé àwọn èèyàn dànù kẹ́nìkan wá fi káàdì ṣẹ̀rù báwọn èèyàn lè wù lásìkò yìí.
4: Má bò ni.
3: Torí nǹkan tó rẹ́lífàn tó ń ṣẹlẹ̀ òun nìyẹn. Àwọn èèyàn wa wọn ò kì í mọ̀ kì í fọkàn sí pé kí la lè ṣe. Mo ṣe ìgbà tí mo ṣe fíìmù ìdààmú awakọ̀ ṣe pé mò ń sọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nípa awakọ̀ kò lè kúrò láyé mọ́ títí láyé ló mọ̀ máa rẹ́dí fáǹd. So bí èèyàn bá lè máa ṣe wọ̀nyẹn ọ̀rọ̀ pé adigunjalè èèyàn bá lọ ṣe fíìmù kan báyìí pé wọ́n ń digunjalè ọ̀rọ̀ olè ò ta mọ́ ẹ̀rí pọ́ pẹ́tọ́rọ̀ amrọ́bìrì tó ṣẹlẹ̀ ń pè yín ìyẹn tó ti fẹ́ máa lọ kí ló rọ́pò amrọ́bìrì òun ni kidnapping. Kí lọ gbọ́n tí àwọn kidnappers wọ́n lò ọ̀rẹ́ tí wọ́n kọ́ọ̀l wọ́n pè é ni wọ́n ní wọ́n fẹ́ gbéṣẹ́ fún wọ́n dẹ̀ kidnap ẹ̀. Ẹnìkan wá fìyẹn ó fi gbé fíìmù síta ẹ̀rí pé gbogbo àwọn ará ìlú láyà lọ́wọ́ fíìmù yẹn ò kọ́yàn lọ́gbọ́n o
4: èyí
3: ó ṣó pé kéèyàn má máa dédé gbé kọ́ọ̀lù níta o kéèyàn má máa dédé travel lọ́bi tí ó mọ̀ o
4: ìyẹn
3: máa oyún ní relevancy tí ò ń sọ̀rọ̀ nípa ẹ̀.
4: My daddy torí àkókò wa ẹ wo ibi tá a bá dé ìlà tó máa tẹ̀síwájú ní ìjẹjọ tó bá jọjọ mẹjọ lágbọrọ lọ ẹjọ bá mi pe ẹrọ ìbánisọrọ yín fún àwọn ará ìlú.
3: Ẹ ṣe bá fẹ́ pè mí tẹ ní kankan ṣe tó jọ mọ ọ̀rọ̀ tíátà ẹ má jẹ́ kí ẹni tí ò mọ̀ lọ òun yìí sì lọ tíátà dáa àdúgbò olé pọ̀ jù àwọn oníjìbìtì ń bẹ láàrin wa o àwọn dọkọdọkọ ń bẹ o àwọn rapers à ń gbé ẹ lọ sí location wọn fẹ́ lọ rí ìkú ẹni kì í ṣe pé iṣẹ́ kan náà fẹ́ lọ ṣe wọ́n pọ̀ àìkànná tí sí yóò lu ọba fọ̀nà wa nọ́mbà yìí lẹ lè pè sí 08034747 4280 0803 4747 428.

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti dàpọ̀ kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: of a dove.
1: Ẹ̀rí ẹni gbèrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
2: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣára iná ọ̀nà ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣára yóò máa fà mí so láti bàárà ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun ń sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
3: Agbórí ìṣe ló ṣe jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbòó ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
4: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
5: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà lólé ayé. Kọ́lọ́ má jẹ́ ká làáfíà ara wo di fi àfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lọ́ má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Bóyá àwọn wa fẹ́ bèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ bèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19 07 64 60 64 19.
4: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín, ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
5: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kọ́ tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lómi bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin má jẹ́ adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé. 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfi kọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agbakara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun be si ma ke ohun gogogogo be elomi ba sun bayi ki le o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe ka gun eju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobirin ka wa janfa ni re nle se baba oke ogun ni number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun wa ni o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lasan o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19
4: esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
5: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi ata won kan ta mu ba won kan yi se da to ti won du to be na lo nsa ko ba fu agwara wa elomi ise joko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo be si ma ro hun koni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma gbo gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yan bayi koli o bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin pada wahale be ni won si tun ma ta kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ati egbo ona won ti jin ko si nto si mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin nipa ti wale ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni isoro kankan ninu si ara wa be la ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fini kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wa ta lawon ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fokan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le ise baba oke ogun number 4 Tudu Yemi Lane opposite Oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 da la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun iwo na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 Tudu Yemi Lane opposite Oyemekun grammar school nilu akura to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
1: a o ma ti eri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nku riri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayo je ayo ohun ti e wa su mi
3: agbori ise lo se je lobe se wo ko ni pa baba oke ogun ni ogulu gode ton fi wi atego somo ara aye lore lori eyi ke yi isoro ton yo mo eda lenu iwo na gbianje uko si baba oke ogun loni e ma pe 0706460 6419 0706460 6419 baba oke ogun agbalagba ode ton fi wi atego se wo san

0: kọjá ó ní òun rò wí pé ìpàdé àdúrà fáwọn tí ń wojú ọlọ́run fún ọmọ ni
1: òdodo
0: bàbá
1: ó ní wọ́n ń pè ní general program ta gbọ́ mi sà
0: mo ń gbọ́ yín
1: general program interdomination program kò sí ohun tí èèyàn wá bẹ̀ sà àtẹni wọ́ mọ àtẹni fẹ́ dìde kì í ṣe pàdé àdúrà pé àwọn kan ni bó o ti jáde tipẹ́ tí ò ṣiṣẹ́ máa bọ̀ jésù olúwa ló ń pè ọ́ ẹ̀kẹ́rin nínú iná ló ń pè ọ́ kì í ṣe sínà máa déjù mọ́ ṣé ẹ rí sà àtàláìsàn àtẹni táyé sọ pé ó ti tán fún ìpàdé àdúrà ẹ kì í ṣe pàdé ẹnìkan kì í ṣe pàdé pé bóyá àwọn tó ń wojú ọlọ́run fọmọ nìkan gbogbo téèyàn bá gbé wá òní sílò bẹ́ẹ̀ ni sà kì í ṣe ánà nìkan ló gbọmọ ní sílò ìdí tórúkọ ẹ fi wọ bíbélì bẹ́yẹn ni pé testimony tiẹ̀ ti ẹ sí pẹ̀lú
0: mi gbọ́ yín bàbá
1: gbogbo èèyàn ló yẹ kó wà mẹ́.
0: bàbá abẹ́ ti wá sọ ìwé pé ọjọ́ sunday 31st gan láti bẹ̀rẹ̀
1: bẹ́ẹ̀ ni sà
0: á ṣe ìsọjí títí wọ ọjọ́ friday
1: rally máa bẹ̀rẹ̀ ní 28 29 30 ni rally ẹ wo òdodo program yìí máa nágbára.
0: Bàbá ó dà bí program yìí ó ṣe lágbára tó àwọn kan tó wà ní agbègbè ibi tí pàdé àdúrà ó ti wáyé ẹ tiẹ̀ já kọ́kọ́ sọ́nà ibo gan ni gbogbo èèyàn ń bọ̀ tá a ti pàdé gan.
1: Ẹ ṣe olú ìyá ìjọ wa ni gbogbo ibi tẹ́ ẹ bá ti ń bọ̀ sá ọ̀nà mẹ́ta ni mo gbàgbọ́ pé ó wọ ibi tí o ti program yìí ti fẹ́ wáyé téèyàn bá ń bọ̀ látàkùrẹ́ láti ondo state ó ń bọ̀ láti benin wà á dọ́wọ̀ bó o bá dọ́wọ̀ wà á dákòkò béèyàn bá ń bọ̀ láti abuja béèyàn bá ń bọ̀ láti kàrẹ́ gbogbo ibi tó bá ṣáà ti ń bọ̀ tó bá jẹ́ pápá báyìí ni ó máa dé àkùngbá tó bá ti dákùngbá kó kàn nìkan máa gbé òun bọ̀ lọ́nà ṣúpárì ṣé ẹ rí ṣàìjọ yẹn kò ṣòro mọ̀ àárín méjì ṣúpárì àtàkùngbá ni ó ti máa rí bánà wa gàdàgbà gàdàgbà tó bá wá jẹ́ àwọn tó gba Èkìtì wọlé ẹ máa dé Mòrè ẹ máa dé ṣúpárì ẹ bá ti dé ṣúpárì ẹnìkan máa gbé eyín bọ̀ bí ẹni ń bọ̀ lọ́nà àkùngbá ẹ ti máa rí ìjọ yẹn CAC Marvelland olú ìyá ìjọ wa níbi tí mo ń sọ yìí ó máa bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní sá oṣù kẹfà ó máa ní agbára
0: sí. Bàbá ọjọ́ kan wà tó máa ń lágbára púpọ̀ nínú ìpàdé sílò lọ́dọọdún.
1: Ọjọ́ ìbí mi nìyẹn àárọ̀ kùtù láti máa súre fáwọn èèyàn bẹ́ẹ̀ ni ṣá ẹ rí tọdún yìí sà mọ̀mọ́ fúnra wọn náà wọ́n ń bọ̀ wá kọ ni
0: mọ̀mọ́ wo bàbá
1: mọ̀mọ́ dọ́tọ̀ fún mi àràgbáyé ni bẹ́ẹ̀ ni mọ̀mọ́ ló máa kọ ni láàárọ̀ kùtù láago márùn-ún máa kọ́kọ́ súre fún gbogbo èèyàn náà bàbá pf wá wòlíì àgbáyé ni bàbá máa wà ní kàlẹ́sà àjọ máa ṣe prógrààmù yìí ni ó máa ní agbára ẹnìkan pè mí ó ní sóòótọ́ bàbá ń bọ̀ lóòndó state mo ní òótọ́ ni bí ò ṣe àwàdà o ó ní bàbá ṣé bàbá máa wá lóòótọ́ ni mo ní èmi sínà máa déjù mọ́ níwọ̀nba bí mo dé yìí o mo kọjá ìṣẹ̀ṣẹ̀ mọ́ forúkọ èèyàn kó yàn wá bàbá ọwá ń bọ̀ ní CAC Marvelland ní sílò 2026.
2: Sílò 2026. Kò tí tó fún ìpàdé àdúrà lágbára ọlọ́dọọdún yẹn. Sílò ní CAC Marvelland Ministry. Àkòrí ìtọ́dún yìí ni ọba ń pè ọ́ The King is Calling 2 Samuel chapter 9 verse 1. Ó wà ra ojú ìtúsílẹ̀ máa rọ̀ látọjọ́ Monday ọjọ́ kìíní títí di Sunday ọjọ́ keje oṣù kẹfà ọdún yìí 1st to 7th June 2026 Monday sí Thursday ìsọjí laago mẹ́rin ìrọ̀lẹ́ ojoojúmọ́ ọjọ́ Friday ọjọ́ karùn-ún ní àṣálẹ́ àdúrà àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ bẹ̀rẹ̀ laago mẹ́wàá lẹ́mọjú ọjọ́ Saturday ọjọ́ kẹfà tó jẹ́ ọjọ́ ìbí bàbá wòlíì ìfèrè Jésù lákọ̀kọ́ gba ìrẹ̀ àárọ̀ laago márùn-ún àárọ̀ kùtù tá a sì tún àyíká ilé ọlọ́run ṣe laago mẹ́wàá àárọ̀ wàjí ọjọ́ Sunday ọjọ́ keje oṣù kẹfà ni dúpẹ́ àjọ̀dún tó dàpọ̀ mọ́ ìpàdé àdúrà tàlí takúmi aago mẹ́fà àárọ̀ ló máa bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ inú ilé ìjọsìn Christ Apostolic Church CAC Marvelland Ministry kilomita 1 Àkùngbá Road Ọ̀gangan Ṣúpárí Àkókò nípínlẹ̀ Ondo ló ti máa wáyé o gbajúgbajà olórí ẹ̀mí ni evangelist Dr. Mrs. Fúnmi Àràgbáyé máa wà nínú sílò tọdún yìí láti forí ẹ̀mí fawọ́ ọlọ́run sọ̀kalẹ̀ pẹ̀lú evangelist Adékunlé Bọ́lájí àwọn ìránṣẹ́ ọlọ́run tó máa fi àdúrà já àjàgà ogun ìṣòjà lónìí pastor Bùnmi Murphy Àrólé prophet

0: Samuel Ledogola, Olorun si ma lo baba wo li agbaye ni Prophet Owa BF lati soro asotele wo ni sinu aye gbogbo eyan igala iwosan itusile idande ati opolopo iyanu lo nduro de gbogbo eyan olugbalejo ni Prophet Adesina Adejumo ti gbogbo eyan mo si fere Jesu Olorun ma lo baba ninu adua to gbona grigri iyadu ojukoroju asi sele silo 2026 ya lagbara ma bo iwo gangan le ri kan
1: Oluwa fi si mi lokan lati ba wa soro lori akori nla yi nigbati oba ba pase nigbati oba ba pase o se se ki ma so tan lose yi o de se se ki so tan ṣugbọn ti n ba ni so tan na baba n ba lo a ma mo nigbati oba ba pase eja gbadua oruko Jesu
2: amen
1: Olorun gba ope wa
2: amen
1: gba eyin wa atun ti de Oluwa ba wa so
2: amen
1: Oluwa soro jade
2: amen
1: soro jade
2: amen
1: soro jade
2: amen
1: a fe ko pase sinu aye wa Oluwa pase la
2: amen
1: a fe ko pase sinu aye wa Oluwa pase la
2: amen
1: Olorun pase la
2: amen
1: be ni ko se
2: la amen
1: Jesu Oluwa wa
2: amen
1: mo soro nigbati oba ba pase egbo mi eyin omo olorun ani oba meji sugba tun wa ri eni to fara pe oba hallelujah o
3: hallelujah
1: ta tun le pe ni oba olofidi keta sugbon awon yen fara pe oba ni won le mo mo dade sugbon gba ni authority won gan oju ti oba so ki n kuku so fun wa pe bayi pe a ni oba meta sugbon meji lo dade nbe sugbon enikan nu won won yi dade sugbon oba ni ma salaye e fun wa number 1 a ni oba awon oba oluwa awon oluwa olori gbogbo eda olori gbogbo alade laye o ni oba akoko number 2 a ni oba to n dade gan laye number 3 a ni eni ti ojoba sugbon to je pe authority ti e gan oju ti oba a le pe ni oba oni mo se so pe ona meta lo pin si eni yen hallelujah nla kan o
3: hallelujah
1: awon kan wa won ijoba sugbon authority won gan ju toba won yin si oba won dade sugbon authority ti won gan oju ti oba lo e wa je ka ma mu leyo kokan hallelujah nla kan o
3: hallelujah
1: loni ma koko soro nigbati oba aye ba pase oba alade to ba pase mi o ti ni soro nipa oba awon oba e je n koko ma tu bayi sugbon ma ma fi ase oba awon oba gbadua fun o eni kan bo woli ayeraye oba awon oba o ma pase saye
2: amen
1: mo lo ma pase saye
2: amen
1: e je mu ni number 2 to si oba alade nigba to ba pase hallelujah nla kan o
3: hallelujah
1: now ẹja wo àṣẹ ọba nísìnyìí àwọn ọba kan wà sá tí wọn bá sì pàṣẹ nínú ayé tá a wà yìí kò ṣe é yí padà o ìdí ni pé wọn ní nǹkan mẹta number 1 wọn ní ọwọ number 2 wọn ní owó number 3 wọn ní agbára ìtumọ wọn ní ọwọ ni pé wọn bára wọn jẹ authority ti wọn wọn sọ dànù nígbà tí ọba bá pàṣẹ fáráò lálà fáráò ti kọkọ pàṣẹ kan pé kí wọn fi àwọn ọkùnrin yẹn sínú túbú àṣẹ kan fáráò pàṣẹ pé ẹ mú wọn lọ sínú túbú wọn ṣe nǹkan tí ò dá tí ò tẹ ọba lọrùn fáráò ti pàṣẹ pé kán mú wọn lọ nínú túbú kán mú wọn lọ nínú túbú pé kí wọn wà nínú túbú mi ò mọ ohun tí àṣẹ ayé tàbí àṣẹ òkùnkùn mi ò mọ túbú tó ti fi ọ sí ṣùgbọ́n lónìí àṣẹ ọlọ́run ọ̀gá ògbó máa mú ẹ jáde. Mo ní àṣẹ ọlọ́run ọ̀gá ògbó máa mú ẹ jáde. Àṣẹ ọba àwọn ọba máa mú ẹ jáde. Fáráhùn ti kọ́kọ́ pàṣẹ pé kẹ́lọ́ fi àwọn ọkùnrin yẹn sínú túbú. Nígbà tó yá lẹ́yìn ọdún méjì ó wà lálà àlá tó láyẹ ẹja gbọ. Yes.
2: Sì kíyèsí. Ojú ó lé ẹ̀bá odò.
1: Yes.
2: Abo màlúù méje. Tí ó dára. Ní wíwò. Tí ó sanra.
1: Aleluya o.
2: Aleluya.
1: Torí àkókò wa ẹ lọ sí 9:41. Yes.
2: Nígbà náà ni olórí agbọ́ ti wí fún Fáráhùn pé.
1: Aleluya alákẹ́ o.
3: Aleluya.
1: Fáráhùn ló tó pàṣẹ pé ẹ lọ mú olórí agbọ́ ti wá. Mo sọ̀rọ̀ pé nígbà tí ọba bá pàṣẹ ẹnìkan gbọ́ mi inú ìdè tó wà yìí ọba ò tí ì pàṣẹ ni ọba àwọn ọba ò tí ì pàṣẹ ni olúwa àwọn olúwa ò tí ì pàṣẹ ni ayérayé ò tí ì pàṣẹ ni nígbà tó bá pàṣẹ kò sídìlé mọ́ nígbà tó bá pàṣẹ kò sídàdúró mọ́ Fáráhùn tó pàṣẹ pé ẹ lọ mú olórí agbọ́ ti wá ẹ gbé e ga ẹ increase post ẹ ẹ fún ní àyè mi ẹ àréjì ọ́fíìsì mi o.
2: Ó sì tún mú olórí agbọ́ tí padà sí ipò rẹ̀.
1: Yes.
2: Ó sì fi agolé Fáráhùn ní ọwọ́. Ṣùgbọ́n olórí aláṣẹ ni ó sọ̀rọ̀.
1: Ló sọ̀rọ̀. Àṣẹ kan nìyẹn agbára tó sun ọ̀rọ̀ tí òjò orógbó lò agbára yẹn gbiná dàrú. Àṣẹ kan ló mú olórí agbọ́ ti jáde àti olórí aláṣẹ. Àṣẹ kan náà lọ́ba tó pa ló ní ẹ increase ipò olórí agbọ́ ti. Ẹ gbé sókè ṣùgbọ́n olórí aláṣẹ ẹ lọ sọ̀rọ̀ Jésù olùgbàlà gbogbo àṣẹ kásẹ̀ àṣẹ ọba ayé àṣẹ ọba òkùnkùn àṣẹ àwọn àgbà àṣẹ àwọn àjẹ́ àṣẹ àwọn ẹni bí tó fi ọ́ sínú ìdè àṣẹ ọ̀gá ògo ó já ìdè dànù lára
2: ẹ̀.
1: Mo ní àṣẹ ọ̀gá ògo ó já ìdè dànù lára
2: ẹ̀.
1: Àṣẹ kan ló fi ọ́ sí condition tó wáyé stroke tó níyìn àṣẹ kan ló fi sí ọ́ ojú tó dédé ń dùn ọ́ yẹn àṣẹ kan ló fi sí ọ́ ọmọ tó rìn kiri kan yẹn àṣẹ kan ni wọ́n pàṣẹ nínú òkùnkùn ni wọ́n gbọ́ nígbà tí ọba àwọn ọba bá pàṣẹ báyìí. Ayé ẹ máa gba ìtúsílẹ̀. Yes, kí ló ṣẹlẹ̀?
2: Nígbà náà ni olórí agbọ́ sí wí fún Fáráhùn pé.
1: Olórí agbọ́ tí nígbà tí wọ́n jáde tán. Olórí agbọ́ tí wá sọ fún Fáráhùn pé sá.
2: Èmi rántí ẹ̀ṣẹ̀ mi lónìí.
1: Mo rántí ẹ̀ṣẹ̀ mi o.
2: Fáráhùn bínú sí àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀.
1: Aleluya alákẹ́ o.
2: Aleluya.
1: Lẹ́yìn ọdún méjì tán ti jáde tán tó ti mú wọn jáde. Tí Fáráhùn ṣẹ̀ṣẹ̀ wá lálàá lolórí agbọ́ tí wá ní sá ẹ bọ́ bínú sá. Mo rántí ẹsẹ̀ mi o mo mọ ẹnìkan. Yes.
2: Àwa sì láàlàá lé òru kan náà.
1: Aha.
2: Èmi àti òun àwa láàlàá olúkúlùkù bí ìtumọ̀ àláà tirẹ̀.
1: Yes.
2: Ọ̀dọ́mọkùnrin kan ará Ebéru. Ọmọ ọ̀dọ̀ olórí ẹ̀ṣọ́.
1: Yes.
2: Sì wà níbẹ̀ pẹ̀lú wa.
1: Ó wà níbẹ̀ pẹ̀lú.
2: Àwa sì rọ wọn fún un. Ó sì túmọ̀ àláà wa fún wa.
1: Ó túmọ̀ àláà yẹn.
2: Ó túmọ̀ fún olúkúlùkù gẹ́gẹ́ bí àláà rẹ̀
1: ti. Yes.
2: Ó sì ṣe. Bí ó ti túmọ̀ fún wa.
1: Olórí agbọ́ tí ó sọ fún ọba pé mo mọ ẹnìkan. Yes.
2: Bí ó ti túmọ̀ fún wa.
1: Bí ó ti túmọ̀ fún
2: wa. Bẹ́ẹ̀ ni ó sì rí.
1: Bẹ́ẹ̀ ni ó sì rí.
2: Èmi ni ó mú padà sí ipò iṣẹ́ mi.
1: Yes.
2: Òun ni ó sì sọ̀rọ̀.
1: Ẹ máa gbọ́ mi tá a lọ. Yes.
2: Nígbà náà ni Fáráhùn ránṣẹ́.
1: Fáráhùn pàṣẹ.
2: Ó sì pe Jósẹ́fù. Wọ́n sì yára mú un jáde.
1: Wọ́n yára. Aleluya alákẹ́
3: wa. Aleluya.
1: Àṣẹ ọba kì í bẹ̀bẹ̀. Authority kì í bẹ̀bẹ̀. Tẹ́nìkan ń gbọ́ mi nínú ilé sàmà authority kì í bẹ̀bẹ̀. Let me tell you something. Àwọn nǹkan kan wà tí òun ṣe pé ẹ̀bẹ̀ ló yẹ kó máa fi ṣe. to ba ti je oba ibe yen ko la nlo tin ba fe pari iwasu yi lose tin ba fe pari e ma soro dibe oba pase pe e mu jade wa yes
2: o si yara mu jade ku ninu iho tubu o si fari re o si para aso re
1: oba ni change aso mu
2: o si to fara wa
1: nigba ti oba ba pase emi pase gege bi woli a o tu ole
2: amen
1: a o tu ole
2: amen
1: a o tu ole
2: amen
1: nigba ti oba ba pase o se n to le bi lere nigba ti oba ba pase oba ye niyan o o la se n treat lowo bayi o oba ye la se n keko e lowo o alade aye o la n keko e lowo o to ni ade ninu aye a bele ta se oba awon oba a ti dori to ba awon oba o nigba ti oba ba pase e tun gbo ase kan ti oba pa ninu bibele e ja wo iwe daniel ori kefa ese kokanla yes
2: nigba na ni awon okunrin won yin ri wole won si ri daniel n gbadura
1: won ri daniel o gbadura
2: o si n bebe ni waju olorun re
1: yes
2: nigba na ni won wa won si we ni waju oba ni ti ase oba pe
1: ase oba pe
2: o se pe iwa fi owo sinu iwe pe enikan ti o ba bere ohun lowo olorun tabi lowo eniyan kan
1: yes
2: ni won ogbon ojo bi ko se lowo re oba pe a o gbe so sinu iho kini won oba si dawo wi pe
1: o wi pe
2: si to le oran
1: gẹ́gẹ́
2: bí òfin àwọn ará mídíárì àti fáṣíà
1: tí
2: a kọ tí a kò gbọ́dọ̀ padà nígbà náà ni wọ́n dáhùn wọ́n sì wí níwájú ọba pé dáná ọ̀kan nínú àwọn ọmọ ìgbèkùn júdà kò kà ọ́ sí
1: ẹ lọ 23
2: nígbà náà ni ọba ń yọ̀ gidigidi ó sì pàṣẹ pé kí wọn kí ó fa daniel jáde
1: aleluya
3: aleluya
1: ni kò yá wọn mú daniel wọn jù sínú owó kìnìún nígbà tó yá ọba ò lè sùn tori authority pass authority oba awon gba olorun re gbo a si nbo nbe o le ma nso se yes
2: oba si pase pe
1: oba si pase pe
2: ki a mu awon okunrin won ni wa
1: oba si pase pe ki a mu awon okunrin won ni wa
2: ti o fa daniel ti o fi daniel sun
1: oba si pase pe bo emi pase gege bi woli gbogbo ẹni tó ń fẹjọ ẹ sùn a ó jù wọn sí kòtò
2: amen
1: o mọ samen a ó jù wọn sí kòtò
2: amen
1: ọba sì pàṣẹ pé kí a mú àwọn ọkùnrin wọn ni wá tí ó fi ẹjọ daniel sùn yes
2: wọn sì gbé wọn sọ sínú ihò kìnìún
1: ojú ẹsẹ náà gbé wọn sọ sínú ihò
2: kìnìún àwọn àti àwọn ọmọ wọn
1: nígbà tí ọba bá pàṣẹ àwọn àti àwọn ọmọ wọn
2: àti àwọn aya wọn
1: àti gbogbo ìran wọn ni
2: ìwọn kí ó tó dé ìsàlẹ ihò
1: gbogbo ẹni dìtẹ mọ ọba àwọn ọba pàṣẹ kí wọn kú àkúrùn
2: amen
1: mo ní kí wọn kú àkúrùn
2: amen
1: mo ní kí wọn kú àkúrùn
2: àmì jésù
1: nígbà tí ọba bá pàṣẹ yes
2: kí wọn kí ó tó dé ìsàlẹ ihò
1: kí wọn kí ó tó dé ìsàlẹ
2: ihò àwọn kìnìún borí wọn
1: àwọn kìnìún
2: borí wọn sì fọ egungun wọn tútú
1: wọn sì fọ egungun wọn tútútú nígbà tí ọba bá pàṣẹ àánú máa jà fún ọ ọba àwọn ọba máa pàṣẹ ìrànlọwọ sínú ayé àṣẹ àánú sínú ayé àṣẹ ìgbédìde sínú ayé àṣẹ ìṣerere sínú ayé àṣẹ ìgbéga sínú ayé èmi pàṣẹ ìrànlọwọ lọba ìrànlọwọ
2: padà
1: nọmbà tó máa pè ní sí ni 07061119572 gbọ́ lẹ́ẹ̀kan sí 07611 9572 tó o bá pè yẹn tí n bá gbé pélé 08056462211 08056462211 èèyàn kéèyàn inú ayé ẹ ó máa bọ́ ọ lẹ̀
4: àmì jésù
1: jésù olúwa wa
4: àmì.

0: ẹyin temi nilu
1: abo ekiti
2: emi femi alagbolo nsoro ti office mi wa ni solo junction legbe democracy park ma bale si
1: ilu abo ekiti ni on the 27 di on the 30 no shuka on ti a wa yi ni sadiat hotel ni old ilawe road ni abo ekiti
0: ewo obirin to ti wa nile oko latojo pipe to je pe ore ni pe ran nise ma bo lodo femi alagbo to je pe ososu ninu re baje to wa ni pa kini tu ti wa wa ma bo ko si ronu fun omo tabi iwo obirin to je pe nkan osu re se lo nle tabi se lo ndi a ru eleyi o da to fun oni banuje okan ma bo lodo wa number wa re 0706532683 lekan si 0706532683 awon ogun to poju owo wa nibi ma bolode mi fe mi alagbo kini ojo ri re 30 ni 40 ni 50 ni 60 even 70 papa kilode awon baba wa to wa laye ojo yen to je pe wa ni awo merin marun mefa kan de soju se won laarin won iwo ma bo lodo femi alagbo iwo to mu ba bi ronaldo tabi messi ma bo ko wa gba ogun to pojo won lodo femi alagbo awon miran won ma jade ni oru lo to bi emeta emerin emarun emefa urele yo da fun ago ara wa e ma bo ke wa gba ogun to pojo won lodo emi femi alagbo number wa re lekan si 0706532683 iwa kunrin to le gba po lori papa daradara kilode mo kole mo ra moto inu lo si papa dun si mi oruko bayi o le je kinu obirin dun ti wo ba le gba po lori papa daradara pelu aya re nile pa lo se munu e ma se dun inu re lo jesu o dara iwo ma bo lodo emi femi alagbo awon miran ati yagbe ni ni problem won to je pa wo mo tutu fe yagbe bayi kini yan tun jade kinu jade kilo n gba lẹru lati yagbẹ aba ọlọrun ni pe ka jẹ ka si ma yinbọn idi ka dẹ si ṣe kini ka si yagbẹ iwọ ma bọ lọdọ fẹmi alagbo wọn to n fun ọ ni ìbẹrù lati ọjọ pipẹ ma bọ lọdọ fẹmi alagbo tabi iwọ to jẹ pe wọn sọ pe ọ kini yoo ṣe n ṣe kilo de kilo ṣe ṣe lọdọ ọlọrun ọba iwọ ma bọ lọdọ fẹmi alagbo ṣàbàbọ lágbára ọlọrun ọlọrun yóò dá sọrọ gbogbo ayé wa o ya iwọ to jẹ pe o tiẹ mọ to ṣe ọlá agbára rẹ to n fun ọ ni ìfòyà to fun ọ ni ìfọkànbalẹ kilode ma bọ lọdọ fẹmi alagbo lagbara ọlọrun ọlọrun yóò fún ọ ní wòsàn ní ọdọ wa àwọn ọkọ àti dìde ní para ẹni problem wọn o àti gbéra wo ẹranro mi àwo ẹyin mi kí ló ṣe é lẹyìn ma bọ lọdọ èmi fẹmi alagbo ní pàṣẹ elédùmarè ìwọ yóò rí wòsàn nọmbà wa rè lẹẹkan sí 0706532683 ọfíìsì wa wà ní ìsọlọ road níwájú democracy park ìbẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn mọ́ṣáláṣí central mosque.
2: Àwọn kan á ní pé kan rùn lágọ̀ọ́ra wọn. Àwọn kan á ní pé ọkàn já wọn jẹ lára. Àwọn kan á ní pé inú wọn gbóná láti inú wá. Má ṣe bẹ̀rù nípa ìṣẹ́ Elédùmarè máa fún ọ ní ogun tó máa bá ọ lára mu.
3: Ẹ kú dédé ìwòyí o, èmi aya Fẹ́mi Alágbo ló ń kín tí ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́.
4: A máa balẹ̀ tí ìlú Adó-Èkìtì ní on the 27 títí di on the 30.
3: Tabọ́rí ìwo obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tó ò réyàn pè ràn níṣẹ́ máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbo tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbo tàbí ìwo tí ò lè gbábọ̀ dáadáa lórí pápá bí òsìmẹ̀ àti ìgalò máa bọ̀ ní ọ̀dọ̀ Fẹ́mi Alágbo. Àṣírí tí mo fi wà lọ́dọ̀ Fẹ́mi Alágbo dì sí máa bọ̀ ká fi fún ẹ. Ẹ ò bá mi, ẹ ò bọkọ mi ní ilé iṣẹ́, à ń retí yín.
0: Bí ìyàwó mi ṣe sọ ni bẹ́ẹ̀ ló ṣe rí o, bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹ ọ̀pẹ́ ẹ̀yin obìnrin ló mọ̀kan tó ń ṣe obìnrin o, àwa ọkùnrin náà ló mọ̀kan tó ń ṣe ọkùnrin. So ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ní ilé iṣẹ́ wa, ẹ ò rí mi, ẹ ò dẹ̀ sì rí ìyàwó mi.
1: Ní ọ̀dẹ 27 di ọ̀dẹ 30 ní oṣù karùn-ún tí a wà yìí ní Sadiat Hotel ní Old Ilawe Road ní Adó-Èkìtì.
0: A ní ọ́fíìsì ilẹ̀ Haúsá, níbo nílẹ̀ Haúsá, mo ní sí Jẹ̀mẹ́ta ní Yọ́là. Ibẹ̀ ni ọ́fíìsì mi wà. Mo ti ní sí Ògbólàfọ̀ ní Enugu State nílẹ̀ Ibo. Àsìkò rèé tẹ ẹyin tèmi kẹ́yìn náà wá jàfà ní Fẹ́mi Alágbo. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ wà lọ́kàn tẹ́ni pé Fẹ́mi Alágbo aṣẹ́ o, ògùn tẹ fún wa ó ń bá wa lára mu. Ọlọ́run ló ṣe o, Fẹ́mi Alágbo kan. Ó dìgbà tẹ bá wá kẹ́yìn náà gbogbo nǹkan tó bá ṣe yín máa ṣe àyẹ̀wò fún yín gbogbo nǹkan tó bá ṣe ọ́ lágbo ara rẹ nípa àṣẹ Elédùmarè gbogbo ohun tó ń jẹ̀ṣòro fún ọ yóò di ìtàn tíjọ́ tó bá ti dé ọ̀dọ̀ mi Fẹ́mi Alágbo. Àlàáfíà yín kò máa ní di fíafíà. ya o ami o
5: for this Naija everybody go chop whether you be man woman pikin you no go fit escape am you go chop for this new close up red hot 130 gram promo you fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime electricity payment cash and dinner date for you and your person just buy the close up red hot 130 gram promo pack open up send the code inside to *8011*5# and follow the instructions oh yeah time to chop don't start oh tell your neighbor tell your friend even your ex everybody must chop as you dey buy the close up red hot 130 gram your mind gonna tell you say you go chop something this offer go last from

0: ọtún ọtún lọjọ yọ ọtún ọtún lòrúnràn ẹnìkan ò kí rí fairly used ìràwọ ẹ gbogbo ẹyin tí ẹ fẹ kí àwọ yìí máa dán kó máa glitter kó máa shine ẹ láwọn nǹkan tó yẹ kẹ máa lò sára yín táwọn èèyàn fi mọ yín pé ọkan ni yín láwùjọ ìdí nìyẹn tí ilé iṣẹ top touch natural skin care fi wà fún yín o aláṣẹ àti olùdarí ilé iṣẹ top touch wọn ti wà ní yàrá agbára yìí pẹlú wa láti tún bá yín sọrọ lórí àwọn product tí wọn ti ní iye oge fúnra ẹ káàbọ.
1: Ẹ máa kú lé o a dẹ̀ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ top touch.
0: Ẹ bá wa kí gbogbo àwọn customers yìí àwọn tó ti ra ọjà yín àwọn tó ń lò àtàwọn tó ń tà.
1: Gbogbo ilé ẹ wo ìdọ̀bálẹ̀ rẹ mo tún fìkúnlẹ̀ sí ẹ̀yin tẹ́ ẹ recommend wa ẹ̀yin tẹ́ ẹ lo product wa ẹ̀yin alágbàtà wa àkóyan yín kéré èèyàn lẹ jẹ́ lókè lókè lẹ máa lọ.
0: Fún àǹfààní àwọn tí wọ́n ẹ̀ṣẹ̀ mọ̀ nípa natural skin care product yín ẹ bá ṣàlàyé ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan fún àwọn èèyàn.
1: Oríṣiríṣi product náà ní nílé iṣẹ́ wa a ní ìpa ojú a ní ìpara kí máa dárúkọ wọn kó lè yé yín. Best seller product wa 3D face cream tẹ bá ti rí ẹnìkan tó ti lo top touch product wí ẹbí wọn pé kí ni 3D face cream wọn máa sọ fún yín pé ajẹbí iná ni kó o wọ àwùjọ kí skin yẹn máa confuse àwọn èèyàn face repair face mask skin unifier flawless lotion whitening lotion brightening lotion kiddies lotion face and body scrub magic oil shower gel whitening face cream àti hand cream àti oríṣiríṣi míì tó yẹ pé mi ò ti ẹ̀rán ti dárúkọ.
0: Ẹ ṣe fi àwọn kankun bíi face mask yẹn ẹ ṣàlàyé fáwọn èèyàn.
1: Ṣé rí face mask yẹn from testing tá a ti ṣe àti èyí tá a ti tà testimony lọ ṣalalu ni ṣé rí kò sí bí pimples ṣe ń ba yín jà tẹ́ ẹ ti wò ó pé ẹ ti deliver ẹ ti cast ẹ ti lè padà tó kàn tí ò lọ tẹ́ ẹ bá gbé top touch face mask ìlú tójú yín máa máa dán tó máa máa wò pé èyí ti ṣẹ̀ṣẹ̀ wọ̀lú ni.
0: Ọ̀pọ̀lọpọ̀ ni ò kì í fẹ́ déédéé ra product especially tó bá jẹ́ nípa ti cream pé kó òun kàn máa déédéé lò láì jẹ́ wípé ó wà díẹ̀ kí ni assurance tẹ ní fún àwọn èèyàn kí lámì ìdánilójú wípé ìjọba fi òun tẹ lu àwọn product tẹ̀ ń gbé jáde.
1: Ṣeré top touch natural skin care product is NAFDAC approved. Yàtọ̀ sí pọ́jẹ̀ tó wà NAFDAC approved a ń ṣiṣẹ́ in such a way tó yẹ pé you can buy our product you can trust it for longevity a dey care about your skin kò ń ṣe ní pápá kò fẹ́ ta cream nìkan we care about your skin we care about safety we care about the environment we care about everything that concern your skin so be rest assured ipe top touch natural skin care product is safe is effective that is what you get.
0: Ọ̀dọ̀ nípa ti àwọn marketers míì tuntun tí wọ́n ẹ̀ṣẹ̀ wọlé tẹ̀lé fẹ́ kí àwọn èèyàn gbọ́ nípa wọn àtàwọn ìlú tí wọ́n wà lóríṣiríṣi ẹ bá wa ṣàlàyé fáwọn èèyàn.
1: Bẹ́ẹ̀ni ṣe rí ní ìrèlè a ní Mrs. Adeyaba wọ́n wà níbi ojú ọjà ní ìrèlè ní ọ̀rẹ́ Avila Gold a ní wọn ní ìdojúkọ First Bank àti ìyá Wow ní ọ̀rẹ́ ní Òṣogba ní Orísùbára ní Marembo àti Umu a ní Akitope Stores ní Okini Road ní Òṣogbo ní Ado Ekiti Fat Fire Enterprise ní ìdojúkọ Gate Ẹrẹ̀kẹ̀ Sun New Modern Market ní Èkó Empress Beauty World ní ìyànà Èkóró of Meron Abuja ni ní Dutse Beauty Solution Cosmetic àmọ́ tó bá jẹ́ pé bá a ṣe pé tètè capture location titi yín you can reach out to us via the number we will call a máa sọ fún yín níbi tí alágbàtà wa wà then ẹ̀yin náà tẹ bá dẹ̀ ṣẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa tẹ fẹ́ bá wa ta ọjà tẹ fẹ́ bá top touch dòwòpọ̀ káyé yín lè máa lọ straight top bẹ́ẹ̀ ni you can reach out to us and we will supply whatever product you want. A wà ní Fanny B ní ìdojúkọ Winners College Lákùrẹ́ and they reach us on 08143992792.
0: Lẹ́ẹ̀kan sí
1: 08143992792. Ẹ má gbàgbé ṣe ẹ rí àwọ̀ yín it is something very important that you should not joke with kò ṣe kókó wọ bìkan kọ́ máa wò pé ta lóde àmọ́ kó wọ bìkan kí skin ẹ ti kọ́kọ́ máa pariwo top touch nìkan ló lè ṣe irú ẹ̀.
0: Ìyẹn lọ ti gbọ́ o láti ilé iṣẹ́ top touch.

0: Kò ti tọ́.
1: Ìṣẹ̀dá gbogbo fẹ́ gbàtúnṣe.
0: Ìdí fẹ́ já.
1: Gbogbo fẹ́ padà bọ̀ sípò.
0: Ogun àìfojúrí tayé ń gbé ti
1: ní. Sọni sínú òkùnkùn bírímù bírímù.
0: Ìyẹn láti parking go.
1: Nínú ìsọjí ọlọ́jọ́ mọ́kànlélógún.
0: Tí olúwa Ọlọ́run kò ṣeun ti gbé kalẹ̀.
1: Láti fàánú gba gbogbo ìṣẹ̀dá pátápátá.
0: Èyí tí a pe àkọlé rẹ̀ ni.
1: Ìdásí Ọlọ́run láàrin làásìgbò.
0: Àfiyèsí láàrin àríyànjiyàn.
1: Attention at miscontention.
0: Now it's your turn for total deliverance.
1: Èyí tí ó gbéra sọ.
0: Lọ́jọ́ kejì.
1: Títí di ọjọ́ kejìlélógún
0: kẹfà.
1: From the second to 22.
0: June 2026.
1: Ìdí di aago márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́.
0: Ní kò ṣeun ti prayer hall.
1: Àpọ́sítọ̀ Yemeku Grammar School.
0: Àkúrẹ́ Ondo State Nigeria.
1: Níbi tí òbítíbitì àwọn ikọ̀ àtìríjú Ọlọ́run aláyè.
0: Ọlọ́run ọba mi Ẹ̀dùmàrè mí sí.
1: Yóò ti máa fà sọtẹ́lẹ̀ jáde ìwúlẹ̀ ìṣùpalẹ̀ yẹn.
0: His Royal Majesty.
1: Ọba Adébànjẹ́ Ajíbọ́lá.
0: Ilé ìṣúrẹ́ ọ̀fẹ́ ìṣúrẹ́ Kingdom.
1: Prophet Paul
0: Olúyẹmí.
1: Àtàwọn ìránṣẹ́ Ọlọ́run kàrìnkàrìn.
0: Yóò ti máa fà sọtẹ́lẹ̀ ṣe fèrè sí ọ̀run sílẹ̀.
1: Bàbá wa.
0: Olú Ọlọ́run aláyè tí a rán sí ìran ìsinsìnyí.
1: Pastor Dr. Paul ọba
0: tí ó ti máa pàṣẹ agbára fún ìmúṣẹ ilé.
1: Nínú ìsọjí ọlọ́jọ́ mọ́kànlélógún yìí.
0: Mo ṣaláìsí bẹ́ o.
1: Ibẹ̀.
2: Àṣẹyìnwáyé á ní bí ẹ bá o ẹlẹgbẹ́ mu ní.
3: Ìdálẹ́dẹ̀ máa ní yàmọ̀.
4: Erin lọ àjànàkú sùn bí òkè.
5: Kàtí ìrẹ́rìn odúgbò kàtí ìrẹ́fọ̀ ó dọ̀dàn.
4: Kàtí rí ọni bí àbáríà.
5: Late Aishi
4: Joshua
5: Ọmọ́tayọ̀
4: Olisa of Isolo Kíkété Rúmọ̀sí 13-13.
5: Ó mọ̀ dege mìíràn o.
4: Èlì kètekété ìyàn mọ́.
5: Kàmúṣe àṣekágbá òkú àbáríà.
4: Aishi
5: Joshua Ọmọ́tayọ̀ Kíkété Rúmọ̀sí 13-13.
4: Lólíjọ́ kọkànlélógún.
5: Làṣàlẹ̀ orin onígbàgbọ́ lúlé àbáríà 13-13 lè sọ̀lọ̀.
4: Àti olíjọ́ kejìlélógún.
5: Oṣù karùn-ún ọdún kaayi.
4: Náà máa ṣe ìsìn jáde òkú.
5: Ní Saint David Cathedral.
4: Ìjọmu Àkúrẹ́.
5: Ẹ̀yin gbẹ́.
4: Wẹ̀jẹ̀wẹ̀mú ayé.
5: The Amazing
4: Event Hall.
5: Ọ̀dà Road.
4: Àbákobí.
5: Fẹ́mi Ọmọ́tayọ̀.
4: Lamẹ́ríkà.
5: Àbá Adébóyè.
4: Ọmọ́tayọ̀.
5: Bíkú Ìkèlí Rob.
4: Àbá
5: Gbóyèga Ọmọ́tayọ̀.
4: Èlí Nàìjíríà.
5: Àbá
4: Bùkọ́lá.
5: Ọmọ́tayọ̀.
4: Èlí UK.
5: London.
4: Àbá Bọ̀sẹ̀.
5: Ọmọ́tayọ̀.
4: Èlí Amẹ́ríkà.
5: Àbá Sùnbọ̀.
4: Ọmọ́tayọ̀.
5: Èlí Amẹ́ríkà.
4: Ìyàn ọmọ rẹ̀ fọ ojú kò mú wọn mọ̀ mọ́ ká kó o.
5: Kò sì yàn ayé kọ ìyàn méjì sákọ tabolúlẹ̀ rẹ̀ o.
4: Àbárí a lọmọ èjì ọ̀bọ̀ mọ̀ lálẹ́ ọmọ aṣòro mọ̀ ṣàkà aṣòro.
5: Kálẹ́ lẹ́mi sọ.
4: Màmá yẹyìn ti káyà sùn.
5: Ọmọ ti ṣàgbàporo lọ́ba iṣẹ́ lọ́dún tó lúlẹ̀ rẹ̀.
4: Ọmọ lọ́ba arìn jẹ ulẹ̀.
5: Òkìtì kékeré ò sọ̀lọ̀ kó sẹ́run dẹ.
4: Ó kùdí àkémi débẹ̀ olóró bẹ́kùn.
5: Ìgbẹ́lì kùdí àkémi débẹ̀ odò dídí ọni.
4: Ọmọ ọwọ́ mẹ́kùn ọmọ àkúrò olómi méjì apèjèjì lálà.
5: Kétí ọmọ níṣù kéde fà máa ṣàṣe kágbẹ́ òkú àbárí a o.
6: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Àyẹ̀wò ojú, ìtọ́jú ojú, ìṣàbẹ̀ fún ojú. Èyí ni láti sọ fún gbogbo aráàlú Ọ̀wọ̀ àti agbègbè rẹ̀ wípé ilé ìtọ́jú ojú àti Dádé Memorial Eye Care Foundation láti ìlú Ìlọrin ṣe àgbékalẹ̀ àyẹ̀wò ojú ọ̀fẹ́, ìtọ́jú ojú ọ̀fẹ́ àti ìṣàbẹ̀ ọ̀fẹ́ fún ojú ọlọ́jọ́ mẹ́ta. Eléyìí tí yóò máa wáyé ní inú ọgbà St. Andrew Cathedral, Ìmọ́lá, Ọ̀wọ̀, nínú Boys Brigade House, bẹ̀rẹ̀ láti ọjọ́ Thursday, ọjọ́ kọkànlélógún oṣù karùn-ún, 21st May 2026, títí di ọjọ́ Saturday, ọjọ́ kẹtàlélógún oṣù karùn-ún yìí bákan náà, 23rd May 2026, ọjọ́ mẹ́ta péré ni ètò náà yóò fi wáyé. Èyíkéyìí nínú àwọn ìṣòro yòówù tí ń bá ń dà ọ́ lámú, tí ń da ojú rẹ̀ lámú, ojú tí kò lè kàwé tàbí tó ń rí kùrukùru àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ máa bọ̀ láti wá jẹ àǹfààní ètò náà láti aago 7 òwúrọ̀ 7 AM di aago 4 ìrọ̀lẹ́ 4 PM lójoojúmọ́ fún àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí. Àwọ̀ ojú eye glasses ó wà lóríṣiríṣi fún títà. Venue St. Andrew Cathedral, Ìmọ́lá, Ọ̀wọ̀, nínú Boys Brigade House. Owó káàdì nìkan ni olùkópa yóò san o, tí owó káàdì náà sì jẹ́ ₦3,000 ẹgbẹ̀rún mẹ́ta. Ẹ pè wá sórí fóònù nọmbà yìí fún ìbéèrè 09128246138. Ọlọ́run kò ní gba ìmọ́lẹ̀ gbogbo wa o.
7: Ọpẹ́sí Ọlọ́run fún ìgbáyé rere ní gbogbo ẹbí òkèdèǹgbé. Kí ń kéde ikú àti ètò ìsìnkú màmá wa, màmá màmá wa àti màmá màmá màmá wa ọ̀wọ́n. Late Mrs. Abigail Fatima Òkèdèǹgbé, ọmọ Yomibade Akeredolu, tí wọ́n jáde láyé lẹ́yìn tí wọ́n lo ọdún 98 98 years lókè èpẹ̀. Bí ayẹyẹ ìsìnkú wọn yóò ṣe lọ rèé o. Wednesday, ọjọ́ 16 oṣù kẹfà ọdún yìí, láwùjọjọ Àjàbọ̀ ẹ̀ káàkiri ìlú Ọ̀wọ̀, bẹ̀rẹ̀ láago 9 àárọ̀. Friday, ọjọ́ 16 oṣù kẹfà, ní ìsìn àṣálẹ̀ onígbàgbọ́ nílé rẹ̀ tó wà ládùúgbò Akinuwa, Ìṣẹ̀lú, Ọ̀wọ̀, lẹ́gbẹ̀ẹ́ Ìtẹ́, bẹ̀rẹ̀ láago 4 ìrọ̀lẹ́. Tó bá wá àti Saturday láwọn ṣe ìsìn ìdágbére ní New Church Cathedral òkè Ògùn Ọ̀wọ̀ bẹ̀rẹ̀ láago mọ́kànlá àárọ̀ ẹ̀yìn èyí lára màmá yóò wọ́ká ilẹ̀ sinmi nílé rẹ̀ ayẹyẹ ìgbàlejò ẹni ọmọ sin ló bímọ yóò wá sọlẹ̀ ní Narins King Event Center Housing Junction Ọ̀tàpẹ̀tẹ́ Ọ̀wọ̀ màmá wa ọ̀wọ́n late Mrs. Abigail Fatima Ogedengbe
8: aya Ogedengbe agbógunbóró ọmọ ọlú lórí ẹ̀gọ́ ọmọ ọlú ngbà wọ̀ sórínà ọmọ ọlọ́jà mẹ́ta yọ ọ̀nà òjò ọ̀bánárigidi tán ọ̀yánáwátá ọ̀yánámúchẹ́chukẹta
7: máa sùn láyà olùgbàlà títí dọjọ́ ajé.

0: Àti kábíyèsí olóyè rẹ̀.
1: Israel Majesty.
0: Ọba Mọ́túndé Àlàbá Ibíyan.
1: Adáko.
0: Ìrẹ́ Jísẹ́kù.
1: Ọmọ Royal Fathers of the Day.
0: Chifrotin mi Benjamin Ibidapo.
1: OOF.
0: Di Ààrẹ Atúlù ṣe ọ̀fọwọ́.
1: Kìdọ̀.
0: Àtàrí Akílẹ̀ Odua ilé rẹ̀.
1: Ohun Ṣíàmà 2026 èrò.
0: Àṣì
1: Lọ́ṣà.
0: Kùtẹ́ Development.
1: Sínátọ̀ Ọlájídé Ìpínṣàgbà.
0: PAG.
1: Mẹ́mbà Rẹ́písẹ́ntì Odo Non Senatorial District.
0: Àti Honourable Emmanuel Olúwa
1: Mẹ̀yìn Adélégbé.
0: Mẹ́mbà Rẹ́písẹ́ntì Ọ̀wọ̀sẹ́ Federal Constituency.
1: Ọmọ Guest of Honour.
0: Èrò Planning Committee.
1: Bídé ọmọ pé yí.
2: Tẹdùn tẹdùn ṣùgbọ́n pẹ̀lú ọpẹ́ fún Olúwa ni a fi kéde ètò ìsìnkú ọ̀rẹ́ wa ẹ̀gbọ́n wa bàbá wa àti bàbá bàbá wa Ọ̀gbẹ́ni Ṣẹ́gun Ìbùkún Ajayi aka SIA ẹni tó dágbére fáyé ní on the 23rd of December 2025 nígbà tí wọ́n ti lo 70 ọdún láyé 70 years. Bí ètò ìsìnkú yóò ṣe lọ nìyí Thursday 21st May 2026 by 10 AM ni a ó gbé òkú wọn láti Jides Mortuary lọ sí ilé wọn number 21 Òkè Irewolede Street Ọ̀ṣun Lẹ́kọ̀tàs Àkúrẹ́. Ìrọ̀lẹ́ ọjọ́ yìí kan náà ní dédé aago mẹ́rin ní ìsìn àṣálẹ́ onígbàgbọ́ yóò wáyé Friday 22nd May 2026 ní aago mẹ́jọ òwúrọ̀ ni a ó f'eru f'eru ní ilé olóògbé tí ó wà ní number 21st Irewolede Street Ọ̀ṣun Lẹ́kọ̀tàs Àkúrẹ́. Aago mẹ́wàá òwúrọ̀ ọjọ́ yìí kan náà ni ìsìn ìjáde òkú àti ìdúpẹ́ yóò wáyé nínú ilé ìjọsìn CAC Òkè Ṣẹ́gun Ìrọ̀wọ́ Street Àkúrẹ́. Kétílẹ́yìn ìsìn ni ìgbàlejò yóò tẹ̀lé ní DOT Event Center Opposite Silo Oda Road Akure. Sleep on our beloved friend till Resurrection Day. We love you but God loves you more. Announcer Pastor Dele Omolafe on behalf of Committee of Friends.
3: Vacancy, vacancy, vacancy. A reputable private organization based in Akure Ondo State is hereby inviting applications from qualified and experienced candidates for the position below. Driver requirement. Applicant must possess a valid driver's license. Candidates must have a minimum of 10 years driving experience. Applicants must be educated and able to communicate effectively. Applicants must be between 35 and 45 years of age. Applicants must be willing and ready to travel both within and outside Akure as required by the organization. Applicants must be ready to provide a guarantor. Salary and benefits. The salary is attractive and paid regularly, with additional fringe benefits attached. Location advantage. Applicants residing within or around the following areas in Akure will have an added advantage due to the proximity of the workplace: Oshinle, Nepa, Ijoka, neighboring areas, or Igbatoro Road, Alagbaka. Method of application. Interested applicants should forward their applications through WhatsApp or text message to 0816-801-1856 0816-801-1856. Application closing date 30th May 2026. Thank you.
4: Akíkanjú akọni ìgbàgbọ́ ni
5: The Most Right Reverend Apostle Dr.
4: Sunday Michael
5: Bẹ́ẹ̀lì Ẹ̀rẹ́ Wàlẹ̀ Àṣà
4: Ìbà Ẹ̀rẹ́ lọ.
5: Ẹni ọdún 82
4: 88 years
5: ni bàbá Bẹ́ẹ̀lì Ẹ̀
4: tó tẹ́rí gbà sọ
5: Right Reverend Apostle Bẹ́ẹ̀lì Ẹ̀
4: ni alákòóso àgbà
5: ìjọ Divine Sinai Zion Church
4: nígbà ayé wọn.
5: Bí ètò ìsìnkú bàbá ṣe lọ rèé o
4: Friday 22nd May
5: ìyókù ara bàbá ó kúrò ní
4: Global J Harriet Mutuary
5: lọ sí ilé wọn
4: ní Zion Copan
5: Ọlọ́tọ̀rọ̀
4: ìlú titun Òṣòrò
5: níbi tí Christian Wake Up ó ti wáyé ní aago 5 ìrọ̀lẹ́
4: Saturday 23rd May
5: ní ìsìn ìdágbére òkú ní Sinai Zion Primary School Field
4: Ìgò Àdúwọ̀ ìlú titun Òṣòrò
5: at 10 AM
4: Ìtẹ́lẹ́yìn èyí ńlá feru-feru.
5: Ayẹyẹ ìgbàlejò ẹni ọmọ sí ni yóò tẹ̀lé.
4: Ní Comprehensive High School Field.
5: Ìlú titun.
4: Níbi tí ṣàkútù ọ̀wọ́ ti kẹrùkù lálá.
5: Láàrẹ̀ Obami SM Bẹ́ẹ̀lì Ẹ̀.
4: Ọba Rebuja Gua.
5: Ọmọ ọlọ́jà Ọyọ̀nẹ.
4: Ọyọ̀nẹ Hẹ́ra.
5: Ọmọ ẹkùn Lómù.
4: Ọmọ ẹkùn Yejì Olóko.
5: Ìjẹ́ àwọn ọmọ bàbá Bẹ́ẹ̀lì Ẹ̀ ló ń kéde lórúkọ gbogbo ẹbí pé.
4: Rest on.
5: Right Reverend Apostle Dr. Bẹ́ẹ̀lì Ẹ̀.
4: Ìwé mi to part no more.
6: Hello, ṣé ìgbádùn àdàbà? Mo ń gbádùn àdàbà. Mo ń gbádùn àdàbà.
7: Mo ń gbádùn.
8: Ó ń gbádùn àdàbà.
6: Gbogbo wa la ń gbádùn àdàbà.
9: Àwọn ọgbẹ́ mi là ń sọjọ́ ìbí ẹ̀ ó yẹ ká wí fáyé lọ́nà olúwa wàá jayé pẹ́. Àkìọ́nà ń sọdún ẹja kí bàbá kú oríire. Fọkọ́tì lókèlú ṣe ń dúpẹ́ ẹja jọbọ́ lọ́jọ́ ìbí yóò ṣẹ̀ṣẹ̀.
10: Ìnì lọ́jọ́ ìbí ẹ kú àṣeyẹ.
7: mi aṣọ pọ ẹ.
9: Bẹ́ẹ̀ni, kí ìwọ kí ó kọ́ wa láti máa ka iye ọjọ́ wa, kí àwa kí ó lè fi ọkàn wa sí ipa ọgbọ́n. Èyí ló mú kí gbogbo àwọn ọmọ, ìyàwó, ẹbí, ará, ọ̀rẹ́, àtojúlùmọ̀ fi ń bá bàbá wa. Bá Awogbemila Akinọla Joseph, Elias Fakọ́tì, nílùú Òkèlùsẹ̀, níjọba ìbílẹ̀ Ọ̀sẹ̀ ń yayọ̀. Ayẹyẹ ọjọ́ ìbí.

0: adorin odun laye
1: 19th of May
0: 2026 gangan ni baba fakan ti pe 70 years
1: ti won tin babo
0: adupa ibe bade ati birere toluwa ba mu yin lo
1: pa awo gbemi la
0: bi e ba lo gba odun laye
1: bi odun kan ni
0: o ya ni so ni oriki
1: ka ki baba
2: o mu ke opa o ma pa yi mo hen yi o mo dojo mana mana mana o ma pe benepetu o ma pepe la eni ogbe o mi gun eni ogbe ye joreke
0: pa awo gbemi la e ti se 70 laye koluwa ba o je keso ojo ibi aimoye aseji samodun lola oluwa edagbadagba apapa awon omo awon lo ni many happy returns of the day
3: Olorun Apostle Esther Badekioko Oluwa gba mi lowo iya tun ti de ninu odun eyi o lati tu oruko re se ninu ipade adura ni Oluwa gba temi ro iyi ti o ma waye lati ojo ikini ti di ojo ketala osu kefa odun 2026 ni ori oke Oluwa gba mi lowo iya kilometer 4 Adoowo Express Road Akure iyi ti a pe akori re ni a o pe mi ni oruko tutun opolopo iranse Olorun ni Olorun yo ma lo re ni ojo na lara won ni Prophet Ezekiel Akinbiyi Mark Evangelist Wale Adeleye Pastor Oluwaju Itan Pastor Akinbodewa ati opolopo iranse Olorun be ni ogoro awon lori emi yo wa ninu ipade adura yi lara won ni Apostle Elijah Akintude Olorun so be Prophetess Dr. BC Alawiye Aluko Bukola Akin Ade Senwele Jesu olugbalejo agba ojo na ni Prophetess Dr. Anu Oluwapo Olorun Sola eyi tin se are ijo igbala ti Christ lagbaye OIPC 2026 I shall be called a new name.
4: How many times have you heard, we'll get back to you this year? Too many, right? But what if your breakthrough isn't someday but right now? If you're serious about your career, come closer to your radio. The Nigeria Jubilee Fellows Program NJFP 2.0, a flagship initiative of the Federal Government of Nigeria in partnership with the United Nations Development Program and supported by the European Union, is connecting young Nigerian graduates to real work opportunities. We're placing talented graduates in 12-month fully paid fellowships.
5: Rise up, Ninja. NJFP 2.0 is here. Applications are open. Over 300,000 received. 8,000 fellows already placed. Don't miss out. Visit www.njfp.ng and apply today. NJFP 2.0. Connecting Nigeria's talent with meaningful career opportunities.
6: Pentecost Alive wà láyé Pentecost 2026.
7: Ẹyin yóò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà léyìn.
8: Ayé mi yóò dọ̀kọ̀ rẹ̀, ẹ̀mí mímọ́ fa agbára rẹ̀.
6: Ìjọ Anglican ti orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀kọ́ àkókò.
7: Lábẹ́ ìdarí Ọlọ́run látọwọ́ bíṣọ̀bù wa ní ọ̀wọ̀ jẹ́ OB Ìbàdàn JP.
6: Bíṣọ̀bù wa ní ìjọ Anglican ilẹ̀ àkókò.
7: Àti lórúkọ ọba àlùfáà ni wọ́n pọ̀ gbé èèyàn síbi ìsọjí ìwàláyé Pentecost ìjọba
6: yìí. Monday 18th to Sunday 24th of May 2026.
7: Pẹ̀lú àkòrí tí ó wí pé
6: ìrírí Pentecost
7: experience.
6: Iṣẹ́ àwọn apostoli oríkejì ẹsẹ̀ kínní wọ ìkẹrin.
7: Monday 18th May 2026 ni wákàtí orin ìyàtọ̀ àdúrà ọpẹ́ ní gbogbo ìjọ
6: wa. Tuesday 19th May ni àdúrà yóò wáyé ní àwọn oríkò tí a ti yà sọ́tọ̀.
7: Àgbọ̀rọ̀ ilé àdúrà yìí ni.
6: Irú àwọn ibi gíga alágbára ènìyàn
7: dúdẹ. Wednesday 20th to Friday 22nd May 2026.
6: Bẹ̀rẹ̀ lagomẹ́rin ìrọ̀lẹ́ ni ìsọjí ọlọ́jọ́ mẹ́ta yóò wáyé ní gbogbo ìjọ Anglican ilẹ̀ àkókò.
7: Saturday 23rd May 2026.
6: Ìdíje aago mẹ́sàn-án àárọ̀ ni gbogbo wa yóò péjọ sí.
7: St. Thomas Anglican Church ṣe ìkàrí àkókò.
6: Ibi tí a ti ní ìmọ̀lára Pentecost látọwọ́ ìránṣẹ́ Ọlọ́run alàyè.
7: Ìjọba Dr. O.O. Falana.
6: Sunday 21st May 2026.
7: Essay of pulpit in diocese of Akoko.
6: Olùgbàlejò àgbà ni Jésù Kristì nípasẹ̀.
7: The Reverend Jacob Obi Ìbàdàn JP.
6: Bishop of Akoko.
7: Olùkéde ni Venerable J.A. Adéyẹmọ lórúkọ ìgbìmọ̀ ìsọjí Pentecost Alive 2026.
9: Lóòótọ́ ni pé àwọn ìrántí kan kì í parí láéláé. Ó ṣòro káwọn ìfẹ́ kan lọ. Lónìí, à ń ṣèrántí ìyá wa tata, Òpómúlọ́lọ́ Abiyamọ, Mrs. Sarah Mojísọ́lá tèmi ìtàn Àjànàkú, tó pẹ̀yàn mọ̀ sí ìyá táyé, tó fàyè ìsílẹ̀ lọ́jọ́ 19 oṣù karùn-ún ọdún 1992. Bó tilẹ̀ jẹ́ pé ẹ ti fi wálẹ̀ lọ, àmọ́ ìwà pẹ̀lẹ́ ni ṣe ń fọ́n síbẹ̀. Má ní gbàgbé làwọn ohun tẹ́ gbélé ayé ṣe o. Ẹ kọjá akínkanjú Abiyamọ lásán, ẹ jẹ́ okun lásìkò ìṣòro. Ìtùnú nígbà ìrora, lónìí làwọn ọmọ rẹ̀, arábìnrin Elizabeth Mayomi Ajayi, arábìnrin Victoria Taiwo Lóńgẹ́, ọ̀nàrẹ́bù Ìdòwú Emmanuel Àjànàkú, Benjamin Kẹ́hìndé Àjànàkú,
10: arábìnrin Taiwo Margaret Akiloye,
9: Samson Ìdòwú Àjànàkú, arábìnrin Comfort Alaba Kísẹ̀ndé, àwọn ọmọ àtọmọ máa ń ṣèrántí rẹ o. Màmá wa, ìfẹ́ yín sì ni ìmúwọ́lọ́kànlé wa. Ìgbé ayé yín làmúyàn gan wá o. A ò lè gbàgbé yín láéláé. Túbọ̀ máa sùn kó o sì máa sinmi. Ìyá táyé, ọ̀nàrẹ́bù Ìdòwú Àjànàkú, Kọmíṣánná Fọ́rọ̀ Ìròyìn àti Ìtànìjí nípínlẹ̀ Ondo lolùkéde.
11: oṣù àwọn ọmọ tayo fatoyinbo ti gbogbo èèyàn mọ̀ sí 13-13 wọ́n mà ti lọ jábọ̀ fọlúwa o bàbá wa yìí ni lisa ọ̀fìn sọlọ ní àkúrẹ́ south local government nígbà ayé rẹ̀ àìmọye group and association tí bàbá yìí jẹ́ patron advisor and supporters fún nínú kakọlẹ karamọ́tò ká nílé iṣẹ́ ká ṣe nǹkan rere nílẹ̀ yìí aṣíwájú ni 13-13 jẹ́ nínú wọn ẹ wò ó mo ti fẹ́ sọ̀rọ̀ púpọ̀ jù ń pa wọn ìyókù dìgbà mí tó bá wa dọjọ́ Thursday 21st of May by 8 a.m. ẹni gbígbé bàbá from GDS to his residence ní 13-13 close sọlọ ní aligned state with a play with Christian wake by 4 p.m. ọjọ́ Friday 22nd sí ní funeral service by 10 a.m. at St. David Cathedral Ijomu Akure internet follows immediately at his residence lẹ́yìn èyí sì ni reception yóò wà lọ sọkútù wọ̀wọ̀ ní Akéji Grand tó gbogbo àwọn ọmọ Dikinese Elizabeth Ìdòwú Ọmọ́tayọ̀ ìlú ní ká kéde ẹ̀ o wípé good night our loving daddy I Chief Joshua Ọmọ́tayọ̀ Fatou.

0: Every great future begins with a solid educational foundation. Deeper Life High School, Akure, is now admitting into GSS 1 for the 2026-2027 academic session. At Deeper Life High School, we raise academically excellent, morally upright, and God-fearing future leaders. Our students learn in a disciplined, caring, and Christ-centered environment because every child is important. Applications are invited from suitably qualified candidates who must be 10 years old by September 2026. Admission forms cost just 15,000 naira only, including access to past questions online. Visit Deeper Life High School, Iwoye, off Ondo Road, Akure, or log on to www.deeperlifehighschool.org for details. For inquiries, call 0816-728-5986, 0806-774-8327, 0806-748-3492, or 0815-819-0122. Deeper Life High School, leadership with distinction.
1: Nigeria Chartered Insurance Institute of Nigeria. Àjọ ilé-iṣẹ́ àdójútòfò nílẹ̀ Nigeria. Ẹ̀ka tipinlẹ̀ Ondo àti Èkìtì ló tẹ pẹpẹ ọ̀sẹ̀ ìpolongo ìdójútòfò fún tọdún 2026. Èyí tako rí rẹ̀ jẹ́ ìdójútòfò ọjọ́ ọ̀la tí a sọ dọ̀tun. Bẹ̀rẹ̀ lọ́jọ́ Tuesday, ọjọ́ kọkàndínlógún sí Thursday, ọjọ́ kọkànlélógún oṣù karùn-ún ọdún yìí. Tuesday ni ìpolongo láwọn iléèwé, ilé-iṣẹ́ kéékèèké àtàlábọ́dé. Wednesday lálọ kéde láwọn ọjà wa. Nígbà tí Thursday jẹ́ ọjọ́ fún àpéjọpọ̀ àjọrò pẹ̀lú àwọn ọ̀jọ̀gbọ́n akọ́ṣẹ́mọṣẹ́ ọlọ́pọ̀lọ́ pípé ní díẹ̀. Ètò ìdójútòfò àwọn fàsìkò yìí jẹ́ kó di mímọ̀ pé ọ̀rọ̀ ń yọ ní ètò ìdójútòfò lábẹ́ òfin àjọ adójútòfò tọdún 2025 NIRA Act 2025. Ẹni tó nílé tó jálágbèéká àtàwọn tí wọ́n nílé tí wọ́n ń lò fọ́fíìsì ilé ìtajà ilé ìwé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fẹ́ni ó bá ní mọ́tò agbanisíṣẹ́ tó ń lóṣìṣẹ́ ó kéré jù òṣìṣẹ́ márùn-ún gbogbo onílé epo àtẹni tí ń ta gáàsì gbogbo onílé ìwòsàn àwọn dókítà àtòṣìṣẹ́ elétò ìlera tó kù àwọn òṣìṣẹ́ ìjọba àwọn ajálélówó ìjìyà tó nípọn ló wà fẹ́ni tó bá yẹ kó ṣètò ìdójútòfò. Tí ó sì ṣe bẹ́ẹ̀ o, fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ máa pè sórí nọ́mbà yìí 0805-309-9019. Mr. Àtàndá Ọlárẹ̀wájú, ààrẹ ẹgbẹ́ àwọn adójútòfò nípínlẹ̀ Ondo àti Èkìtì, àwọn ló ń kéde.
2: So things don easy for Nigeria now.

àwọn ló ṣe ìtọ́jú fún mi àwọn ló fún mi lóògùn àbí ìgbésẹ̀ tí mo gbé tí àìsàn yẹn fi lọ ṣùgbọ́n láìpẹ́ ọjọ́ àwọn àìsàn wọn yá ṣe kíni àpadà wá àti ẹ̀ tí sọ nípa àwọn tó jẹ́ wípé lóríṣiríṣi ló ń padà wá maybe eléyìí á ṣẹlẹ̀ lóṣù yìí á ṣe ìtọ́jú fún another one á tún wá another one á tún wá ìyẹn kọ́ la ṣe ń sọ but on a particular sickness now on a particular ailment pé nǹkan yìí a ní ìdojúkọ ẹ̀ ó ń bá wa fínra àti lọ sí ilé ìwòsàn kódà àti ẹ̀ ti ṣe àyẹ̀wò ṣùgbọ́n ta bá ti ṣe ìtọ́jú especially when you are with your medication bóyá ta bá ń lo oògùn lọ́wọ́ a rí wípé àlàáfíà wà ṣùgbọ́n ní kété bóyá oògùn tán a rí wípé àìsàn yẹn ó ṣe kíni ó padà wá oríṣiríṣi ipa ló pín sí òun la ṣe mú àkórí torí pé a rí wípé ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ń jà ràn tí àwọn èèyàn ń là kọjá ṣàṣàlèyàn tí ó máa ma la àìsàn kọjá tí ò ní gbé ìgbésẹ̀ ìtọ́jú àwọn kan wà ó wọn gbé ìgbésẹ̀ wọn dúró sílé wọn fìgbà gbọgbé ọ̀tọ̀ sí ni àwọn wọ̀nyẹn ṣùgbọ́n àwọn kan wà wọn gbé ìgbésẹ̀ láti ṣe ìtọ́jú ṣùgbọ́n ìtọ́jú yẹn ò yọ ìdí tí ìtọ́jú ò fi yọ ni wípé àìsàn yẹn ó ṣe kíni ó kọ̀ jálẹ̀ kò lọ tán pátápátá ní ìjẹ́jọ mo mẹ́nu ba ọ̀nà méje tó jẹ́ wípé ó lè ṣokùnfà in fact I make example on what is called local point and hashi point mo jẹ́ kó di mímọ̀ fún wa wípé ibi tá a ti ń ní ìnira tó ń mú bóyá ara ríro ni àbí dúdùn nínú ara wa that is the local point and ibi tó jẹ́ wípé ó ní ìṣòro gangan the diseased organ that is the ashy point I'm just using acupuncture be my feed to explain to us ọ̀pọ̀lọpọ̀ nínú wa local point ni à ń target mo lè sọ wípé local point is like the symptoms you are experiencing pé ibi ló ń dùn mí ibi ló ń ro mí so target ọ̀pọ̀lọpọ̀ nìyẹn pé ibi tó ń ro mí ibi tó ń dùn mí ẹ jẹ́ kí n ṣe ẹ jẹ́ kí n lo oògùn sí kó má ro mí mọ́ forgetting the underlying factor the root factor nǹkan gangan tó ṣokùnfà báwo la ṣe lè mọ ohun tó ṣokùnfà àìsàn tó ń bá wa fínra ibi àyẹ̀wò ni àyẹ̀wò dẹ̀ ní ó póríṣiríṣi ta bá fẹ́ ṣe àyẹ̀wò ara lẹ́kùnrẹ́rẹ́ a máa tọ ilé ìwòsàn lọ a máa tọ dókítà lọ a máa lọ ṣàlàyé you are not the one to suggest àyẹ̀wò for yourself ọ̀pọ̀lọpọ̀ wà a kọ̀kọ̀ já lọ sí ilé ìwòsàn ẹjọ́ ẹ bá mi wo ẹ̀jẹ̀ mi ẹ bá mi wo ẹ̀yọ́ mi ẹ bá mi ṣe àyẹ̀wò báyìí your thinking might be different ní ọ̀pọ̀ ìgbà ọ̀pọ̀lọpọ̀ a ṣe àyẹ̀wò àkàìmoye at the end of the day nǹkan tá máa ma jáde níbẹ̀ ni pé it is okay it is normal ó possible kò rí bẹ́ẹ̀ in the sense that ó ṣe é ṣe kí àyẹ̀wò tá a lọ kà fara wa láti ṣe yẹn kó má jẹ mọ́ ohun tó ń bá wa fínra that is the reason why a lot of people will now say ah mo ti ṣàyẹ̀wò wọn ò rí nǹkan kan and the body is suffering irú àyẹ̀wò wo ni a ṣe that is the number one factor tó fà ní ọ̀pọ̀ ìgbà tí àìsàn fi kọ̀jálẹ̀ tó ń ṣe off and on ó ṣe é ṣe kí àyẹ̀wò wa kó má deep kó má múnádóko dé ìkóríta láti tọ́ka ohun tó ń bá àgọ́ ara yẹn fínra two another people there's a set of people like I said the other time that they are after the local point the symptoms ah ó ń rẹ̀ mí gbogbo ìgbà ló máa ń rẹ̀ mí mi ì ní okun mi ì lè ṣiṣẹ́ mi ò lè rìn bí mo ṣe máa ń rìn tẹ́lẹ̀ kàkà kán lọ ṣe àyẹ̀wò ohun tó ń fà á àwọn oògùn tó máa ma fún wọn ní okun ni wọ́n máa ma lò a lot of people will be putting themselves on blood tonic medication ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ti ń lo àwọn oògùn afúnilágbára fúnilókun yìí ọdún márùn-ún ọdún mẹ́fà wípé torí wípé ó rẹ̀ wọ́n not knowing wípé nǹkan tó fa rírẹ̀ yẹn gan-an ni ó yẹ kán lọ ṣe àyẹ̀wò lé lórí a lot of people now are battling with kidney related issue tó jẹ́ wípé ariwo àìsàn ibà ni wọ́n ń pa kiri torí pé àìsàn ibà ní ọ̀pọ̀ ìgbà ó lè mú rírẹ̀ wá

0: ọlọ́pọ̀ ńlá àìsàn tí a mọ̀ sí ìtọ̀ sugar diabetes kọjáǹsìn they are treating malaria nítorí wípé àwọn àmì wọn jọra irú ẹni tó bá ní àìsàn ibà ń sìn ó ṣe é ṣe kó jẹ́ wípé kí òun gbẹ omi máa gbẹ ní gbogbo ìgbà ọ̀nà fún mi ń gbẹ ẹnu mi ń gbẹ a ní òun ti níbà nìyẹn bóyá ó ń rẹ̀ a ní àìsàn ibà nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àti ẹ̀wọ̀ wípé ẹ̀yọ́ mi ó ń ṣe kíni ó ń pọ́n àìsàn ibà nìyẹn not knowing that it is dehydration kò sí omi tó
1: kò mumi tó
0: nínú àgọ ara ọ̀pọ̀lọpọ̀ rírẹ̀ ni àti bẹ́ẹ̀ lọ so for you to to get out of whatsoever form of sicknesses or illness tó bá ń bá wa fira you have to start your diagnosis from primary to secondary àyẹ̀wò nípele ni so I believe when you visit a professional ṣẹ́mọ̀ àyẹ̀wò ó ṣeéṣe ká má parí ẹ̀ ní ọjọ́ kan ifá ó lè là wá lọ́sẹ̀ ó lè là wá lóṣù depending on your complaint tabá dé ilé ìwòsàn ẹ jẹ́ ká rí lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ ká sọ gbogbo ohun tó ń bá wa fira a lot of people will also go to hospital wọ́n á pa àwọn kankan wọ́n á pa á mọ́ ń pè eléyìí ó ti níyanjú eléyìí kékeré ni and eléyìí tó ń rò pé kékeré yẹn ó lè jẹ́ nǹkan ńlá open up to your doctor open up to your health personnel ẹ jẹ́ ká sọ bó ṣe ń ṣe wá inú àlàyé wa ni àwọn ẹ̀kúnrẹ́rẹ́ àyẹ̀wò tó yẹ ká ṣe níbẹ̀ ni a ti jáde lákọ̀ọ́kọ́.
1: ẹ ṣe ìyá wa ẹ já sáré dé òdì kejì kí a ṣe omi mu à ń padà bọ̀.
2: kété kòókò janjan ilé ayé kẹfẹ jẹ kẹfẹ mọ lórí aya lórí ọmọ ó lè mẹmẹ lọnà jíjí èyí ń léṣe lofsan national health clinic mú kalẹ̀ láti pèsè àlàáfíà yóò péye ó kété ayé pátá o ní ìlànà ìbílẹ̀ tewétegbò pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ yóò rí bí ẹ̀ kété ní kété wákàtí lójoojúmọ́ pẹ̀lú eré kékeré iye ìyàwó náà pò lofsan national health clinic ìgbàlódé pátá òun kalẹ̀ síbi ẹ̀yìn o ìyẹn mú ṣàyẹ̀wò ara wa fínífíní kété ùdàn òdòdé aládé àtọ́sìn àtàgbègbè ẹ̀ pátá ṣe àyẹ̀wò ara ẹnu ní dóra oògùn pẹ̀lú owó kọ́kú nínú ara wa àti ọ̀nà báyọ nílé ìtọ́jú wa a ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ iye nẹ́gbẹ́ bí ẹ̀yọ́ ti rí kalẹ̀ náà ti ṣe ìtọ́jú wa lẹ́lẹ́kan jẹ̀ka bí òṣò bá ṣe fẹ̀hún sí máa mú ọ̀rọ̀ ìlera rẹ̀ jàfara o torí ìjàfara léwu tètè yọjú sí wa ní nọmba 26 Ayégúnlẹ̀ street ní dojúkojú ICOS Àkúrẹ́ wo lè pè wọ́n sórí nọ́mbà yìí 08038177268 ó tún lè kàn sí wọn lórí ìtàkùn ayélujára pátá lórí Instagram lofsam_nhc lórí YouTube lofsam national health clinic ìlera wẹ́n

0: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì celery.
1: SELARIE salary.
0: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
2: TURNERIC turmeric.
0: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
3: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

ètò tí wọ́n ṣe láti fi àwọn orílẹ̀-èdè sí ikọ̀ ibi tí wọ́n ti gbá bọ́ọ̀lù èyí ni wọ́n gbèrò nípa bí láti kókó já fún ife ẹ̀yẹ ilẹ̀ Africa tọdún 2027 èyí tí orílẹ̀-èdè Kenya Tanzania àti Uganda yóò ṣe agbátẹrù rẹ̀ àkójọpọ̀ ìròyìn tí alẹ́ òní kò mà ní jò báyìí lọ Sunday Ajeboye lòlótú Adéyẹmí làwọn àsìnrin oníròyìn ọlọ́run wà mọ́ yín ẹ kú dédé wòyí.

ọmọ Ọlọrun lótìtọ́ lọlọ́run gba ni lani tuni sílẹ̀ sàwọ̀tán ayé ni bí àwọn ìpàdé àdúrà lágbára láta àlàkalẹ̀ yìí wọ̀nyí faith clinic ní gbogbo ọjọ́ Wednesday laago mẹ́sàn-án àárọ̀ àdúrà bá sọkún mọ́ ní gbogbo last Friday of every month by 10 p.m. gbádùn jayọ Jésù nípẹ́ nínú ìpàdé àdúrà 1-2-3 ní gbogbo oṣù laago márùn rọ̀lẹ́ lójoojúmọ́ sí ọjọ́ ìsinmi wo gbẹ̀yìn laago méje àárọ̀ ọ̀rọ̀ àwọn ẹni àmì ru Ọlọ́run tọ́lọ́run lò ni pastor Abiodun Ajayi evangelist Tunde Alamu pastor Mrs. Folasade Ọlọ́run Sọlá nígbà tí bàbá wa prophet Abiodun Isaac Ọlọ́run Sọlá tí wọ́n jẹ́ alákòóso ìjọ yóò máa gba gbogbo ènìyàn lálejò ibi àwọn ìpàdé àdúrà lágbára ọ̀nà ìjọ Deeper Faith International Bible Church tó wà ní number 40 Ajaka Street opposite Imade College ìlú Ọ̀wọ́ gbogbo ẹ̀wọ́ síbi àwọn ìpàdé àdúrà tá a là kalẹ̀ yìí àlàáfíà ni fún ọ.

Ọlọ́run aláàánú ìwọ náà rí bẹ́ẹ̀. Tó bá kíyèsí Genesis, yóò ná níbi tí àwọn ènìyàn ti ṣẹ̀, ìjọ mọ̀ ẹ́ pé síbẹ̀ bí ènìyàn ṣe ṣẹ̀tó, Ọlọ́run tún ṣe kíni, ó tún ṣàánú fún Ádámù àti Éfà. Bíbélì sọ wípé ó ní Ádámù àti Éfà fi ewé bu ara, ṣùgbọ́n nínú àánú Ọlọ́run, Ọlọ́run ó ṣe ó fi awọ ṣe aṣọ fún wọn. Ẹ rí wípé láti ìbẹ̀rẹ̀ wá ni Ọlọ́run ti ní ọ̀ríjìnà lọ́wọ́. Iṣẹ́ ìyanu Ọlọ́run ọ̀ríjìnà ni, àánú tiẹ̀ ọ̀ríjìnà ni. Ọlọ́run ò ní fún ẹ ní nǹkan tí o fẹ́ tó nílò tó fi fún ẹ, kó tún wá lọ máa rojọ́ rẹ kiri. No, kì í ṣe, òun ò ní fún ẹ ní nǹkan tí ò ní di ọ̀la lọ́wọ́ rẹ. Mírèkù rẹ̀ sùpáàbù ni, ọ̀ríjìnà ni. Ọlọ́run fúnra rẹ̀ Ọlọ́run ọ̀ríjìnà ni, kì í ṣe Ọlọ́run èké. Ohun tí Ọlọ́run bá sọ ọ̀rọ̀ rẹ̀, òótọ́ ni, ọ̀ríjìnà ni. Ìyanu rẹ̀ ọ̀ríjìnà ni gbogbo ọ̀nà. Mo gbà á ní àdúrà ní orúkọ Jésù Kristi ti Nasareti, a máa rí àánú gbà. Ẹ wá gbọ́ mẹ̀yàn ọmọ Ọlọ́run, ní àkókò wo gan la nílò àánú gan? Ní ìgbà wo la nílò àánú? A nílò àánú nígbà tí ohun gbogbo bá ti dàrú pátápátá. A nílò àánú nígbà tó dàbẹ́ni wípé a ti di ẹni ìgbàgbé láàrin àwọn ènìyàn wa. A nílò àánú nígbà tó dàbẹ́ni wípé ọ̀rọ̀ wa ti fẹ́ já sí ẹ̀sìn, ó ti fẹ́ mú ìtìjú jáde. Ní àkókò yẹn a ṣe kíni o, a nílò àánú, a nílò àánú. Ẹ jẹ́ àwọ ìtàn ọmọ nínàkúnà, the prodigal son. Tá a bá kíyèsí Luke chapter 15:11-32, a sọ̀rọ̀ níbẹ̀ nípa ìtàn ọmọ nínàkúnà, gbogbo wa la mọ̀ nípa rẹ̀ pátápátá. Àti gbọ́ nípa ìtàn yẹn dáadáa, àti primary school láti mọ ìtàn ọmọ nínàkúnà, the prodigal son. Luke chapter 15:11-32, ta ni ọmọ nínàkúnà yìí? Ọmọ nínàkúnà ẹ jẹ́ ẹni tó bẹ̀rẹ̀ ogún rẹ̀ lọ́wọ́ bàbá rẹ̀. Èmi ní èrò wípé tí bàbá bá kú ni ọmọ ṣẹ̀ tó entitled sí àwọn will, àwọn ogún. Ṣùgbọ́n níwájú bàbá yìí lọ́mọ yìí ti bèrè fún ogún rẹ̀, pé bàbá ẹ̀tọ́ mi ń kọ́, mo nílò ẹ̀tọ́ mi. Bàbá yìí dẹ̀ wò pé ó nílò ẹ̀tọ́, no problem, ọmọ ló jẹ́ lóòótọ́, tó bá lo nílò ẹ̀tọ́ rẹ̀ mo lè fún ẹ. Bàbá yìí dẹ̀ ṣe kíni, ó calculate ohun tó tọ́ sí ọmọdé yìí, ó dẹ̀ kó fún ọmọdé yìí. Ẹ̀gbọ́n mi, inú bàbá yìí ò le dùn o. Kò sí bàbá, kò sí ọmọ tó máa bèrè ogún lọ́wọ́ bàbá ẹ nígbà tí bàbá ò tí ì kú. Mo fi ìbòyá wọn máa ń ṣe wíì sílẹ̀ ni. Mi rò bóyá bàbá ẹ gan ti ṣe wíì. Láìkú bàbá yìí ọmọ yìí ṣe kíni, ó ń bèrè ogún. Ọmọ ẹ gbúdọ̀ jẹ́ ọmọ nǹkan tó gbúdọ̀ jẹ́ ọbi tog, bí ọmọkọ́mọ. But bàbá yìí wọlé, ó fun ní àwọn nǹkan tó tọ́ sí, ó fun ní àwọn nǹkan, ó fun ní owó tó tó owó. Àwọn nǹkan tó tọ́ sí oko fún ọmọdé yìí. Bíbélì sọ wípé ọmọdé yìí gbọ́nà ìlú òde kejì lọ. Ó dẹ̀ nu ohun gbogbo tí bàbá ẹ ní tán. Mo fi ìbòyá bí bàbá ẹ bá ṣe ń fun ní kinní yìí, bàbá ẹ máa sọ fún pé o ṣe, mo ti fún ẹ, máa lọ, má wá sílé yìí mọ́ o. Ọmọ yìí náà lọ. Nígbà tí owó yìí tán lọ́wọ́ ọmọdé yìí, Bíbélì sọ wípé ó ní ayọ̀ lọ́mọ yìí fi ń jẹ oúnjẹ pẹ̀lú ẹlẹ́dẹ̀. Wọ́n gbà síbi tán ti ń tọ́jú ẹlẹ́dẹ̀. Ìwọ náà mọ oúnjẹ ẹlẹ́dẹ̀, kéèyàn wá máa bá ẹlẹ́dẹ̀ jẹun. Ọmọdé tí wá ń jẹ gbogbo oúnjẹ ìyà tó ní agbára. Àkókò tó lè bèrè fún àánú ni mo ń sọ. Oúnjẹ ìyà tó ní agbára tó pọ̀. Ọmọ ìwà ró ní ọjọ́ kan ní ọkàn ara rẹ̀ pé àwọn alábàṣe bàbá mi, wọ́n jìyà tí mo ń jẹ yìí. No. Ara wọn ń dàn, wọ́n rí aṣọ wọn, wọ́n dẹ̀ ń jẹ oúnjẹ sí àsìkò. Bàbá wo fi ìyà jẹ àwọn alágbàṣe rẹ̀ rí? Irú ìyàwó ni mo fi ń jẹ ara mi yìí. Ọmọ ìwà pinnu wípé màá tan bàbá mi lọ, jẹ́ ń padà lọ sí ọ̀dọ̀ bàbá mi. Nígbà tọ́mọ ẹ máa dé ọ̀dọ̀ bàbá ẹ, pẹ̀lú omijé lójú ló ṣe wólẹ̀. Ó ní bàbá, mo mọ̀ pé mo ti ṣẹ̀ sí ọ. Ó ní ṣùgbọ́n jọ fi mí

Lónìí lórí ètò ọ̀nà ìmọ́lẹ̀. A ó mọ sọ̀rọ̀ lórí àkòrí ọ̀rọ̀ kan, èyí ni tí mo pè ní àṣírí àṣeyọrí ìlú. Ó dá o, àṣírí wo gan ló rọ̀ mọ́ tí ẹ̀dá fi lè tètè rí ilé kọ́ láàárín oṣù mẹ́fà sọ́dọ̀. Ìwọ náà ó ṣe ọ́ níyà yín àbí? Àṣírí wo ló wà ẹ tó wà nídìí ẹ tí ìgbéga ẹ̀dá tó fi lè di dọ́bùdọ́bù gangan pàtó? Ọ̀rẹ́ ni tó ṣe rí tó gba dọ́bù promotion lẹ́ẹ̀kan ṣoṣo àbí? Ìwọ náà ti rẹ́yìn tó jẹ́ pé ó bẹ̀rẹ̀ lé láàrin oṣù mẹ́ta tó sì ti kàn án tó ti bẹ̀rẹ̀ sí í gbé inú rẹ̀. Àwọn dá àṣírí wo lẹ̀dá lè lò tó jẹ́ pé ẹni tí ò ní rárá á wá fi di ẹlẹ́ni gidi? Mo mìíní pé ọwọ́ tó ti ń kan ìsàlẹ̀ àpò á bẹ̀rẹ̀ sí kan náírà náírà máa kan dọ́là dọ́là náà pẹ̀lú. Ṣẹ̀wárí ìwọ̀nyí àtàwọn nǹkan míì gẹ́gẹ́ bí àṣírí òun láàmú gbéyẹ̀wò lórí ètò ọ̀nà mọ́lẹ̀ lónìí lábẹ́ ìmísí àti ìtọ́ni ẹni ọlọ́run nì wọ̀líyù láàrin àwọn òjíṣẹ́ tó kù akọni níwájú oṣó ẹrù jẹ̀jẹ̀ tó kápá àwọn àjẹ́ onípatiyẹ tí ń da gbogbo ẹ̀mí òkùnkùn ìbáribò. Mi ò sọ̀rọ̀ ẹni méjì Alhaji Sheikh Shehu Yayi Akorede ọkọ̀ oṣó ọkọ̀ àjẹ́ onídàámọ́lẹ̀ ni mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ Alhaji.

ṣe ìyá ìtẹ̀wò yìí bàbá lánù ni ṣe ìyá ìtẹ̀wò yìí bàbá lánù ni ọlọ́run jẹ́ mi bàbá.

0: isadani faliyastajibuli waliyumenobi la la
1: o le ti ti wa lo kan tutun laarin awon agba fa gbogbo
2: adupe fo olohun
1: o pe ko n ko mi lenu ni
2: aye n pe fo dada assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu ọpẹ́ ni fún ọlọ́run ọba
1: ọlọ́run ṣeun o
2: ọba ọ̀gá àgbà ọba àwọn ọba
1: ọlọ́run ṣeun
2: ọba tí ń fi ọba jẹ
1: kábíyèsí olódùmarè
2: ọlọ́run a máa dúpẹ́ lọ́dọ̀ rẹ̀ a dúpẹ́ lọ́dọ̀.

0: ọba tó ti mú wa bọ̀ láti gbogbo ògbà láti yí ọjọ́ tí ọlọ́run ti ṣẹ̀dá wa.
1: Kábíyèsí Olódùmarè.
0: Tẹ̀yìn tún bẹ láyé náà báyìí.
1: Ọlọ́run mọ̀ ṣe ń wo.
0: Tó adúpẹ́ lọ́dọ̀ rẹ Ọlọ́run. Bí àìdá ò bá sí láìkí ní òsè.
1: Òsè.
0: Àwọn kan ń kọrin lọ́jọ́ rẹ ni torí pé iná mẹ́nẹ̀ ṣẹ́rẹ̀ la àìkí mọ̀tá. Ó pọ̀ nínú orin tí àwọn olórin máa ń kọ tó jẹ́ pé làákàrí wa ń bẹ̀. Àwọn kírísítẹ́nì a máa kọ, ìsìláàmù a máa kọ. Torí pé ẹ̀wọ̀n ni ẹ̀dá tó wà láyé. Tó ní ìyá ń jẹ ń wẹ́ ni tó ti kú o, kí ló máa rí sọ. A fi kú yọ ẹnì kankan. Kú lè náà sì sá ìkẹtì ní máa ti gbogbo ẹ̀mí tí bá mi sókè sódò ní ó tọ́ ikú wò.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀.
0: Àmọ́ Ọlọ́run má ti pẹ̀ wá báyìí àdúrà láàfọjọ́ ìníṣẹ́ fún gbogbo yín. Ẹ̀yin bàbá wa nínú ẹ̀sìn Islam. Abẹ́lọ́run fún yọ Ọlọ́run yẹ́kẹ́ mi ogun ọbẹ̀ látọ̀dọ̀ bàbá wa President League of Imam and Alpha. Ó fi kẹ́dí gbogbo ìmáàmù tabáníkà máa dárúkọ yín kò sáyè. Àmọ́ Ọlọ́run rí nọ́bà ilé ẹnì kẹ̀kẹ́ yín Ọlọ́run má dà yín láàmú. Ọlọ́run yẹ́kẹ́ mi ogun ọbẹ̀ látọ̀dọ̀ ọbẹ̀. Gbogbo àwọn kírísítẹ́nì òdodo náà tí tó gbà fún Ọlọ́run tó gbà fún Jésù. Fún ànábì yìí sá Ọlọ́run jẹ́ kẹ́mi iná ogun Ọlọ́run bá lọ́rọ̀ ẹ̀mí yín. Ọlọ́run nábì lọ́dọ̀ Ọlọ́run. Ó tún wá bẹ̀ lọ́dọ̀ bàbá wa àwọn kábíyèsí. Gbogbo ẹ̀yin lọ́ba tẹ̀ ń gbọ́rọ̀ mi lọ́jọ́ ìní. Káàkiri àgbáláyé Ọlọ́run wọ́n jẹ́ ṣàṣe tí ó jẹ́ pẹ́ lórí ọlá náà. Ọlọ́run nábì lọ́dọ̀ Ọlọ́run kó má gbọ́lá lọ́wọ́ ẹnì kankan yín. Ọlọ́run jó rọ̀ wá lọ́run já mú nọ́bà oríire. Gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́rọ̀ mi àdúrà mo fẹ́ ṣe fún yín lénìí ká sì fún yín ní ìkìlọ̀. Torí pé fasa kẹrẹfà ẹni síkìrà táǹfà olèlè mọ̀mí nínà ìrántí kéèyàn má ṣe wà wù kọ́nà ó là fún yàn kéèyàn orí bá ti ṣe kó sì rọ́nà gbégbà kó sì mọ ibi tó ń lọ. Ọlọ́run má jáṣe nọ́bà mú. Gbogbo orílẹ̀-èdè àti gbogbo ibi tẹ́ ti ń gbọ́rọ̀ mi lọ sókè òkun Ọlọ́run ní jáṣe nọ́bà mú. Ẹnìkan lọ́lọ́run ràn wá tí ó tó bá ń jẹ́ṣẹ́ fún yín kẹ́lọ́gbá gbọ́ ìkìlọ̀. Ìkìlọ̀ náà látọ̀dọ̀ Ọlọ́run wá gẹ́gẹ́ bí ohun alórí tí Ọlọ́run sọ fún mi. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀ mi. Ọlọ́run já sóríire ńbẹ má já sórí ibú o. Lánàbí lọ́dọ̀ Ọlọ́run àtẹ̀mí àtẹ̀yìn oríire tí ó tẹ̀ wá lọ́wọ́ tá a bá dọjọ́ alẹ́ mọ́ṣáláṣí ṣe fún Ọlọ́run lálẹ́ Quran kẹ́rì mi. Tó kẹ́tẹ́yìn bá sọ náà láti sọ pé èèyàn sọ. Mo sì ń sọ bẹ́ẹ̀ lógo tọ́lọ́ àsìkò ọjọ́ nínú ọdún yìí yóò dà fèmí náà. Kò sọ bẹ́ẹ̀ fúnra ara rẹ gbogbo nǹkan tó ń di ọ lọ́wọ́ tí ò jẹ́ orí ọ̀nà àbáyọ tí ò jẹ́ orí ṣe tí ò jẹ́ fọ́n ní ìjákulẹ̀ tí ń jẹ́ ọ má mú bọ́ tí ń jẹ́ ọ ní promise and faith. Ọlọ́run ó bá ọ kàkú rẹ̀ ó bá èmi náà kàkú. Torí pé ẹnìkan mi ń ṣàdúrà fún yàn kí n má se fúnra mi. Òun náà ni fi ń dá fèmí náà. Torí náà nǹkan ó dọwọ́ ẹnì kankan yín ẹ̀yin tí ẹ̀ ń gbọ́rọ̀ mi lénìí. Ìtún tán lọ náà nu tán lọ náà nu ó tún kúrò lọ́jọ́ orí wa nu. Ìgbà tó o bá gbé nǹkan ṣe láti léyìn ogójì full last forty ṣe forever. Tó o ti dá nǹkan rẹ ṣe tó sọ pé àsìkò tí pẹ̀ yín tán lọ nu. Yóò máa sìkò tán lọ́wọ́ mu ọ. Olówó ń kú tálákà ń kú. Olóògùn ń kú. Àbábaláwo ń kú àfá ń kú. Ọ̀nà wo ló fẹ́ gbégbà ń wájú Ọlọ́run tó rojú tu ọ̀rọ̀ ara rẹ ní sẹ́yìn. Àbí tó bá ṣe dáadáa lókù. Mani Amila sọ́ọ̀lì àfẹ́lì nọ́ọ̀sì àfa ti ń sàbòsí. Alhaji ti ń sàbòsí. Ti ń ba tèèyàn jẹ́. Tí ò fẹ́ràn èèyàn dénú Ọlọ́run sọ lẹ́sànṣẹ́ rẹ̀. Bákan náà ni wọ́n wòlí tó ń sàbòsí tó ń ba tèèyàn jẹ́. Tó bá rẹ ti ń da tó máa bínú ẹ̀. Àbí ìwọ tó jẹ́ baálé ilé àbí ìwọ tó jọba ìlú gan. Tó o ní farada tó o mọ̀ bá ṣe ń tòlú. Ọlọ́run sọ lẹ́sànṣẹ́ rẹ̀. Torí náà kọ́ ẹ tẹ́wọ́ àdúrà. Ọ̀rọ̀ mi ò ní dojúrú sọ bẹ́ẹ̀ fúnra ara rẹ̀. Ọlọ́run nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run Aláàmọ́ ń ṣe.

0: disciple moving in. Olorun fe ni kan se je nikan lo. Seyi ki aya kure de lara bade ide baba ke. Fe gba gbe je won la mi la ka jan kan jan kan yan ka kiri agbaye o. Kaluku lo moju toro aye ara e. Iwo na ma safira o. Gbogbo to je ogun afato amubo. I la gbe ja kan ti ja kule. Alaka lo ju orun aro mo bi oloyun ojo bi pe. Ka ma sise bi eri jeje niri ko se o ti lagbara adua. Ile adua la ji seyi ki aya kure de ona imole ni ke ma bo. O wa ni number 3 felere sito gbogbo ru ade nka wo sadu ekiti. E tun le gbe sori ago 0034331599 tabi 0022834029 seyi ki aya kure de lo so wi pe olorun ka ju gbogbo isoro re o. Allahu akbar.
1: Àṣírí àṣeyọrí. Ònga la kòrí ọ̀rọ̀ wa tòní. Wo kàlẹ́ndà rẹ kí ni déètì ni gọ̀? Wo kàlẹ́ndà rẹ ọjọ́ wo gan lè ní tún bọ́ sí? Ó dá wá wẹ̀yìn kó owó gbogbo kìràkìtà rẹ já ni. Gbogbo adogun adogun popo janjan mo fẹ kọle mo fẹ ralẹ mo fẹ da nkan ṣe sibẹ to jẹ pe ori ileri bi talangba na lo ja si are n to ye ko kọle lọdun esi gẹgẹ bi on ti iṣẹda rẹ mu ni o to si jẹ pe owo ile ohun o pesi lọwọ perepere ṣugbọn to jẹ pe ọkọ̀ ló lọ kó owó rà nígbà náà nígbà tí ò ní ìtọ́sọ́nà tí ò rẹni tọ́ sọ́nà nínú ẹ̀mí. Ẹ wá rí àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ọkọ̀ òpóṣù mẹ́fà ló fi ta àtàrí tó forí sọge lọ̀rọ̀ bá di back to square one. Ni mo fi ní ọdún ló tún lọ yìí kó múra sọ́rọ̀ ara rẹ ni o. Kò wá àṣírí àṣeyọrí eyín ni lọ́dún èyí kí gbogbo nǹkan kó lè bọ̀ sípò. Àṣírí tá a fi ń ṣe àṣeyọrí òun gangan lẹ̀dá ìbá wa o. Àṣírí tá a fi ń ráyé lò ní rọrùn tá a fi ń ráyé gbé.
2: Ayé ṣùgbọ́n aláìṣẹ́.
1: Jẹ́ kí n sọ fún ọ̀rẹ́ tí ogun bá ti kúrò láyé ẹ̀dá tí àmúbọ́pin tí àlè ìbá àfà tó tó dún ìtàn. Tá a wá fi àdúrà ṣínà àrìnà kore àṣírí bíbò àti ọ̀rọ̀ tá a fi gbé nídìí olúwa ẹ ti já sójú ẹ̀ nìyẹn. Òótọ́ ni mo sọ fún ẹ àṣeyọrí wọlé dé lọ. Yẹ́yìn náà. Torí pé èjìdé ńlá bá gbé èjìdé náà là bálùkù. Òótọ́ ni mo sọ fún ọ méjì méjì lórí aláṣeyọrí gidi okó gbéra nílẹ̀ má ṣe àfiramú ọ̀rẹ́. Gbogbo ẹni tó ti wá pinnu àti ìrìnàjò gba fíṣà rèlú èbó ló já fara o. Gbogbo mo fẹ́ kọ́lé mo fẹ́ ralẹ̀ mo fẹ́ dupò bọ́ sórí àpèrè ọ̀la má mọ̀ sùn tẹ́tẹ́rẹ́. Mo fẹ́ lówó mo fẹ́ lọ́rọ̀ mo fẹ́ ṣe ohun tí gbogbo ẹgbẹ́ mi ń ṣe ẹ̀ àṣírí ló bá dé. Kò wá àṣírí kò sì rí. Ẹ wá rí àṣírí àṣeyọrí ó dọ̀rọ̀ àgbààgbà ni ẹ o. Gbogbo ohun tí àgbàlagbà bá jòkó tó rí bọ́mọdé bá fi àkàbà tẹ́sẹ̀ ká rí nǹkan pín mò ń bọ̀. Àṣírí àṣeyọrí ó wá dọ̀rọ̀ àwọn àgbààgbà tó ní mímọ́ tán sì ní mímọ́. Kàn bá wa fi àdúrà tan ìmọ́lẹ̀ èyí ni sọ́nà kó wá kọ́nà sí kọ́nà là kí àṣeyọrí kó jẹ́ ti gbogbo wa o. Ẹjẹ́ mú yín débì kan ẹjẹ́ dọ́dọ̀ aláàjì Sheik Sheu Yahya Akorede. Ká gbọ́kùn kùrùn àṣírí èyí ni tó lè mú kí ẹ̀dá kó tètè ní àṣeyọrí. Àṣírí àṣeyọrí pàtàkì mo kí ọ.